0: Kafuri.
1: Yes.
0: Kapayili Mosaida.
1: Oh yes, sir.
0: Lady Abayaneka.
1: God bless you.
0: And you tear door Dalelori.
1: Oh God, yes.
0: And you tear tear door as what is soon.
1: Oh God, yes.
0: And you tear tear lock panel what is soon.
1: Oh God, yes.
0: And you tear tear lock door wali what is soon.
1: Oh God, yes.
0: Buy you Lord where we are.
1: Oh yes, sir.
0: And then the Kodola.
1: Oh yes, sir.
0: Assassin, you know.
1: Oh,
0: Assassin, you know.
1: Oh,
0: you know.
1: Oh,
0: you know.
1: Oh,
0: you know.
1: Oh,
0: you know.
1: Oh,
0: you know. Oh, you
1: know. Oh, you
0: know.
1: Oh,
0: you
1: know.
0: Oh, you know. Oh, you know. Oh, you know.
1: Oh,
0: you know. Oh, you know. Oh, was some memorum, were but a clan, and was some memorum, and were but a clan. I want to name what do I want to yell? It's Baba, Miss of Minio. I saw no patrole. Bolo, what's a what do I
1: want?
0: What were you think, Bamisa?
1: Oh, yes,
0: Mamma think, Bummy. Ijiyare.
1: Oh, God,
0: yes, I walk, Cocolotiwa.
1: I
0: walk, Talotiwa. Kilo fatigi ya refi wala wata
1: Adanwayo
0: Nitoria shedede le
1: Ah
0: Owo luwa kukuru lati vigbani
1: Oh yes sir
0: Inye seye 59
1: Banyo
0: Benye tire ko uwa lati vigba
1: Oh yes sir
0: Sugme shedede yi
1: Ah shedede yi
0: Olo ya nye kuro
1: Oh yes
0: Lo wane
1: Dos
0: Tio fi kwa iti ire
1: Oh yes sir
0: Tio fi kwa iwa unwa
1: Dos
0: Ay shedede ya tia shedede yo
1: Kapyes yo
0: Banyo ni oluwa wiyo
1: Oh God yes sir
0: Tio ba le shami
1: Oh yes sir
0: Adaria Shedini Radio.
1: Amen.
0: Adaria Shedini Radio.
1: Amen.
2: Engineer me. Ejaduke long.
3: Ayara Ilario.
4: Ilario.
3: Ojo Tuesday.
4: Tuesday.
3: Boti Bami.
4: Yes, sir.
3: Lago meje aro.
4: Meje aro ni o.
3: Ani pa.
4: Rara o.
3: Tori moni kan se lago meji.
4: Oh, yes, sir.
3: Ago meje.
4: Meje aro ni.
3: Ama tete pari.
4: Beni o.
3: Titi ago meji.
4: Yes, sir.
3: Moni kan se.
4: Eh.
3: Ego tolu awi.
4: Kabeso.
3: Oluwa wi be?
4: Yes sir.
3: Se ta se ni lesa. Ka se ni ilore.
4: Oh yes sir.
3: Oluwa ni kan ba mi ja omi sori pepe.
4: Kabeso.
3: E ba nka Psalm.
4: Yes sir.
3: Psalm 1 to 150.
4: Yes sir.
3: E ba npe ja.
4: Eh o.
3: E la na fun abati mo ni agiju.
4: Kabeso.
3: Ja ni oruko re je.
4: Oh yes sir.
3: E ba npe
4: eh eh.
3: Ni gba 8000.
4: Kabeso Olorun.
3: 109.
4: Yes sir.
3: 8000.
4: 109.
3: 109.
4: Yes sir.
3: Ja.
4: Ja.
3: Eni kokan.
4: Bene sa.
3: Mwa kwe ni na yo wa.
4: Reo.
3: Na yo wa mesen.
4: Oh yes sir.
3: 8,000.
4: Kabeche.
3: 109.
4: Yes.
3: Mwa kwe Efrata.
4: Yes sir.
3: Iwo rushi. Ni ba 8,000.
4: Kabeche.
3: 109.
4: Yes.
3: Mwa kwe Emorija.
4: Emorija.
3: Olubuku onu.
4: Kabeche.
3: Olukwe se la.
4: Kabeche.
3: Mwa kwe.
4: Yes sir.
3: Ni ba 8,000.
4: 8,000.
3: 109.
4: Yes sir.
3: Bagwe ye.
4: Eh eh.
3: Oluwa ni ko ni omi.
4: Egbo.
3: Ko ni omi.
4: Yes sir.
3: Ni aro Tuesday.
4: Aro Tuesday ni.
3: Ago meje aro.
4: Meje aro.
3: Ekwa all.
4: Ekwa all ni o.
3: Yada ni Kataru.
4: Yes Lord.
3: Ekwa all.
4: Ekwa all ni.
3: Aro Tuesday.
4: Eh.
3: Come the Thursday.
4: Thursday.
3: Ago meje laaro.
4: Yes sir.
3: Ilu Ofa.
4: Ofa.
3: Ama se bakan na.
4: Hallelujah.
3: Lago meje aro.
4: Meje aro.
3: Ni Ilu Ofa.
4: Bene sir.
3: So for Luwe ho.
4: So
3: for Luwe ho.
4: Benisa.
3: Ninu ofa grammar school.
4: Oh yes, ni o.
3: So for Luwe ho.
4: Benisa.
3: O ma lagbara.
4: Kabeso.
3: Lago meje.
4: Meje aro.
3: Aso wait ile ma wo.
4: Beni o.
3: Mi gbo.
4: Yes sir.
3: O wonu ma jemu yan.
2: Engineer mi. Eja doke lohun.
5: Mo dupe lowo Olorun, mo dupe lowo ko to Jesu e se ranse yin o ni ba je o. Mo joko isa mo ro, ini sadu o gba mo ni. Baba kan wa joko legbe mi o ni adu an gbo omo mi. Ibi tin gba si ni awon omo. E ti da ke bayi. Ba ti di mo ruwa yen to de ni bi ti tin taja niyan. Awon olopa na tun lo mo ruwa ni. A ri won ba won ba bele ninu moto. Won ju awon ninu mo ruwa e. Won ju omo 18 years lo. Bi n gbo ju soke bayi mo gbo hun bon ni pa. Iban yen ke gbe egbe mi koja ni. Omo to wa wa leyin mi tin je o wa ran je ni. Omo ka fo si eyin ni ko sa ko ja ni bi egbe bayi asan ti angi ka si bibe bi an se won sa omo yen to ona merin
3: won sa
5: be ni sa
3: to ona merin
5: bẹẹni wọn sa tọna mẹrin wọn wá sọ
3: fún mi pé
5: bẹẹni wọn wá ní à ìwọ ti ẹkọ ọmọ yìí bọ ó yà mọ sá lọ èmi àtàwọn ọmọ mi abá jókòó mo ní káwọn ọmọ mi ò dìde kí wọn sá wọn làwọn ò gbọrọ sá o tó láwọn ilé ìṣá kí wọn lẹ àáké àwọn ọmọ yẹn jókòó tí mi ọrẹ rẹ wọn jókòó tí mi mo wá dì wọn mú báyìí bí kan ti wá bá mi nu ó ní ẹ ń wo àwọn mo ní àwọn àwòyìn bàbá ọkọ mi wọn bẹrù yín ni wọn àwòyìn ẹ sàánú mi wọn àwòyìn àwọn sá wọn pa àtàwọn ọmọ àwọn ní sàmú ní ẹdákun mo fi jésù bẹyìn ẹdákun torí ọlọrun mo bá má ọmọ yẹn mo bá dì wọn mú báyìí mi bá ń bẹ wọn kọlá ó já wèrè ni ó sì èrè ni kí ni yóò yà ṣe fún ọ ìyá tá kọjá tí mo ń bù wá ní nǹkan ẹdákẹ kó ṣe ẹjẹ ká lọ.
3: lára wọn
5: bẹ́ẹ̀ ni sà.
3: ó ń bú ẹni yẹn pé só ya wèrè ni.
5: bẹ́ẹ̀ ni sà. bí wọ́n
3: ṣe ẹ nàwọ́ síbi ẹjẹ ń pèrè.
6: ẹjẹ nàwọ́ ẹ.
3: nígbà tí ibi bá dé.
6: lórúkọ jésù.
3: màláìkà kan máa jẹ́ olùgbèjà fún ẹ.
6: ó ní jésù.
5: oúnjẹ ni mò ń ta ẹ̀ka jìnnádì orí tẹ̀fọ̀ fún ánjọ́ ni mo rí sẹ̀ yanu mi ríru oore yẹn rí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò tí ì yẹ kí n sọ ẹ̀rí yìí mo yẹ kí n jẹ́ kó délẹ̀ tán ni ṣùgbọ́n mi gbọ́dọ̀ fi pamọ́ nípa ọmọ mi kan ni ó ń bá bàbá yẹn ṣàwàdà bàbá mi bá ní ọmọ bàjẹ́ gan you are very sweet and sweet bí àbíbọ̀ ni mo fẹ́ fẹ́.
3: ẹ pẹ̀lẹ́ mọ̀wọ̀rí mọ̀wọ̀rí eyín ò lè yọ.
5: ọmọ yẹn bá kúnlẹ̀ ọba ní dáàdì sọ́ọ́rì sà ẹjọ́ sà mo bẹ̀yìn torí ọlọ́run wọn bá ra ń jẹ tán fẹ́ mu mi mo ní dáàdì pure water bíi mineralsi wọn ní table water ó yá mustapha lọ́ba mi gba table water méjì wá fún wọn. bàbá mi ọmọ mi tiẹ̀ ní ìyàwó náà ní àbúrò mi wọn bá fà á mọ́ra wọn bá kí i ó bá lọ gbàdé ó bá ní sukúù wo ló ń lọ ó lóun ò lọ sukúù ó ní òun kọ́ sẹ́ni ṣùgbọ́n ti gbà yẹ freedom kí ló tó fi lọ sukúù ó nítorí àbúrò òun tó ń lọ sí sukúù lòun fi dúró jẹ́ obìnrin ìyàwó wa mi rí bá wa ní aṣọ́fẹ́ lọ sukúù ó lóun fẹ́ lọ ó yà ní kí ni wọ́n ti ṣe sáàmù tí wọ́n ṣe kí wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ sukúù ó ní wọ́n ti parí bàbá wa ní ọ̀yà gba fóònù nọmbà mi mọ̀ pé mi nígbàkúgbà lóòrèkóòrè
3: tó bá ti bẹ̀rẹ̀ ní sukúù
5: òun ní sukúù gbogbo tó bá wọn fẹ́ láyé mọ bèrè lọ́wọ́.
3: ẹnẹwọ.
6: yes sir.
3: aláàánú abánigbé.
6: lórúkọ jésù. yes sir.
3: aláàánú abánigbé.
6: jésù.
3: ìwọ tó ń fò sókè ní o.
6: yes sir.
3: ó yá lọ pàdé ẹ.
6: ní jésù.
3: ọmọ rẹ̀ á pàdé rẹ̀.
6: ní jésù.
5: bí bàbá yìí ṣàṣe sọnù ó bá ní tó pé òun ti gbọ́ bàbá yẹn wá ní kẹ́mi náà gba fóònù nọmba bàbá wa fi yẹ pé kó wo òun dáadáa ojú tẹ́mi náà fi mọ̀ wọ bàbá òun ojú èèyàn kan tí ò ṣe àti èèyàn ńláńlá ni bàbá yìí àti mina ni bàbá yìí ti máa ń wá olórí àwọn mina pátápátá ni bàbá yìí ṣùgbọ́n bá délẹ̀ yìí wọn mi ní tí máa ń jẹun àbá tí máa ń jẹ.
3: ṣọra yẹ.
5: ìgbà tí àbá wa sọ máa ní à kí ni mo gbé kalẹ̀ pákó ọmọ kan tí bàbá yìí máa ń jó.
3: ẹ jẹ́ sọ nǹkan.
6: yes sir.
3: ìwọ gbé ṣọ́ọ̀bù kalẹ̀. gbogbo ẹni fẹ́ rajà lọ́wọ́ ẹ. gbogbo wọn ló ń bú.
6: kábíyèsí o.
3: òun lè jú mọ́ wọn bíi ẹ̀sà. ogun ṣe fún yín.
6: in Jesus name. God bless you.
7: ó di àṣẹ májẹ̀mú o.
8: yes sir.
7: ìgbà ẹ̀sán tí wọ́n gbé síwájú ẹ̀. lórúkọ jésù ó yà kó fọ́dà. kó fọ́dà. kó fọ́dà. kó fọ́dà. kó fọ́dà. ẹ̀ka. ọjà ẹ̀sán.
8: ọjà ẹ̀sán.
7: tí wọ́n fi ògo mi ná.
8: tí wọ́n fi ògo mi ná.
7: ẹ̀túnkà o.
8: ẹ̀túnkà.
7: ọjà ẹ̀sán.
8: ọjà ẹ̀sán.
7: tí wọ́n fi ògo mi ná.
8: tí wọ́n fi ògo mi ná.
7: gbọ̀rọ̀ olúwa.
8: gbọ̀rọ̀
7: olúwa.
8: ẹ̀túnkà o.
7: ẹ̀túnkà. oye oye oye oye
8: Jésù
7: Olúwa sọ pé mi ò gbà.
8: mi
7: ò gbà. ọjà ẹ̀sán. ẹ̀túnkà lórí mi. ọjà ẹ̀sán. ẹ̀túnkà lórí mi.
8: ó
7: gbọ́ tí bẹ́ẹ̀lì sọ ni. a ó bẹ̀ ẹsẹ̀ bàbá wo. lára ọmọ láti rẹ kìíní. dé ìkẹjẹ. bàbá ló ṣe. ọmọ ní jẹsẹ. màrá ilé kan bọ́ ni. ẹyin wọlé sami. ọjà yẹn tún kọ. ọjà ẹsẹ bàbá rẹ. tí wọ́n fi ògo rẹ ṣe gbèsè. gbèsè àìmọ̀dí. tí wọ́n fi ògo rẹ ṣe. ọjà yẹn tún kábà. ní ọjà ẹsẹ. tó ti fi ògo rẹ ṣe gbèsè. ẹ mọ̀ kẹ́. ní ọjà ẹsẹ. tó ti fògo mi ṣe gbèsè. ẹ tún kẹ́.
9: Oh, yeah, oh, yeah, oh, yeah.

0: ọkùnrin
1: wọn
0: kì í pé 30 years 30 years tó bá ti pé 29 wọn a kú èyí tó bá lágbára gan tó gbàdúà ní wọ 29 25 26 tó bá fi máa di 27 ẹran rẹ̀ á ti máa ṣí mọ́ bẹ́ẹ̀dì wọn kì í pé 30 tó bá ti jí ọkùnrin nígbà mo wádìí nínú ẹ̀mí mo wádìí lọ agbolé bàbá rẹ̀ nígbà débẹ̀ ẹ̀sà wọ́n mú wa rìnrìn àjò kan nínú ẹ̀mí wọ́n fi ibojì méjì hàn wá ibojì méjì wọ́n ní ibojì wo re wọ́n ní ti bàbá ẹni yìí ibojì wo re ti ìyá rẹ̀ ni wọ́n ní sẹ́ẹ̀rí àwọn méjì yìí ọmọ kan ni wọ́n bí sẹ́ẹ̀rí bàbá àrọ̀ ni sẹ́ẹ̀rí ìyá àfọ́jú ni ọmọ kan ṣoṣo tó bí òun ní ẹsẹ̀ bàbá rẹ̀ òun ní ojú ìyá rẹ̀ bí ìyá bá ń lo oko òun ló máa fàyà lọ́wọ́ dání bí bàbá bá fẹ́ lọ yàgbẹ́ òun ní máa ń gbé bàbá rẹ̀ lọ. Ẹgbú àdìtú ayé mọ̀mọ́ lójijì ọmọkùnrin lọ́nu igbó láti lọ wa iṣu nínú oko ọlọ́dẹ kan pàdé rẹ̀ bó ti ń rìn lọ́ọ̀kan mo rò pé ibi tó ti ń wa iṣu aṣọ rẹ̀ ẹrọ̀fọ́ yìí ó wá bọ́ra rẹ̀ sí o nínú oko láti wù ẹ̀ bí ọdẹ ṣe rìn lọ́ọ̀kan ọdẹ ní mo ti ń wá ẹbọra èèyàn ti pẹ́ ọdẹ yẹn dẹ̀ ta níbọn lẹ́sẹ̀ bó ṣe ta níbọn lẹ́sẹ̀ ó lọ mú ní ìwọ̀sọ ó di okùn sí lọ́rùn ó ní ẹbọra ni ó ṣe paradà sí èèyàn ó fẹ́ wọnú ayé lọ ó wà ní wọnú ayé lọ mo ti ń wá ẹbọra èèyàn láti fi jó oògùn ó dẹ̀ mú jáde ó mú lọlé ọmọkùnrin nkígbe èmi nìkan nìyá mi bí mi kì í ṣe bọra mo wá wasu lóko ni ó ní rọ o ìwìn ni ọ ó fẹ́ wọnú ayé lọ ni ló ṣe paradà sí èèyàn ẹ̀rú ọlọ́run bà mí ó sì mú lọlé ó somogi lẹ́yìn tí ìkú kò gbẹ̀mí lẹ́nu ẹ o ó ti ọ̀bẹ bọ̀ lára ó dẹ̀ ń fa ẹran ara rẹ̀ ya ó ya wọ lára rẹ̀ láì tí ì kú bó ti ń ya wọ lẹ̀jẹ̀ ń ṣàn lọmọ yìí ń kígbe oró ìyá àti bàbá rán ọmọ níṣẹ́ wọ́n ń retí kó dé ọmọ ò mọ̀ dé ó ya ẹran lára ènìyàn láì ṣe màlúù kó jẹ́ màlúù gan wọ́n gbúdọ̀ pa màlúù yẹn ṣùgbọ́n wọn pa ilé yìí odidi èèyàn wọn ń ya wọ lára rẹ ó ní mo fẹ́ fi awọ rẹ mo fẹ́ fi ṣèlú. Awọ arákùnrin yìí ibi ó ti ń ya wọ rẹ inú ìnira tí ẹni wọ ẹsẹkẹsẹ kí ẹmí tó bọ lára rẹ ó fi àṣẹ lẹ ó ní nínú ìdílé yìí o nítorí pé èmi ló pín ọjọ́ tí mo pín ọgbọ̀n ọdún láyé ọgbọ̀n ọdún láyé láti pa àwọn òbí mi lẹ́rìn ó sì fi mí pa àwọn òbí mi lẹ́kún kò sí ọmọkùnrin ilé yìí tí ó wọ 30 years èmi ò máa ṣiṣẹ́ ìran tó ti lọ torí ìwo òde bá ìran bíi mẹ́rin ó mọ tán ti ṣe àṣìṣe ìran tó ti lọ tí ń fi ògo yín ṣẹgbẹ́ sí ẹ̀ agbélébù tó ń tẹ̀jẹ̀ ó yẹ kó yí dànù kó yí dànù kó yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù yí dànù sá ẹ wo àṣírí ayé ẹ sá ó ní kò sí ọmọ yẹn tí ó pè tà tí yẹ ẹ sá ìgbà tí wọn rí ẹni fún odidi ọjọ́ méje wọn mà rí wọn rọmọ wọn inú ìrònú yìí ni bàbá kú

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: múra sà àdúà kan kí n tó jáde ẹgbọ́n ilé.
1: Ẹ ká san sà, orúkọ mi ni Fásẹ́kí Fatima. Ẹ ṣe o dádì, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àánú àti ojúrere tí mo rí gbà nípasẹ̀ ẹ̀yìn lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ ẹ̀yìn ò lè jóná o. Mo dúpẹ́ pé mo kọ́kọ́ bọ́ nínú oko àlá torí mo fẹ́ jẹ́rìí sí agbára Ọlọ́run. Láàárọ̀ yìí, mo fi ìpè yín tọrọ ní ọwọ́ Ọlọ́run. Nígbà tá a sì fi jáde chọ́ọ̀chì, Ọlọ́run dẹ̀ dá mi lóhùn. Mo mú làlàkàlà gan-an, ṣùgbọ́n Ọlọ́run kọ́kọ́ bá mi tilẹ̀kùn àlàkàlà. Láti ìgbà tí mo ti délé ayé, n ò rí ẹni ta mí lọ́rẹ rí pé gbà ní owó àbí nǹkan tó lè dùn mí nínú. Ọkọ tó fẹ́ mi sílé kàn ṣàdédé pè mí lọ́jọ́ kan láìpẹ́ yìí, ó dẹ̀ kó 100,000 fún mi pé kí n gbà. Èmi àti ẹ̀ máa ń jà, ó dẹ̀ máa ń sọ̀rọ̀ tí ò bá ikùn gbé sí mi. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tó kó owó yìí fún mi pé ha, ó dàbí àlá àbí tòótọ́ ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ṣe fún mi pé gbogbo àwọn nǹkan tẹ́ ní ká máa ṣe láàárọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń tẹ̀lé, mo sì ń rí ẹ̀rí lójoojúmọ́. Ọmọ mi, ọmọbìnrin mi, àkọ́bí mi, ó wà nínú oyún tó jẹ́ obìnrin. Ó ti tó bí ọjọ́ méjì tí mo ti ń retí pé kí wọ́n ó pè mí. Lánàá ló kàn ṣàdédé pè mí pé ha, lónìí kí ní ṣẹlẹ̀, ó ti yẹ kí òun ó bí, ṣùgbọ́n òun ò rí nǹkan kan. Láàárọ̀ yìí mo fi ìpè, mo kọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí yín, mo wá fi òróró sí orí ahọ́n, mo wá fi ìpè yín, mo fi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Dádì mo mà dúpẹ́ o, wọ́n má pè mí láìpẹ́ ìpọnmọ̀ mi bímọ. Ìdí ọpẹ́ mi rèé o, ẹ ní ṣiṣẹ́ gbà o, ẹ ní fọmọ kóná ogun o, ẹ ní faya kóná ogun. Dádì mo dúpẹ́ o, ẹ ṣe Olúwa túbọ̀ máa ṣagbára yín dọ̀tun o, mo dúpẹ́ o.
0: Lọ́ọ̀ṣì gbogbo ilé ẹ dìde ní mo là nà tí wọ́n wà tó o bá ní sáwọ́ àná tí wọ́n wà wá fi kan wọ́n bí ìyá yìí wà wá kígbe bàbá mi. Kí ni ò tó sú kó tó di ìparí ọ̀sẹ̀ yìí jẹ́ kí ire ọkàn mi kò jù bẹ́ẹ̀ lọ ọkàn tó àná tí wọ́n ò sì fi pe gbogbo tó o bá fẹ́. Ẹ̀yin 23 èèyàn 23 kí wọ́n wá ru ẹbọ 2300 pé mo fi ṣe prógíráàmù tọ̀la tó o bá wà nù wọn wọ́n tó o bá sì sí inú wọn ṣá ṣe nǹkan kan tí wọ́n ní ó fi mọ̀ pọ̀ wà ń bẹ̀. Gbogbo yẹn mú ìdá mẹ́wàá mú ọrẹ tó bá jẹ́ àkànṣe kan jáde. Ẹ já lo àkáǹtì 1966 36 38 73 1966 19 66 3 6 3 8 73 Comfort Life Mission International Access Bank. Bí yẹn ò bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní àná yóò tún gbé jáde. Ẹ jẹ́ ń sọ báyìí, inú Jésù ibẹ̀ ni ayọ̀ pé sí. Àyígbádùn tá à ń gba inú Kristi láti rìn, òun nìkan lóníṣẹ́ ìyanu. Sò fàyè rẹ fún ọbẹ̀rẹ̀ ṣe bí lára rẹ. Ó ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí ń ṣe bẹ́ẹ̀dẹ̀ àti àwọn ọmọ Ọlọ́run tí mark wedding anniversary. Mo gbé ọwọ́ mi sókè fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń ṣe bẹ́ẹ̀dẹ̀. Àánú ńlá àti orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo gbé ẹ̀dá sókè tí bí mo jọ bí ògùn kó dé báyìí bẹ́ẹ̀ ṣe mark bẹ́ẹ̀dẹ̀ àti anniversary yìí. Báyìí kàhálàdé ìṣẹ̀ntọ́ pàhádù. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary, in Jesus name. Wọ́n gbàdúrà fún gómìnà wa, ẹ máa pọ̀ sí. Ẹ ń bá gbógun tì yín, ilé ó gbé mi. Báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ ń wọ uniform àti gbogbo àwọn student lápapọ̀, ire báyìí, in Jesus name. Ọ̀fẹ́ send the testimony ẹ̀ bí àwọn èèyàn yìí. Jọ́ loud jù ó ní ìtìjú ó sì clear. 080-88-71-65-66 Ẹ send the message ire àtànú kọ báyìí. Ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.

0: ọrú àṣírí pẹ̀lú crossover tó ṣù karùn rẹ kọjá sóṣù kẹfà kò ní ká sí ọ̀rọ̀ rẹ sí rẹ ìfún ìtúsílẹ̀ kó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun professor ìjọ adébáyọ bàbá authority àkórí ọrú àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí book of remembrance ìwé ìrántí àkọkọ rẹ rẹ o jésù olúwa wọn fẹ́ treaty file àdúrà tiẹ náà ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba ooru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́ àwọn ìlérí ogun tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́ a fẹ́ mú wọn wá sí ìmúṣẹ látọjọ friday 29 saturday 30 àti sunday 31st of may wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀ nígbà tí wòlíì sàmójú adébáyọ authority wọn ó máa sọ̀rọ̀ àṣẹ láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ opposite coca-cola orí òkè ogun lẹ́dẹ́ yẹn kó o tó rí kọjá sóṣù kẹfà àṣírí ogun tó ń jà ó máa tú olórin àtolúrànlọ́wọ́ máa rántí ti ẹ náà.
1: Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run authority inú ẹ̀yìn ni mo wá síbí báyìí. Wọ́n ti fẹ́ wá mú mi láti lé pé kí n wá máa bọ̀ nílé nígbà tí Èkó ò máa gbé mọ́ nìyẹn o. Àmọ́ Ọlọ́run ṣe tuntun fún mi lórí òkè yìí. Ọlọ́run jọ mí lójú. Àkọ́kọ́ tí mo kọ́ máa lọ sórí òkè ní July ta lo 5 days. Ìgbà tí mo máa dé àyípadà dé. Ju gbogbo ẹ̀ lọ ní September 4 yìí. Àwọn ọmọ mi ra lé fún mi.
2: Ilé àwọn ọmọ ẹ máa ra lé fún ẹ. Ẹni tí ayé bá fẹ́ dádúró.
3: Anyone that even want to start.
2: Kò síbi tí wọn ò lè gbà.
3: There's no how they cannot do it.
2: Wọ́n lè lo àìsàn.
3: They can use sickness.
2: Wọ́n lè lo ohunkóhun tó tó yàtọ̀.
3: In fact, they can use any other thing.
2: Eléyìí tí mo máa ṣe lórí ẹ̀ lẹ́nu.
3: But when we are working on today.
2: Tó ṣe pàtàkì.
3: That's so very important.
2: Ó ní àwọn tó máa ń lo àṣẹ òdì
3: lẹ́yìn. It's not that you negative authority over you.
2: Gbogbo àṣẹ òdì.
3: Every negative authority.
2: Tí wọ́n lò lé ẹ lórí.
3: Being used over you.
2: Kò máa yí dà.
3: Wọ́n
2: lè lo àṣẹ.
3: They can use authority.
2: Tẹ bá wo Genesis 49.
3: If you check Genesis 49.
2: Láti verse 1.
3: From verse 1.
2: Jacob wí pé.
3: Jacob said.
2: Ẹ kóra yín jọ.
3: Gather yourselves.
2: Ẹyin ọmọ mi.
3: You my children.
2: Mo fẹ́ sọ́n tí ó dé bá
3: ẹ lẹ́yìn. I want to tell you what to be your portion.
2: Ó bẹ̀rẹ̀ sí pé wọ́n.
3: He started calling them one by one.
2: Ó wá ní Reuben.
3: He said Reuben.
2: Ìwọ ni àkọ́bí o.
3: Where are my firstborn?
2: Títa yọ ọlá.
3: The excellence of power.
2: Títa yọ agbára.
3: Excellence of honor.
2: Ẹni ríru bí omi.
3: Ọ̀sẹ̀ pass water.
2: Ó ní tayọ.
3: But you shall not excel.
2: Ó lo àṣẹ lé
3: lórí. He used authority over.
2: Ẹyin káyé yín ti ń sáré
3: tẹ́lẹ̀. Sọ ma bí
2: àwọn kan ló sọ̀rọ̀.
3: Some people spoke.
2: Ohun tí ìpàdé àárọ̀ ìfisẹ̀ pàtàkì.
3: That's why this money program is so important.
2: Everybody.
3: Gbogbo ènìyàn.
2: Tó wà ní Lagos
3: State. That is in Lagos State.
2: Àti agbègbè rẹ̀.
3: And the virus.
2: Ọjọ́ kan ṣoṣo
3: yìí. Just a day program.
2: Tá a bá ti kú ọ̀nbẹ.
3: Want to live there.
2: Ìjẹ̀bú òde ló dà.
3: It is straight to Ìjẹ̀bú òde.
2: Sorí ìṣòro alẹ́
3: yìí. The vigil tonight.
2: Ní Ìjẹ̀bú òde.
3: At Ìjẹ̀bú òde.
2: Iṣẹ́ tí mo ṣe lọ ní last week.
3: Our own grand assignment last week.
2: Mo jẹ́ ní iṣẹ́ wòlíì
3: méjì. Remember I owe you two prophetic assignments.
2: Mo jẹ́ ní òróró agbára
3: kan. And the oil of power.
2: Àti iyọ̀ májẹ̀mú
3: tá a ṣe. That governor has not been worked on.
2: Now a máa yanjú sẹ́yìn lálẹ́.
3: We will settle them tonight.
2: Ní orí òkè wa.
3: At our mountain.
2: Ní Ìjẹ̀bú òde.
3: At Ìjẹ̀bú òde.
2: Ìyẹn ní Ìjárí.
3: At Ìjárí.
2: Ṣé ní gbogbo ẹni tó bá gbàgbọ́.
3: As many that believe.
2: Tó dá Ọlọ́run mọ̀.
3: And they know their God.
2: Wọ́n gbúdọ̀ mọ̀ pé.
3: They must know.
2: Ọlọ́run kìí ṣe nǹkan tí ò ní parí.
3: God will not start and not finish.
2: Tó bá bẹ̀rẹ̀ rẹ tí ò parí.
3: Once he start and cannot finish it.
2: Ẹnì kan ló sọ̀rọ̀
3: sí. Somebody has spoken.
2: Ó ní kí pásítọ̀ kan.
3: I told the pastor.
2: Kó ra Bible tuntun.
3: He should get the brand new Bible.
2: Kó lọ gbé fún ọ̀gá ẹ̀.
3: Give it to his boss.
2: Ìgbà tó débẹ̀.
3: When he got there.
2: Ọ̀gá ẹ̀ wí pé.
3: The boss said.
2: Ta ló sọ fún ẹ.
3: Who told you?
2: Ó ní bàbá authority.
3: He said his authority sir.
2: Ó lóun fẹ́ rí wọn.
3: He said I want to see.
2: Ó dẹ̀ wá.
3: And again.
2: Ó ní bàbá.
3: He said daddy.
2: Kí lẹ rí.
3: What did you see?
2: Ó ní mo rí pé Bible tọmọ ìlú lọ́dọ̀.
3: I see as soon as the Bible did not use in your place.
2: Bible yẹn kò gbé kúrò
3: bẹ́ẹ̀. He did not live there with it.
2: Ó lóun ló ń gbé.
3: He said he took it.
2: Ó lóun fi sọ̀rọ̀
3: sí. He spoke to it.
2: Pé gbogbo n tó mọ̀ lọ́dọ̀.
3: That everything is learned from
2: him. Kò ní wúlò
3: fún mi. May not be useful for that man.
2: Ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ mọ sọlá fẹ́fẹ́.
3: Hey, ẹ̀mí ni mo.
2: Now kó tó wá gbàdúrà fọmọ.
3: Before I now pray for the man again.
2: Ẹni pa wà ní àtankọ́lá wa ni.
3: We are somewhere at that
2: time. Ṣé mo ní kọ́ ọmọkùnrin kan náà lọ pọ̀
3: báyìí wa? I told the woman to go and get his boss.
2: Ẹ̀ràn tí pásítọ̀ yẹn.
3: That pastor.
2: A lọ ṣe sọjí ní àtàn.
3: We went for crusade at that time.
2: Wòlíì kan ló ṣe sọjí yẹn.
3: A prophet said the crusade.
2: Àwa lọ bẹ̀.
3: So we went there.
2: Ní ọdún yẹn
3: lọ. That year.
2: Gbà tó máa pọ̀ gàdé.
3: When he got the boss.
2: Gbogbo yẹn ló sọ pé.
3: Everyone said.
2: Ọmọkùnrin rude lóòótọ́.
3: Ah, truly the man was
2: rude. Wọ́n ti wá lo àṣẹ lé lórí.
3: The partner used authority over
2: him. Sí àwọn tó ń bẹ nínú ìmọ̀lẹ̀.
3: If those in the light.
2: Tá a bá ń ṣe lé.
3: Can do this.
2: Àwọn tó ń bẹ
3: nínú òkùnkùn kan. How much more does the darkness.
2: Ibo náà mú orúkọ rẹ
3: lọ. Where has your name been taken?
2: Ṣé o mọ̀.
3: Dàjọ́ àdúgbò.
2: Táwọn yẹn wọ yàrá
3: gbára. Dàjọ́ àdúgbò mọ̀ power.
2: Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀.
3: As they spoke.
2: Wọ́n máa ń lo àdàbí.
3: They can use the cross.
2: Wọ́n máa lo àyàfi.
3: They can use excess.
2: Gbogbo bí tó ti ṣẹ́pẹ̀ fún
3: fún tuntun rẹ. Anyone you have been cursed on your picture.
2: Àtúnṣe ń bẹ lẹ́nu
3: yìí. Just work today sir.
2: Gbogbo bí a ti ṣẹ́pẹ̀ fún ọmọ rẹ.
3: I don't have to cursed
2: your children. Sọ́dọ̀
3: ṣe ṣẹ́dá.
2: Sọ pé bàbá.
3: Ṣé bàbá.
2: Ẹyí èpè dànù
3: lórí. Road that cross away from me.
2: Gbogbo èpè àti àṣà
3: sí. Every guest and engagement.
2: Máa yí dànù.
3: Be road away.
2: Máa yí dànù.
3: Be road away.
2: Lónìí.
3: Today.
2: Mo fi àṣẹ bá àṣẹ sọ̀rọ̀.
4: With the authority I speak against the
5: authority.
4: The Lord can give me authority.
5: Every
4: negative
5: voice
4: troubling your life.
5: Lord,
4: in the name of Jesus.
5: Come and hear
4: that.
5: Àwọn alágbájá ló ní ká
4: gbé wá o. Kọ̀sọ́ àgọ́sẹ́ àtúbí dìsọ.
5: Pẹ̀bọ̀tá yẹ
4: fẹ́ ní olórí. Kó
5: máa yílé wọn.
4: Ó
5: ní tábà ń gbàdúrà Tuesday.
4: That's why we are praying Tuesday prayers.
5: Mo ní o lọ sí pẹpẹ Ọlọ́run.
4: And I say go to God. Kó
5: orú ẹ bọ sórí
4: òkè. I'm going to take my
5: testimony. Ẹlòmíà máa wò pé bóyá àwọn pastor ní ìdí owó.
4: If pastor ti gbàgbọ́n.
5: Sórí tí nǹkan bá ti le.
4: When things are tough, sir.
5: A máa ń fi tipátipá rú ẹ bọ
4: tìǹà.

Láàárọ̀ tó ní, látorí àwọn olùkọ́ni, títí dórí àwọn ẹgbẹ́ bọ̀lù, títí tó fi dórí ikọ̀ ẹgbẹ́ bọ̀lù lọ́lọ́kùnjọ̀kan, látó fi gbàbẹ̀dẹ́lẹ̀ Adúláwọ̀, wọ orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́.

gbogbo nkan ti nema ti faye re se fun iko igba gbogbo lorilede brazil o ti gba 128 games o ni 79 goals o de ni assist to pe bi 59 gẹ́gẹ́ bí yẹn náà tún ṣe wà lápá ti bẹ̀ yẹn mo tún mú kí ní àwọn amúgbédélé ní kẹkẹlúkẹ mo tún fa sí yín lára mo tún gbé fún yín wò lápá ti bẹ̀ yẹn ó yá gẹ́gẹ́ bó ṣe wà kò ṣe dúró wò bó ṣe lọ là ń bá dọ́gba hendrick yìí ṣe bẹ́ẹ̀ gbàgbé pé kàrí

lórílẹ̀ èdè Faransé gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yẹ gbọ́ pẹ̀pá. Kí n sáré débẹ̀ kí n tó kò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brazil yẹn torí pé àwọn orílẹ̀-èdè tí mo sì fẹ́ yà ń ṣe pọ̀ bí kò wá sí nǹkan àwọn olólùfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Brazil ṣe ni wọ́n ń fò fáyọ̀ tí wọ́n ń jó tínú wọn ń dùn látàrí wípé orúkọ Neymar ó wà lára orúkọ agbábọ́ọ̀lù ilé tí wọ́n mú lọ sí ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní àtún dúró standa gidigba ó dúró fèrè bímbà lápá ti bẹ̀yẹn náà ó yẹ pápápápápá eré gbogbo ẹsẹ̀ wìtì wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ń bẹ̀ mọ́ pẹ̀lú bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal náà ṣe jáwé olúborí lánàá ẹ bèrè pé bó náà ṣe gba líìgì ó kọ́ ẹyọ káàbí draw lásán ni wọ́n ní ìdí 1 point ẹ̀ńtán sì fi ní ìdí 1 point ni wípé torí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ló bá jáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀.

ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ti gba olùkọ́ ni Xabi Alonso gẹ́gẹ́ bí olùkọ́ ni wọn àwọn owó ní Xabi Alonso bá ṣiṣẹ́ pọ̀ tó ń kó mọ́ra gẹ́gẹ́ bí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ fìdí ẹ̀ múlẹ̀ Sebastian Parilla Alberto Encinas Bernard Labeni Ismael Kamefote Lopez Alan McVeigh ìyẹn Valera kẹta eléètẹgbẹ́ fi kọ̀pù lọ́wọ́ rẹ̀ dúró Bernardo Cueva Ben Roberts àwọn ìyẹn ló máa bá ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ikú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ìrètí kúkú ń bẹ fún gíyín tán bẹ́ lórí tó bá gbòǹgbò mi ó tún lè sọ jáde ẹ ń bèèrè pé bíi ti báwo ẹ jẹ́ ń sáré jáyín o ikú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea slot kan tó kù ìyẹn nínú líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wọ́n ní pé kí ni ikú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lè gbà.

0: Eddie G.
1: Voy a Machado si
0: Oiga,
1: no.
0: aparte.
1: Herubao.
0: Igual, igual. Oye, oye.
2: Ah, David Ryan de Kyogre. Playoff decision.
0: David
2: Because
0: Ryan, lo ya cogba.
2: I only have football because it's just so cheap for Kyogre. Yes, sir.
0: Matata. Akuna Matata. Oya gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn àwọn tẹ̀mẹ́ tó ti tó bẹ́ẹ̀ sójú òpó facebook ni tẹ́ṣọ́ king ó wà ń bẹ̀ emmanuel fẹ́sù fire fún mi yakub aziz emmanuel fẹ́sù fi fún mi ó náà wà lápá tibẹ̀ gbogbo wọn dúró re ni pẹ̀lú olúwadàmílọ́lá àwọn tẹ̀mí dúró kakaraka wọn ń wò mí live and direct oye ẹ̀yìn ti jẹ́sì mi ò wá yín ti abúlé sówó jẹ́sì nọmba wá jẹ́sì gbogbo òpínlẹ̀ ọ̀ṣun ó dúró kakaraka dúró bèrè bímba ṣèyí lọ́mọ ọ̀gá ńlá gbogbo tá a kọ́gun àjásíkò rí wáyà ní ti ṣe sọ̀lí lójú bòsà tẹ̀mí tó pẹ́ fọ́nìjọ lójú ráyè ìbùkún olúṣú kọ́bìlà lójú ìlú péjú àwọn yẹn dúró bèrè bímba lójú ọkọ̀ ráyè oye ẹ̀mọ́ jayé lọ lápá tibẹ̀ yẹn ẹ̀yin ti gánà sí gbogbo lẹ̀kílẹ̀ borí yẹn dúró rè yọ fẹ́ ṣó yọṣù arábàbí tó dúró gbìngbìngbìn ó wọ́ ẹgẹ́ spare part lójú bòsà nọmba wọn gánà sí gbogbo òpínlẹ̀ ọ̀ṣun ó bí jẹ gbogbo gẹpa ẹbọra ńlá ẹbọra gbangba àwọn ti gánà sí nìyẹn gbogbo tó gbé tagunmọ̀ di dúró títí tó fi dára rọ̀mí àmúta kò sọmọ náà tí ó jọṣẹ ó yábà mí lójú èkó comrade senior apostle primate tó dé àjíjọlọ lánìyàn àjí nọmba wọn gánà sí gbogbo yemẹjá mọ fúlùkù lóṣòdì àwọn yẹn dúró re ó yá múdà sí rùbá lógo àwọn yẹn ní ti liverpool tọkàntọkàn wọn dúró re lójú àgọ̀ráyè gbogbo wọn dúró fún fèrè bímba ọjọ́ bọ́d page up gunners mi ò ní wẹ̀ tí ọjọ́ bọ́d printing press yóò àwọn brother mi tó ń ṣe nọ́mà ni comrade lọ bá ṣòyà àwọn eléyìí àwọn ti jẹ́sì tán dúró re ni ẹ wò ó ẹ jẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ fi mọ́ gba bí sì lọ ìyẹn lápá àti bí ṣùgbọ́n kí n tó mọ́ lọ ẹ jẹ́ ń káwọ́ mi múlẹ̀ mí òní lọ́jọ́ ìbí rẹ̀ ìyẹn tolú lọ pọ́ òjò ó yẹ ọdọọdún ní sápórúwé ọdọọdún lọ ìrùwá wà ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ bọ́dún bá yọ pèrègùn amẹ́wù tuntun wọ wàá pẹ́ bí má pẹ́ tí pẹ́ láṣẹ ẹ̀dùmàrè ó ní dòkú ó ní yọ́sọ́nu ògo ògo ìpàrìpàtẹ̀ mọ́sẹ̀rẹ̀ dálẹ́sẹ̀ mọ́sẹ̀rẹ̀ jàkíjàkí lónìí o nítorí pò ní lọ́jọ́ ìbí rẹ̀ tolú lọ pẹ́ christopher ojo baba vedra happy birthday to you long live and prosperity lápá àdìbẹ̀yẹ kí ẹ máa fi yẹn sí lọ lórúkọ ayọ̀dẹ̀yìn tó ní bá rẹ̀ adéwálé adédáyò ló kọ́ tèmi o bye for now.

jí sáyé jí pépé wà ní òmìnira pẹ̀lú ferobin iron fún ìwà àti fún ẹ̀mí ara tó jí pépé ọkàn tó wà lálàáfíà ferobin ní tiwa ferobin iron àti folic acid kò sófò mọ́ owó rẹ̀ bàbò rẹ̀ ó sì wà lárọ̀ọ́wọ́tó oògùn olómi tí ń ṣọ̀rẹ́ ọmọdé rí i wípé o yege lójoojúmọ́ ferobin ní ọ̀nà ferobin láti iléeṣẹ́ 15 healthcare plc ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè ferobin èròjà afúnilẹ́jẹ̀ tó dájú

0: lóṣèlú ètò ọ̀nàṣẹ́wọ̀n òní wọ́n gbájúmọ́ láti àgàkà ìsàlẹ̀ fúlàní ìlọrin òní wọ́n ti fòun léde ẹ kojúmọ́ ẹ ṣe à ń bẹ ẹ kojúmọ́
1: ọkọ yín bẹ̀rẹ̀ tí ń pè.
2: Láti kan bí olóògùn tí máa dé náírà lórúkọ mi. Adáàkúnṣe rí nípa ọ̀rọ̀ títọ́rí jẹ́ náà ni èmi náà fẹ́ sọ. Torí ká gbéra láti tẹ́bá dé tẹ́bá lò mọ̀ àrán tẹ́bá ti dó mọ̀ àrán tẹ́ fi dé òru àgọ́. Tẹ́bá tún kọjú òru àgọ́ àwọn ìlú kan náà tún wà ní sọ̀ráńjì òru àgọ́ ẹ̀. Gbogbo àwọn ìlú yẹn ló ti kú yẹnyẹn. Di sí kò wá sí ètò kankan lórí àwọn ìlú wọn yẹn. Nǹkan tó bá bà mí lẹ́rù ní sì ni pé kó làwọn ará tí ò sí wá ní padà wá kó wá sí inú ìlú yẹ ni wọ́n mọ gbé bẹ̀. Tó wá tẹ̀rẹ̀ pẹ́sẹ́ gbogbo àlú tí mo wù yà àwọn ìlú kọ̀ọ̀kan ó mọ sí àwọn kíní aláburí wà nínú góòlù wọn kọ́ tún orí kankan ṣe. Mo lágbára àsìkò ibù mo ṣe ń sọ̀rọ̀ yìí èèyàn mi kan láti inú àwẹ̀ Abdulaziz là ń pẹ́ ní yẹn. Ẹni yẹn sì wà ní àpẹ̀lú kan ní òkè ọ̀yàn lẹ́gbẹ̀ẹ́ òru àgọ́ nílùú yẹn wà. Ẹni yẹn sì wà lọ́wọ́ àwọn ajínigbé jìnnà. Tá a bá pè tẹ́lẹ̀ tá a bá ní kí wọ́n gbé fóònù fún un wọ́n máa gbé fóònù fún un pé wọ́n ká a bá sọ̀rọ̀. Àmọ́ láti bí oṣù kan ní ìsìn àgbọ̀ tá a bá béèrè rẹ̀ wọ́n ní o ti dá àwọn ìlú lọ. Inú kó ṣe bí wọ́n ti pa ẹni yìí. Ó pápọ̀ gan òkè sẹ́ni ẹnìkan ni mo rántí orúkọ rẹ̀ ni àwọn kan náà wà tẹ́gbẹ́ Fúlàní ni wọ́n bí àwọn Fúlàní bí ẹ̀sán gidi Yorùbá yẹ ṣẹ́ ń wà lọ láwọn ìlú wọ̀nyẹ. Tó fi mọ́ wá kájọ làdí ìlú yọ wá kájọ ẹni ó fọ̀ lùwà tó gbu àwọn ìlú tó wà ní sọ̀ráńjì wọn kò séèyàn bẹ́ẹ̀ mọ́ tẹ bá réèyàn nínú àwọn ìlú yẹ nínú kó ṣe pàtó láìsàn ọpọlọ ni. Kò sí àwọn kìíní òwà ni mo wá gbé ìlú yẹ tó bá yá sí owó dẹ̀ wà bó ṣe wà ni.
0: Ẹ ṣe gan fún
1: òye
0: tọ̀dọ̀ tí yín. Kọ́dà ìdí láti Amsterdam, àwọn ní ọlọ́pàá ìpínlẹ̀ pé kókó ni pé kan ṣe. Wọ́n ní àwọn gómìnà kan wọ́n lè ní àṣẹ láti máa dá sí ìpínlẹ̀ tó wá ṣẹlẹ̀ ní agbègbè wọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù tí wọ́n ń gbà fún security vote. Wọ́n ní kan náà. Ike kan ma pariwo pe awon nipenija eto abo yen ogbeni Kọ́dà Ìdí láti Amsterdam e kojumo
3: e karo
0: e kojumo
3: e mo njo ni baje
1: o ko yin
3: Abdul Fatah Alaro lati Ojukwu
1: ya
3: te rile de lowo lo bayi ogbeni ti o ba soro ti o ba soro le ni security ah ara bi pe ko fe han rile de to be tori ti tele lowo bayi mo en to kan la mo ha me ni ti o pada wa kan ọlọmọjàbúrò kan wa a kan rọ àwọn eléyìí wa tí wọn jágun tó lọ lóhun 27 election tí wọn ń ṣe yìí àwọn ò ní kí wọn máa ṣe o wà láìta láyà ní kí wọn máa ṣe o torí a mọ wípé ẹnìkan náà ni wọn sá ṣèjọba lé wa lérí ẹni tí ó ṣèjọba lé wọn àmọ mo fẹ kí wọn mọ pé ìlú lè wà láì lólórí o ìlú ó lè wà láì lólórí o àmọ olórí ò lè wà láì rí ìlú olórí ò lè wà láì nílùú èyí ò dá mi lójú ìdí tó jẹ pé tí wọn bá ti ń mẹnu tí wọn bá ti ń ṣe election wọn sì máa bá wa ṣe fóònù ní security yóò ṣe fóònù
0: lẹ ẹṣẹ gan fún
3: orí wípé àwa náà la gbé wọn wọlé kí wọn
0: dákun fún orí ọlọrun
3: àti wọn o.
0: Tẹ́ǹkà yìí nílò láti kúlẹ̀ńdé wọn ní ìjọba wa pé ó kù díẹ̀ káàtó ńlá yìí jọ̀ wọn tá fẹ́ gbà sí iṣẹ́ ọlọ́pàá wọn ní ojú oṣù kan gbáko òun náà fi training ẹyìn training wọn àdá padà sí abúlé wọn fún ètò ààbò àdúgbò wọn nígbà náà yẹn ọ̀gbẹ́ni Bello láti kúlẹ̀ńdé. Jẹ́ká kàyí náà ṣàkánú àmúta láti àlóore àwọn ní ìpínlẹ̀ tàbí nàìjíríà pé ó ti wá burú jáì sí wípé kí ìjọba ná òbítíbitì owó fún ìgbà ìgbádùn àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀pá.
1: Tọ́ létò lọ lọ lé díẹ̀ kan adúpẹ́ lọ́wọ́ Malam Abrọ̀fí Ọlárẹ̀wájú Asukuti tí wọ́n jẹ́ lámì ìtọ́ wa lórí ètò fún tòní àtẹ̀yẹ́ra ilé náà tẹ̀ sí lámì ìtọ́ nínú ilé tẹ̀ pété fàtàyẹ́ sọ adúpẹ́ lọ́wọ́ yẹn já máa fèsì lọ títí ìgbà tá a tún máa pàdé Ọlárẹ̀wájú Ògún ní ọ̀pẹ́ ibi tí lórúkọ tèmi.
0: Tó Taiwo Adeyemi ni orúkọ mi ó dàbọ̀.

0: station. Number one radio station. In the mix. The mix. And we ain't stopping.
1: And on 88.7 FM.
2: Lori Kani Radio Kana. Pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
3: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni.
4: Mo kí wa pé a ku ojúmọ́ òní òní ni ọjọ́ ṣẹ́gun ọjọ́ kọkàn nínú ogun oṣù karùn-ún ọdún tá a wá yìí. Mo kí wa káàbọ̀ sórí akọtún ètò yẹn tó wà ìtẹ́ bá wa dá sí ní ìkànnì Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ẹ bá wa dá sí lẹ́tọ̀ àti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn tó lọ lóríṣiríṣi ẹ̀ka bí ẹ̀ka àdájọ́ ẹ̀ka ètò ààbò ọ̀rọ̀ ìṣèjọba àti agbami òṣèlú. Ètò yìí nǹkan tá à ń ṣe ìbéèrè tá à ń béèrè takoko. Tẹ́ pé a fi ń sojú abẹ níkò lórí àwọn ọ̀rọ̀ tàbá ti ń wò Taiwo Adeyemi lórúkọ mi. Oníkẹ́ ta fẹ́ wò ó ní ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara bọ́n ṣe lo ìlànà bàbá àṣántà direct primary láti yan àwọn mòye wọn fún ètò ìdìbò ìjókòó fún ìlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ní ọ̀sẹ̀ tí ó kọjá. Àwọn kan ní ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ó fihàn wípé ọgọ́rọ̀ àwọn èèyàn nípínlẹ̀ Kwara wọn nífẹ̀ẹ́ sẹ́gbẹ́ òṣèlú ìpapá jùlọ ní ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìlọrin lọ́rí west àti asa. Wọ́n pariwo báyìí pé ṣàgàyá tó wà ńbẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n àwọn alátakò òṣèlú PDP wọn ní nǹkan tá a rí yìí wípé ẹ̀tàn ńlá ló wà ń dé ẹ̀ pé ariwo ọjà lásán tí ò ní súnmọ́ ní pápá jùlọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ PDP ní ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìlọrin àti asa ìlọrin west àti asa wọn ní ẹ̀tàn ní ẹgbẹ́ òṣèlú APC ń lò pé nǹkan tá à ń wò yìí pẹ̀lú lásán ni ariwo ọjà lásán ni òun ní nǹkan tá fẹ́ wò. Ó ní ètò ìdìbò kò mẹ́sọ yẹgbẹ́ òṣèlú APC tán fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni tó wà lórí ìjókòó báyìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìlọrin àti asa ọ̀nàrẹ́bù Murtala Tolúṣàgàyá ìfikún tẹ̀síwájú lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n àwọn kan ní kò rí bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn èèyàn ẹgbẹ́ òṣèlú PDP wọn ní ọ̀rọ̀ yìí pé kò rí bẹ́ẹ̀ pé ṣàgàyá wípé kí ó padà wá sí ilé ni wípé kó padà sílé ni. Ó láwò ní òní lórí ètò yìí ètò wa ètò ẹ bá wa dá sí ní kẹ̀yìn dá mọ́lẹ̀ tí 8.7 ọ̀tọ́ wà Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Àlejò mi lónìí àwọn ni comrade Amiru Alege Abubakar tí wọ́n jẹ́ ẹ̀kan ẹgbẹ́ òṣèlú PDP nígbà kan wọ́n ti jẹ́ abẹ́ṣekáwọ́rí fún ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ìyẹn dókítà Bukola Saraki. Lónìí àwọn aṣojú abẹ níko lórí ètò yìí lónìí comrade Abubakar mo kí ń pé ẹ kojúmọ́.
5: Ẹ̀ka ọ̀rọ̀ atọ́kùn ó sì fi àsìkò yìí náà kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbàlagbà ó sì fi àsìkò yìí náà kí wa ní kíkí tó dájú tí àwa Ìlọrin máa ń kíyàn tí ẹ̀sìn wa sì máa ń kíyàn òun náà ni pé mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatu.
4: Ẹ kojúmọ́.
5: Ẹ ṣeun
4: atọ́kùn. Okay. Lọ́wọ́ tẹ wà yìí ẹ̀yin PDP ní ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn Ìlọrin lórí west àti asa ẹ ti máa gbọ̀n jìnnìjìnnì torí pé a rí nǹkan tẹgbẹ́ òṣèlú APC ṣe lópin ọ̀sẹ̀ tó kọjá ká rí i pé ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin Ìlọrin west àwọn èèyàn tó yìnbọn ṣàgàyá wọ́n lé ní 50,000 ni wọ́n lé ní asa ara àwọn èèyàn tó yẹ pé wọ́n ní ṣàgàyá kó ṣe ẹ̀kan sí to je won le ni egberun lona beta de ni 27000 PDP e se ma beru bayi pe bo e fe ko yo lo won sagaya
5: e se won atokun bi eni ti ba n pa ro ba mo eni ti won pa fun na o mo pe ro ni won pa eyan meji eyan meji sa da won bi se pe won pa da nu ro gege be ti so ki lo fe mu egbe PDP gan le egbe to mu eto to mu oye ta si mo bi ta gbe to si te so si da ninu oro te so eni 27000 eni 27000 yan ni pile asa
4: ni jo abile asa
5: ni jo babile asa me lo wanti lo ni wesi o atokun mo bere lo ni ki to dahun yun
4: 50000 plus ni 50000 342
5: e wa je 70000
4: eh
5: eh
4: ni
5: ki to lo si bi eyi te lohun ni odun 2023 the total registration voters registration approved by INEC as a local government gan 87000 ni odun 2023 quote me
4: ni kini
5: odun 2023 total registration voters approved by INEC 87000 plus
4: ni
5: asa nigbati yeye omo egbe APC ni kan egbe sipo to mi egbe APC de kan lasiko ti te wa lo ko 73000
4: ni
5: mejeji ni mo gbo eni 23000 ni ijoba bile asa
4: 27000
5: ni joba bi asa
4: 27000 ni
5: west 27000
4: okay 77000 plus
5: eh eh
4: lo te fun sagaya
5: e ji koko gbe latasa 27000 te wi un 17 word ni won ni asa ite so ni pe bi math mi ba correct te ba divide 27000 divided by 17 e gbudo get 1580 kini kan averagely kan ya ni pe unit kokan ni word kokan won gbudo get 1500 now word to tobi julasa oni o te ba la word kawa ni biru gamba aye kale ati oke so efu eberi kodo in te so ni pe omo egbe to jade nbe nisiyi 1500 omo egbe 1500 omo egbe lo dagde ni
4: ko
5: tadi gbo fun sagaya e ti mo pe ronu
4: ta lo pa
5: egbe o le dako
4: boya yo ni fere mo se ka won to wa nbe won ma won ni won duro kan sin ka won kokan
5: ah won ka yan won duro to to odeje fun ila pere dudu numeric counting baba ka yan ta de 10 1 2 10 100 200 300 in bele ri social media to kaluku se ta ka yan tan ni won sunkun
4: awon lo sunkun
5: awa se mo gbe iro se pa ai dinu mi wa dun ni pe egbe ibi ta wa yi nisin gbogbo agbaye be yan ba pa ro koda be yan ba ya gbenu le nisin to ba rora to ba se gbanse e da pe e seun te ma se gbanse tin se ga bo ba rora o si mo re ni jo mo camera re jo mo video re gbogbo activities ti won se local ku ori record ta ri tin bo en social media be yan ba ri loku awon ara le ri eyi te PDP se ara le ri so mo fe le ri oro hun iro ta ni ka ma fi se joba ina la tun bere yi ngba ti 73000 o 77000 ba digbo ni kin aggregate total to wa digbo general election
4: boya eyin o sinlu pe gbatan ni ipin ni car central bai pe kin le Kwara gbatan se ruko se ami bu se le APC ipinle Kwara now se pon foko se ju ne bu se le APC awon lo po julo ni ka ni North Central
5: but
4: o lo si pe boya oju awon leyin fi APC e fojo ni APC ntin
5: koda be ba wi pe gbogbo omo Kwara lo di APC nko e ja wi bahun mo bi ada ta tokun gbogbo omo Kwara ti di APC kan wa gbe gbogbo population gbogbo omo Kwara ka di pe to gbogbo all the Kwara indigene gbogbo wa ara register o di pe awa di APC to ba di jo general election na se ta gbe kalite ta gbe lo Abuja to pa Abuja ni di time egbe won
4: lona wo
5: ah ah won ni ile se redu e mo gbo atokun ile se redu kan bi vedako ti alage egbe won ti won bere lodo re pe ta ni o yan po fun yin ta no di ipo gomina fun yin ta no se ba ta no sa wo won la wo lagba kankan ta buja ba se fa won
6: ibi won ti so
5: ah e be to
6: nwe e e ti so ibi na won na wa nkan to so ni wi pe
5: o so be oya
6: ni abuja o ti so bi won si mo moyi ni won so
5: ohun
6: won ni abuja
5: ah atokun ajogbo
6: won
5: ba won won ba won toro so abi in play re fo ni mi ni ko record re ni
6: o ba fa mi ran so ba you won ni abuja o ti so pe iba nkan ti mu omo yi
5: eh eh
6: nkan to so ni
5: abuja ti wa soro bayi lata abuja ta gbe ita ba gbe lo sada abuja alatokun yin fe ji ke ibere to fe bere o le po ama e fe ka dara wa lamu
6: yin pe
5: ton ba lawon ni ri 27000 aba won ani emi so fun wa pe 27000 ko won ri abi 77000 ko won ri gbogbo ti won ri ni pe won ri 2.3 gbogbo mo kwara la digbo fun eyin won ko
6: sagaya nkan to so yen e gbagbon tin
5: ah ah
6: awon kan ni boya tori pe PDP erun ba yin ni tori pe eyin ti yin ko yin so se pada mu tori ojogbon aremu a ri pe awon to bo fe taku won won be won ni pe e ba duwo le fun won berun be yin pe ba sha ta eyin o se ntin yin
5: ah tokun eyi to tun bere yi inu mi dun erun ba yan
6: ore buda bai ka won na fe dije na abi won na se ko awon la bai ka won fe dije
5: tani la beka o
6: ni to wa lati asa
5: eh aye da ko dada lori la beko lorin po
6: to wa lati
5: asa eh baba wa lele yun araji wa isiaka la beka
6: won be won
5: wa tu lasi bibe o e bibe o na lo da e ji so kini kan fun yin jin fun kini electoral law wi the new electoral law e kan meji lo fun wa o la le se consensus o la si le lo fun direct primary ona o la fi se consensus eyan meta merin marun li wa o li wa ipo te marun meta merin ba wa ipo a wa be eyan pe iwo lagbaja ni suru fun di kan eleyi iwo na ni suru fun di kan tori a mo pe eni to le taja wa to le taja wa gbogbo olokojo suwon ama baba fe boni roja eja mo lo to jade
6: ta oniro
5: ta lo da ko nisin pe ni 27000
6: awon sagaya
5: e wo lo so be
6: emi so fun
5: emi na nda pada pe pe pe
6: e pe sin be tin da
5: ko ma sin be asin kwara asin lo rin
6: e sin ni bo ti dibo ni joba bile iwo rorun ati asa
5: ah ah atokun atokun sori iro kan o se e kan se gbogbo bo kaluku oda yi fo lapere nisin won digbo ko mese yo ti won fi yan olola julo gomina brahman abrasak ni ana mo wa fe fi ti ewe ti sagaya ijo awia ipe senator soli mustafa ko digbo ko dije pe on lo fun senator fun kwara center mo gomina lo lohun wa ni bi egbe won igba ti won ma ka gbo lana se o wa buru bi senator mustafa ti je turaki lorin o buru koda ni unity e ke ma ka gbo ke wa so pe senator mustafa ni zero so ti ma pe ronu ni ta la foju te to le
6: oso na wo se mo na won adije ara
5: ta ah bo yi je ba egbe won se ba gbe jade abi tun play re fo ni pilus ni oyin ba gba won laye ki ma play re fo koda mi da de fe mu gbe jade bi le se redo yin mo ba wa ba yin ba won sanwo studio yin ke won fi wa so fun yi pe
6: ta n bo ni pe awon so mustafa so yi pe won so yi pe awon won so pe awon senator mustafa wi pe won a se kini mo won a se senator
5: to ibi to ti we pe olojo da fun o
6: inu
5: egbe ma gbo atokun that is a confusion party atokun nigba ti egbe wa ta jo wa ninu omo egbe teni ke gba form won senator teni keji gba form senator se egbe o ti wa mo eye senator ti won ni ka to di pe won da ko re pe soli mustafa isero Otola, please. One thing that is very fundamental and very clear. When you are talking about affirmation, PDP, egbe PDP, ita se fun Professor Fatai Aremu Ayinde, affirmation la se fawan. Ijo Sunday yi la se. Affirmation ta se in line with party constitution, in line with high neck guard, guideline. Lo mewo membership
7: tani yuni gbogbo wa egbe INEC so pe gbogbo egbe e submit o komo egbe yin fun awon a week before the primary ti gbogbo egbe ti se be lo le wo result professor Fataya Remu ni unit kokan to je pe omo egbe wa nbe abi mu ni ward kokan sorry ni ward kokan ti gbogbo omo egbe wa nbe gbogbo e lati se dede oyo omo egbe yi koda ibi to se kini pe gba ti won digbo pe ta affirmation affirmation ta tun se gan a tun se ni gba bi gba ta tun se primary ni tori a tun da tun kaka ka mu omo egbe ita wa se ko ju dede membership registration wa lo koda ko omo egbe to jade na me ti jade to ko to itin be nle so ba so lo ni pe eye ru nba egbe PDP kini nba le ru awa ti ilu fe
8: ilu fe yin
7: ah ah bi lu ofe yan ebi ti court to wo ni ebi ti nbe lara ti ega o kese keke jade si tade se ko so pe omo egbe APC ni o lo le epo
8: e je ka wo
7: ba abo lo sojo ba
8: e je ka wo ba
7: won lo bere oro o
8: e soro kan awon eyan to ntele ojogbon Fataya Remu
7: ehn
8: won so wi pe won so wi pe ah wi pe asa na lo kan
7: aha
8: won ni asa lo kan sugbon awon ko so pe tojo in 3 PDP na le wa ntin na comrade
7: mhm
8: o si je yi pe ah ba se wa ni ah PDP yi awon kan so wi pe tojo in 3 ere mo moye ni ijoba ere mo moye ni ekun dibo yi e kokko mu emu omowe ni bayi omowe aja to wa lati Ilorin West emu senator emu malam abulaja abdullah ameji wa Ilorin West ni isin yi e se wa npa oda pe pdp te pe pe se wa mu awon meje ni Ilorin West e se wa npa ro pe asaro kan awon pe se nsori to pe ni fe asa ni abi tori wi pe ah e kan fe ta oja yin reji comedy edimu tori pe di sele kan ri ṣugbọn ni sai pe pito ase ti won bayi e wa npa ro pe asa oni oni oro yi kan rale lekan simokin pe o ka ni tun wa pe yi e to so sai lekan simokin pe ku kale

Lórí lòlòngó jí ẹ̀kìrì jí gbọ́ra tàná dànù Sempin Night. Lẹ́yìn iṣẹ́ òjò tó wá kẹ́fìn ìrora tó lè fa ìrorun sùn bó ṣe ń fẹ́. Tó o bá wojú aago tó rí pé ó ku ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tó fẹ́ sùn. Gbé Sempin Night hóró méjì lura. Wẹ́rẹ́ wẹ́rẹ́ ni Sempin yóò máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara rẹ nígbà tó o bá ń sùn lọ́wọ́. Tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó o bá ti jí láì látàtì. Sempin Night jẹ́ kulẹ̀ níṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ lójú orun. Kébé ni fún ẹ láàárọ̀ ọjọ́ kejì lẹ́nu iṣẹ́ rẹ̀. Ilé-iṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pò ògùn òyìnbó ló ṣe. Bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta, kàn sí dókítà rẹ̀.

0: gbogbo òyìnbó ló ṣe gbára rí ọba yálẹ yìí ọjọ mẹta má ṣàfihàn o kàn sí dókítà rẹ.
1: tóun ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò ẹ bá wa dá sí ní kẹhìndá mọ́dẹ̀ 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lónìí pẹ̀lú taiwo adeyemi àwọn àlejò mi lónìí ní àkọ́kọ́ àwọn ni comrade amiru alege abubakar tí wọ́n jẹ́ ìkọmíṣẹ́lú pdp àti architect musbah kawu tó jẹ́ pé wọ́n jẹ́ ìkọmíṣẹ́lú pdp tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún èròǹgbà ọ̀jọ̀gbọ́n aremu ipa àwọn ló kàn láti ṣojú àwọn yẹn kan ìdìbò ìlọrin west àti asa ọ̀làwọ̀ lónìí jókòó tá à ń lò òun náà ni 09136556952 ẹ kojúmọ́.
2: ẹ̀lú ẹ̀ tààrọ̀.
1: ẹ kojúmọ́ orúkọ yín.
2: orúkọ mi ni patek láti gẹ̀rẹ́wú.
1: orúkọ yẹn gẹ̀tàn sọ yín. orúkọ yẹn gẹ̀tàn sọ yín.
2: orúkọ mi ni atẹ̀lẹ̀ fatai tí gbogbo ayé mà sí patek láti gẹ̀rẹ́wú. mo kí àwọn àlejò tí wọ́n wà ń bẹ̀ yẹn because ó ń kálukú yóò máa gbè lẹ́yìn ẹni tí n bá ń tẹ̀lé ni. ọ̀nà rẹ̀ pé mo ta sàgáyà ẹ má jà tara wa ọ̀dọ́ tó lọ sójú wa dáadáa ni. ọtí ó sì tọ́ lẹ́ni kánikọ́ padà lọ àti ẹ̀dúpẹ́ bẹ́yìn náà rí pé ó dìde ọ sọ̀rọ̀ àwọn kan ní wọ́n lọ tí wọ́n lọ lè sùn àti àwọn kan lẹ̀ tí wọ́n lọ lọ sílẹ̀ ẹ̀yìn tẹ́ ń ṣe ọ̀kẹ́ yẹn pé nǹkan ìṣẹ́jú báyìí ló fi sọ̀rọ̀ ìgbà tí àfúnwá ọmọ yín tó jáde látà ẹ sọ ìgbà tóun náà fi ń sọ̀rọ̀ ní dà tó ti wà ní áùsì èèyàn tó já sí kí wọ́n gbé pọ́jẹ́tì àṣà fún ó sì gbé lọ sí DRA nílé rẹ̀ tó gbé lámà tó gbogbo èyí tẹ̀ ń sọ yẹn ẹ lọ lé èmi ò tún wá ẹ tún wá ń pariwo ní ìsèpẹtọ kí jonathan ọmọ bọ wá ẹyin yìí náà lè sọ pé jonathan lánàá nítorí táwọn náà fífín yìí pé kí jonathan ọmọ lọ ẹyin náà lè tún wá sọ jáde lẹnu pé tọ láà kí jonathan ọmọ bọ wá níbo là ń lọ náà ẹ jẹ lọ lé bẹrẹ ọlọ ẹyẹ lọsẹlú. pdp ní nàìjíríà ní kwara ni ó ti kú yẹnyẹ.
1: wọn á fi ìsọrọ yín wọn ní pdp ti kún kulẹ kwara
3: comrade wọn ní pdp ti bí wọ́n bá ní kí n fún lẹ́yìn ayé ìbéèrè àbí kí n dáhùn àwọn ìbéèrè rẹ̀ bígbà tí n waste time ara mi ara ilé tí ń gbọ́ wọ́n mọ ròyìn àtọ́ jẹ́ wọ́n sì mọ ibi ẹgbẹ́ tó wà so ẹjẹ́ lómi ọ̀wọ́lé.
1: ní wásaapu wa ọ̀nàrẹ́bù abaya yusuf láti aga kasade fúlàní wọ́n ní nípínlẹ̀ kwara wọn náà pdp pé kán lọ gba káàdì ìdìbò wọn 27 pé pdp ó borí nípínlẹ̀ kwara wọn ní masha allah ní wòye ti ọ̀dọ̀

0: èèyàn máa ti ń lọ lọ́wọ́lọ́, ẹni tí ń bọ̀ kadà látàárọ̀ nílẹ̀ ṣú lọ wá ní PDP oníwọlé mọ́. Sẹ́yìn bọ́lọ̀ mọ́jà ń ṣe wàhálà fún irú ọ̀rọ̀ ti bá tẹ́tù.
1: Ẹ ṣe gan fún ìwòye tí ní WhatsApp wa Alima láti Ìlọrin West, wọ́n ní àbúrò gómìnà, wọ́n ní ká sọ iṣẹ́ àkànṣe kan ṣẹ́gà ya ṣe sí Adéwọlé, àwọn kọ́là lórí tèlónì bóyá tó bá di tábá di pé agbé wọn wá ká gbẹyọ kan sí ká tó máa lọlé. Ẹ kojú mọ́
2: Abdulwasiu
1: agbọ́rin
2: Mr. Peacemaker láti ojú
1: ẹkún kánmọ́.
2: Àkọ́kọ́ náà Professor Aremu, èèyàn dáadáa tó mà ní bíbí mà ní gbogbo tẹ́tí Tọ́lá ní Sàgàyá mà ṣe tí n bá mọ̀ ká ní ìsìnmọ̀ ní dákẹ́ bí àwọn tí ẹ tẹ́ pé kò má dà ẹ lọ sí àdìyà wọn ṣe títì kan bẹ́ẹ̀ mo fi ọ̀nà gbanṣẹ́ lẹ́yìn báyìí ní títì ẹ̀ mọ̀ ti ń bàjẹ́ báyìí.
1: Níbo lẹ pé
2: gbogbo skul tí wọ́n láwọn ṣe gbogbo ẹ̀ wọ́n mà kún lọ́dà ni. Ǹjẹ́ wọ́n pe town meeting, ǹjẹ́ a rí lé professor yìí òun gangan ní focus wa sẹ́gẹ́ ẹgbẹ́ APC ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ka tara wa òkúta ànábíàná náà ni tó ti yé kó máa yé wa ṣùgbọ́n tá a bá fọwọ́ ara wa tá a bá tó fi ṣẹra lọ́tẹ̀ yìí èèyàn tí ń gbọ̀ ọ̀kadà látàárọ̀ tó yẹ pé iṣẹ́ kan ní í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ń gbọ̀ ọ̀kadà látàárọ̀ tẹ́lẹ̀ pé APC ó máa padà bọ̀ wá ṣe báwo yóò fẹ́ kú sínú òsì mi.
1: Ẹ ṣe gan fún
2: ọ̀la òun gangan lójúlówó ọmọ.
1: Ẹ ṣe gan fún òye tọ̀rọ̀
3: tí láfikún gádà mòrò ti já ní sì ẹni tó ń ṣàjò tó ń ṣàṣojú wa nílé ìgbìmọ̀ asòfin kò fi ṣẹ́jú kan báyìí rẹ́sì ṣùtà has to do with it.
1: Ṣé
3: bá sì mọ̀ ló lọ.
1: Comrade Azan, àwọn kí wa wọ́n ní lágbára ọlọ́run pé Professor Fatah Aremu Ọlọ́run tẹ̀wọ̀n síwájú wọ́n ní inshallah 27 wọ́n ní ìmọ̀ràn mi fún wọ́n ní ìmọ̀ràn àwọn fún àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ìwọ Oòrùn Ìlọrin àti Àṣà òní pé kán jáde kán dìbò ní kẹ́tíkẹ́tì fún Prof wọ́n ní Aremu ló kàn ó tó gẹ́ fún Ṣàgàyá ìyẹn Comrade Azan. Àkọ́ wa ti lọ.
4: Ọ̀dà ẹ ṣe wa tọ́kùn.
1: Ẹ jẹ́ ká máa lọ sílé. Israel láti tánkẹ̀ ilé ìdú.
4: Tánkẹ̀ ilé ìdú.
1: Ilé ìdú ẹ ṣe ní ìlọrin.
4: Ìlọrin South local government.
3: Ìlọrin náà ṣe pé wọ́n torí ìlú ajẹ́bọ́tà
1: ni. Ó ní PDP kan gbìyànjú kan ṣiṣẹ́ wípé àwọn ti rí àmì wípé àwọn ó wọlé. Ẹ ṣàròkọ́lẹ̀ kẹfẹ́ fàmọ́ ẹ̀ ètò yìí àgbó lọ́wọ́ yín o. Ẹwà ṣiṣẹ́ ẹwà bá yẹn sọ̀rọ̀ ni.
4: Atọ́kùn ẹ ṣeun wá adúpẹ́ lọ́wọ́ Diamond FM pẹ̀lú ètò tẹ gbé kalẹ̀ yìí bí ọ̀rọ̀ bá máa ń gúnyanjọ́ mi ìyẹn a sì sọ ọ̀nà ọ̀rọ̀ lóòótọ́ bí ẹ ti wí bó ṣe rí náà nìyẹn àmọ́ mo bẹ gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara o sì bẹ àwa tá a jáde láti Ìlọrin West àti Àṣà ipe ní àsìkò tá a wà yìí ẹ má jà fi rọ́ sí ìjọba ẹni tí ò ní fi rọ́ sí ìjọba ẹgbẹ́ sàràkí lẹ́ẹ̀tì rí
1: PDP láti rí
4: pẹ̀lú pápá títà fún ẹgbẹ́ sàràkí
3: akíra wa nílé lẹ́ẹ̀kan sí a ti ń lọ a tún padà wá pẹ̀lú ògbó ọlọ́run
1: ẹ padà wá tábàtí lọ tábàtí wá gbọ́dọ̀
3: ṣe kótó dúkẹ́ mo lọ níṣẹ́jú kan tẹ́ fún mi ni pé ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ó ṣe pàtàkì ó ṣe kókó àjẹ́ndà mẹ̀kúnù leléyìí
4: tọmọ
3: dádì kò sí tí ó sì jẹyàn dádì ń kó wá
4: kó wá láàfíà
3: dádì ń kó wá
4: kó wá láàfíà
1: tó taiwo adéyẹmí lorúkọ mi ó dàbọ̀.

0: Ijó ni lọ́wọ́, kò lè jó ni lọ́fun, àbò ti jó wọn lọ́fun ni,
1: kò
0: lè jó wọn lọ́fun, òkèlè. Ṣé ẹ mọ̀ pé òkèlè bí ìyá ò sí
1: ẹ máa fọ̀ kàwé yán mọ́.
0: Kódà bó ṣe pándó yam, ẹ máa fọ̀ kàwé yán. Àwa la mọ̀ wà
1: ara tí a.
0: Ọjọ́ ti pẹ́. Ṣé ẹ mọ lálọ mi? Àwa la mọ̀ wà ara. Ẹ gbéná wá, ẹ wá wo ojú ọ̀ lálọ mi. Àwa la mọ̀ wà
1: ara wa.
0: Ọyọ́ ìsúnmọ́ bí ẹ gorí ilé. Ẹ wá wo bọ́mọ lábẹ́. Àwa la mọ̀ wà ara. Ọyọ́ ìjà àjọ súnmọ́ bí ẹ wá wo ojú láńrè wájú. Àwa la mọ̀ wà
1: ara wa.
0: Diamond Radio ni wọ́n ń pè bí aṣíwájú rédíò. Àwa la mọ̀ wà
1: ara wa.
0: Ọba lọ́jẹ́ gbogbo ayé ló ń ṣe kábíyèsí ẹ̀. Àwa la mọ̀ wà
1: ara wa.
0: Kódà ẹ̀yin tiwa ẹ̀súnmọ́ bí ẹja jọ jàmọ̀ là kábòmíjà. Ilé yá ń súnmọ́ ẹja jọ jàmọ̀ là kábòmíṣí. Ṣé ẹ ti rówó àbáyà ẹ jàmọ̀ là kábòmíjà. Bẹ́ẹ̀ bá rówó àbáyà ẹ ra Ankara Kampala. Kájọ jàmọ̀ là kárọ̀mílé.
1: Kárọ̀mílé. Ká tó máa lọ yídì.
0: Kájọ jàmọ̀lá. Kábòmíjà.
1: Kábòmíjà.
0: Ìyàwó mi gbé ọ̀rẹ́ òun kan. Ó fi ẹ̀dìá tí ẹ bá rí àwọn àbáyà. Tí bẹ́ẹ̀ gbòòrò lè ṣe àmú ní. Mo máa ń rí wọn. Mo máa ń rí wọn lórí TikTok.
1: Ó wà òkè
0: gan. Ó ní ọ̀rẹ́ òun kó kan wá. Ó lọ́wọ́ fẹ́ sọ́lẹ̀ ní 40,000. Mo ní takuta lọ fẹ́ tà wọ́n máa ń tó 200
1: yẹn.
0: Ẹ máa ń pa ẹ̀ lóòótọ́. Ṣé ẹ ti rà fún yẹn rí ni mo rà. Èmi máa rí jẹ́ máa polówó ẹ̀ lórí TikTok. Wọ́n sá ti mú méjì. Àmọ́ lọ́dà.
1: O ti rà lẹ́dìí.
0: Ẹ ló mú méjì.
1: Ṣé bí wọn náà lọ rà lẹ́fún.
0: Ebi wọn lọ lọ́dún. Máa gbọ́.
1: Ìwọ ni mo rẹ̀ ọ̀mù asun.
0: Máa gbọ́.
1: Ìwọ ni mo wà
0: sanwó ẹ̀. Ìwọ ni mùsùlùmí.
1: So
0: ó sì rà fún léyà ní kìsẹ́ nílé mi. Tó bí ara sọ fún léyà ọrùn rẹ lọ́ra sí.
1: Ọrùn mi lọ́ra sí.
0: Ilé ẹ̀ kí ọ wọ̀ wá ni.
1: Mo ti ẹ̀ sí lé jọyìn.
0: Ó sì lé jọ ọdún léyà.
1: Irọ́ mi ò sí lé. Ẹ máa sọ ọ̀hún. Sọ ti gbọ́ ògbà.
0: Mo ti sọ fún
1: mo
0: ní mo ní o pe bàbá ọkọ rẹ.
1: Èyí ló ta nu.
0: Ìwọ ni so ni bàbá ọkọ méjì.
1: Gbogbo tẹ̀sí.
0: Ṣé torí 40,000.
1: Gbogbo falafolo tẹ̀sí wó lẹ́bí lọ mi. Ọwọ́ adé bi àbáyà. Máa gbọ́
0: á fi falafolo o ti ẹ̀ lójútì. Ṣé ta bá ṣe falafolo sá wà ké sí ọ ni.
1: Ìwọ ni ìgbésọ̀ kàbáyà ló tó kàn mí. Mo béèrè
0: ni o. Ebi ọdún ẹ ni ó wà wá fún léyà.
1: Kọ́mọ wà.
0: Kọ́mọ wà kọ́ ìyàwó mi má wà.
1: Àtọ̀.
0: Kọ́mọ jọyọ̀ àwọn ìyàwó ẹ̀ tí wọ́n jọ máa pọ̀ fún ẹran tí wọ́n jọ máa dáná léyà. Èrò tí máa lógún.
1: Alá ti gba àwọn tí ó ń ṣe gbogbo àṣẹ yẹn.
0: Ẹ ti gba àwọn aláṣẹ torí àbáyà 40,000. Kọ́dà ẹjẹ́ ń pèlí ìsìn pé kọ́ mẹ́yọ kan ní agbára rẹ̀ ògbé méjì.
1: Irọ́ o ṣe jẹ́ ọkà pé mẹ́fà. Ó jẹ́ ìdajì ìdọ́sìn ni.
0: Ṣé bó o ti máa.
1: Ẹlẹ́wà àṣàpọ̀n.
0: Ẹlẹ́wà àṣàpọ̀n nìkan kọ́ ẹlẹ́wà ìlú ìlọrin ni. Ẹ jẹ́ kí kó wọ́ ṣe bó ti máa. Ẹlẹ́wà ògbómọ̀ṣọ́. Ẹlẹ́wà àbàdàn.
1: Ẹlẹ́wà ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹlẹ́wà òṣogbo. Ẹlẹ́wà àtọ̀fà. Ẹ ṣe bẹ́ẹ̀ ti máa. Ẹlẹ́wà àwọn ìlú tí mo dákọ̀ wọ̀n wọ̀nyí. Àti ìlú míì tí wọ̀n rántí. Kóníkálukú ó ṣe bó. Iléyà ń bọ̀ lọ́ọ̀kán. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin alára wa. Aṣọ èsì ìṣaṣọ ẹ̀wọ̀n. Bọ́ọ̀bà wóró rẹran. Náà sùúrù sí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Allah gangan. Tó jẹ́ Ọlọ́run ọba mi Èdùmàí kọ̀ọ̀kan ní tipá fún ẹnìkọ̀ọ̀kan. Bówó bá dé ẹran bí ọba sì ṣòwò. Mo fẹ́ kẹ́ ẹ lọ ní sùúrù. Ẹ wọ́n para mi ní. Ẹjì mi ní raṣọ ọdún. Ẹyà para mi ní. Ẹjì mi ní rẹran ọdún. Ẹyà ìwọ para rẹ wò.
1: Bọ́ bá ti di transformer. Tọ́ba ti ri pé
0: náà. Tí iná ń bẹ lórí ẹ̀.
1: Lọ ra mu.
0: Lọ gbà mú ọmọ pé bóòrùn ṣe fẹ́ máa rìn yìí náà ni ó ṣe máa rìn. Àìmọye àwọn tó ti sùn lálẹ́ àná tí wọn ò jí láàárọ̀ yìí. Ṣé kí mọ́tò ọ̀jẹ́? Wọ́n ti dágbére fáyé. Wọ́n ti lọ tí wọ́n ti bá wọn. Àwa tá a kù lókè ìpẹ̀ ká ṣe jẹ́jẹ́. Ká mọ pàǹtí agbára wa ò tó. Ẹja na sùúrù sí ẹ oníkálukú ọfọṣọ tó nílé ẹ fi stáàsì sí ẹ wò ó ọjọ kan tọjẹ léyà nítoríkálukú bá rí ni kóníkálukú ọlọrin wọ.
1: Aṣọ èsì kì í ṣe aṣọ ẹwọn. Béèyàn bá ra aṣọ ọdún.
0: Má gbàwìn aṣọ sọdún.
1: aso n ba so nle ni
0: mo gbagbe eran sodun
1: abi e la so mo
0: se pele pele
1: abi
0: bo ba je eja oku eko lo ba ka mo
1: ko da bo so ku ba
0: e pa ese resi die si kodun le ya o koja ka tun ma reti odun tutun imoran wa fun todire ko ni kaluku ko pe fun atedo ko bi are lerewo
1: se ari ba se nsoro yi in la reti olohun oba mi edumare oba to ni ama wa ta fi leun wa
0: lalomi
1: se mo pe to ba ni ama wa mo a to be ta
0: omo lalomi e ki lo fun yawo to be mu oko e lagidi
1: pe ko wa re ran ora leya
0: iwo iyawo
1: so leya fohun
0: ai mo ye awon to wa nta lalomi ti o ni bujoko
1: eya
0: won fe ki wa toko re o ja feran leya ko ma po won lagbara ko pe dandan ni ko lagbara ko ma po wo si lowo ohun ko pe dandan bo so li e lo re ija oba gbodo se le
1: oba be fo titi tete fo
0: bi wo ba ti koku onu le
1: wo ba ti riban ko mu dani
0: awon to du onta yi fe wole awon ti dale mo su bi odun meji meta
1: ile ti wa su won
0: o ti ere ji won ma to ka si pe baba omo re re iwo ba gidi bo ta ko pe won ora abaya ba gidi bo ta ko pe oko re ora so du fa won omo iwo ba gidi bo ta ko pe ko send owo si awon obi re bi ti ma se lodo
1: arabirin yi oya te wa adua ta ba ti sadua ma se ami
0: ma se ami
1: esu eni eko eni egbe ko ni le oni di eru re
0: ami o
1: omo leru re won o ni ku ma loju
0: ami o
1: du le oko re
0: se pele pele
1: o
0: nto ko ba lohun ni ni egba
1: nto ba lohun fe ni ke ba fe
0: wo bi ma fi dadara baya lagidi
1: titulasi
0: bo ba se pe ankara kampala oni ti 3000 lagbara ba gbe biro bubu ko to bi lara re ko ma so fun pe wo o nto wu mi fi sodun ni mo sodun oni kaluku npa ti e mo kani o le kokoko eni e ba ri ke bi eh awon kan be won e ti jeun ale ana iwo nsare abaya aka o je ma sare para re bo ba para re inali lai wa inali lari roju una bi ma ti gbe o si koto je da ye pebu o tanu
1: ti won fe ru fe du
0: o ku won ni kan
1: ti won fe pe fe
0: bo ba wa de odo eledumare ko so pe abaya lo pa o
1: iku tulasi
0: ko po sare abaya lo fi ku ko wa gbo ji eledumare o wi
1: abawo abaya
0: mo sari abaya ni
1: e lo fi ku wo wa pa lafia ti mo nawo si olohun ni nsoro
0: hun lojo ko be
1: inu na
0: ti ni dojo ti ojo re o pe lojo ko bo ba je 100 years loko to para re at the age of 30 70 years lo fi wa lori ijoko iji gan o ti ma ta Olorun ba bi Edumare.
1: Kalo
0: bi oya ki ba ti ki wo le mo pe awa ni
1: eja pe mo da ni wa ye to da ni lanzo.
0: Kabiyesi oba
1: sa. Oba ta na
0: oba sa ti ti je Edumare.
1: Oba te si oba ti duta. Awa laye le si. Odun ni to ba wa laye re.
0: Adupe o, adupe
1: o. Ope lo ba de eni oba mo ore ko fo ore dupe ore lowo eni to lore.
0: Eyan to ba ranti ori
1: ale. Eyan ti o ba ranti. E so fo ni to pe ko mo gbagbe e. O gbodo gbagbe.
0: Ba ranti ori ana, yo dupe
1: to. Foju ka awon te jo je ore.
0: Ti won o si laye mo.
1: Ti won o si laye mo.
0: Ida si da da o si.
1: Ora ma ma kalaka anu.
0: O ni risi o.
1: Lagbaja ti ku, tamado ti ku.
0: O ni risi ta da o si o.
1: Abi? So logun eku ni teledumare fi da o si.
0: Aka mama da o si ni o.
1: A da o si ni. Ko le raye fo re dupe ore ni.
0: Kabi ese eledumare.
1: Ko ba labi olaya.
0: Daun.
1: Ja ki Olorun oba mi Edumare. Ka wa bo si abala eto. Loku.
0: Agba nla to so le aye ru afojojumo ti oga eru jeje baba gbogbo awon eru oba ti o to won ru tin ta won lori esare wa e wa won
1: leru
0: ni esun mo je wa won bebe to mu e wa wa pataki to sere ni wa ya mi mo agba gbo ti rigbo to ni le ogba gbangbangbangbangbangbangbangbangbangbangbang chiri gbagbagba oba to tinu riri ma ri mo gboso gbogbosogo pani ji ni le ni bani le jale so le ti le si ibere atopin gbogbo eyan nbe nigba te nikan kan esi o tun be nigba ta wa igba to ba tun council wa o ni kan ni omo ku adani wa yi ayin ologo messiah enu gbagbo ala enu awon muslimi eleru niyin oba to tobi to ju gbogbo aye lo oba ajabi ijuwo lu oba ti o se bijalo na mi sala gbe oga messiah ayinyo eni e riri olorun ni pekun adubi agbe oga baba mi eleti borogode yoro kikun esoro doju jako eyin ni ko so lari iru ala eyin ni ko so lari igbawo eyin ni ko so la koda eyin ni ko so la seda eyin na le seda ye tun lo seda orun eje ye ta fefe so ye so yimi yimi ti je gbogbo mo alukudusi ni alkabaru ni alkabaru ni alimumini ayam dat ayam the king of the king head of the church omni omi potent omi ni science omi ni present olohun eyin ni eh the only giver and the taker leyin re ko si elomi mo olohun ogbo ni po eni ba mo re ko ma fore dupe ore ko le ba tuntun ninu ore eni ba ronu jile tori e ba pe to ba dupe ore ana o ti dada kiru won o tun gba omi amore la mi bore dupe ore lowo eni ti fojoju ma se wa lore a dupe ore ana a fe gba omi si ni apanu ope wa po la fi so wi pe olubori aye eyin le je be oloko ajobo eyin le je be awa komandanu eyin le je be aditu anu eyin le je be ejide ndaye eyin le je be egan ran tete eyin le je be patapata ola eyin le je be orogodo oba eyin le je be ala funfun gbo
1: olohun olohun oba ala funfun gbo olohun oba edumare
0: olohun
1: eyin le to
0: eyin le kan soso
1: soso le to le le je be

0: dadi ko si nkan ti mo fe wa lo fun igba si mo mimi ku o pe mi o ki mi pe ah mo ku asende kini kan kini kan igba wo la fe si won mo o ku muslim ni to ba ti di aro la a ma sin won o de lo da kin send address so titi de mi re ni to jo mo send address ti ko wa o ni ti o ba jojo si o ba ri omo yen si oju o ti mo ti so fa mo gan pe ah ba be lo ma wa o ko wa o
1: báwo lọ́kàn ẹ ṣe balẹ̀ tó yẹn tó gbé ọmọ yẹn sọ́dọ̀ ọmọ tí wọ́n padà wá yọjú tí wọ́n mú nǹkan oúnjẹ wá fún un lóṣooṣù olóṣù pẹ́ jù ká má wà mọ́ ọkọ tó wá bá ẹ ò tó ní bó tó ń wá.
0: wíwá tó ń wá yẹn náà kò ń ṣe pó serious mi lè parọ́ fún yín mo rí níbi pé bóyá tó bá ti mú balẹ̀ ló máa ń wá pé bóyá kóun wá bá mi ní nǹkan kó dẹ̀ tún lọ. Bí mo ṣe rí nìyẹn sà mi ò rí níbi ẹni tó serious.
1: Ṣé ìgbà yẹn tó ti níyàwó mi ni?
0: Kò tí níyàwó mi dìsìn. Dìsìn kò tí níyàwó mi.
1: Ó dẹ̀ òun wá ìwà ń gbà yẹn náà ní ìwà pé mo ń lọ̀dọ̀ ìyàwó mi.
0: Rárá o, tó bá máa wá gan alẹ́ ló máa wá. Alẹ́ tó ti bí tí gbogbo ẹ̀ ti dúdú bóyá kẹ́nìbọ̀dì máa rí bí aago mẹ́sàn-án. Bẹ́ẹ̀ni sà.
1: O dẹ̀ wá sí ìpìlẹ̀ ẹ̀ sọ́dọ̀.
0: Bẹ́ẹ̀ni ọ̀dọ̀ mi ló wà. Ọ̀dọ̀ mọ́mì mi ló wà àmọ́ nígbà tí mọ́mì mi ti ta láìsí ni mo ti mú sọ́dọ̀.
1: Kí wàá lo rò pé ó máa wá ṣẹlẹ̀ ńsìn àbí kí ló fẹ́ káwa ṣe ń pa ẹ̀.
0: Dádì, nǹkan tí mo fẹ́ ni pé ṣe rí ẹni tí mo fẹ́. Lóòótọ́ ó ti bímọ méjì kí n tó mọ̀. Ó dẹ̀ ń ṣe. À ó ń ṣe ọmọkùnrin ni mi ò gbọdọ̀ parọ́ ó ń ṣe fún mi ó ń tọ́jú ọmọ mi náà ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé ọmọ yẹn ò fi bẹ́ẹ̀ nínú ìwé kò fi bẹ́ẹ̀ good so tó bá ti di pé kọ́kọ́ mi sanwó school bó ṣe máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ kò ní dùn mọ́ mi nínú ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ sọ.
1: Irú ọ̀rọ̀ wo ni ọkọ ẹ máa ń sọ?
0: Ẹ mọ̀ kó máa sọ̀rọ̀ sọ́mọ yẹn pé owó tó mò ń san yìí ọ̀la mọ́ mi ẹ lòun ṣe ń san kìnnìkan kan o tún serious pẹ̀lú ìwé ẹ torí ṣebórí báwọn ọmọ òun ṣe ń perform ṣebórí báwọn ọmọ òun ṣe ń ṣe kìnnìkan o serious pẹ̀lú ìwé ẹ tó bá ti ṣe kìnnìkan sì ni òun máa yọwọ́ kúrò nú ọ̀rọ̀ ìwé ẹ ni òun máa yọwọ́ kúrò nú ẹ ni ọ̀la mọ́ mi ẹ lòun rò àti ọ̀la grandpa ọ̀la àwọn tó ń rò nìyẹn ẹ mọ ọ̀rọ̀ yẹn máa ń bà mí nínú jẹ́ mi ò lè parọ́ ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́
1: ṣe. kí lo fẹ́ báyìí.
0: Dábì mo fẹ́ tó bá káwọn ọmọ náà kán ràn mí lọ́wọ́.
1: Lórí kíni òbí máa fún yàn ò gbọ́mọ fún ọlọ́mọ ó sì ṣe ọmọ sọ́dọ̀ kí wọ́n á ní kí ló jọra wọn.
0: Ìgbà tí wọ́n pè mí pé wọ́n fẹ́ ìgbà tó ń pè mí tó ń bèrè ọmọ yẹn mo wá sọ fún mi ọ̀dọ̀ mi ni ọmọ yẹn wà. So wọ́n á ní àpé báwo làwọn ṣe máa ṣe responsibility lórí ọmọ tó wà ní ọ̀dọ̀ bàbá mi mú. Mi ò ní fẹ́ má mú ọmọ yín ṣùgbọ́n mo ní bàbá tí mi ò bá tiẹ̀ níyà. Mo ní bàbá. Bàbá mi ló láṣẹ láti fa ọmọ fún yín. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá mi ni wọn ò fẹ́ lọ.
1: Ọ̀dà.
0: Ọ̀dọ̀ bàbá mi yẹn ni wọn ò fẹ́ lọ.
1: A fi lọ àwọn èèyàn nǹkan tán bá ní ká ṣe. Máa ṣe.
0: So mo ti gbọ́ dádì kọ́ńjọ́ torí ọlọ́run kọ́ máa ṣe responsibility ẹ̀ kọ́ bá dẹ̀ láwọn fẹ́ wá mu mi ní kọ́ máa mu ọ torí mi ò change sànmi mọ̀ mi ò.
1: Àwọn wo ló yẹ kán bá fẹ́ wá mu àwọn wo.
0: Àwọn bàbá ẹ̀ ní kán bá fẹ́ wá mu
1: o ti rẹ́dì báyìí kán wá mọ́ ọmọ wọn.
0: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n kán jẹ́ kán wá lọ sọ́dọ̀ bàbá mi kí bàbá mi fa ọmọ lé wọn lọ́wọ́ torí tí mi ò bá níyà mo ṣì ní bàbá kí bàbá mi fa ọmọ lé wọn lọ́wọ́ ìyẹn ni wọn ò fẹ́ ṣe.
1: Okay.
0: Ẹ mọ̀ kó má dàbíi pé bóyá èmi ni mò ń fọ̀ sí wọn because nǹkan tí

0: àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ òun ló ń ṣì ń ṣe dájú ni pé
1: ṣé nǹkan kan ti ṣẹlẹ̀ rí ni.
0: Kò sí nǹkan tó ṣẹlẹ̀ pé gbogbo àwọn ọ̀wà tó ń wù yẹn náà òun ló ń bí dájú nínú pé pé báwo lèèyàn ṣe máa yọ̀ dájú abiyamọ bẹ́ẹ̀ yẹn pé wọn sí ẹ pé wọn yà sí ọmọ wọn sí ẹ ṣe nǹkan kan. Ìgbà tọmọ yẹn fẹ́ bẹ̀rẹ̀ school náà tí mo gbé lọ fún wọn ìyá ẹ̀ ní láti máa sọ fún mi pé pé ṣọ̀rọ̀yàn ní kọ́ mọ́ lọ private school ni kí n lọ fi sí public náà àtẹni tó lọ public àtẹni tó lọ private ṣe bóríire kan náà wọ́n máa ṣe torí wọ́n bá máa fún mi lówó.

0: radio made for you.
1: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láàyè, àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé-kébé. Monomin Plus.
2: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

0: έτσι εκτό σεβουνή.
1: Latino Yarairui Diamond 88.7 FM Ilorin Iroi Ekunrere
2: Saju egbo awon koko to wa ninu iroyin na Ileise olopa ile ye ti dola emi awon ile mali ogbon ti won lo nilu eru ni ipile Nasarawa Atiku bu enu atelo Tinubu latari ipenije to abo lori lede ye Agbẹjọ́rò àjọ DSS fi ẹ̀sùn kan àwọn mọ̀lẹ́bí Ẹrùfá wípé wọ́n lo àwọn oníròyìn láti máa tabuku ẹ̀ka ìdájọ́. Iléeṣẹ́ Dangote mú àdínkù ọgọ́rùn-ún náírà débà tó ń ta epo rọ̀bì tí ọkọ̀ bàálù lò ní ilẹ̀ òkèrè. Ilẹ̀ Togo fún Adúláwọ̀ láǹfààní. Kí amọ̀lẹ̀ Adúláwọ̀ wọ ilẹ̀ Togo wá láìgbẹ́ ìwé àṣẹ. Rìn ìdárayá. Ikọ̀ Man City ṣíṣọ́ lójú Maresca gẹ́gẹ́ bí ẹni tí ó rọ́pò. Guardiola ẹ̀ka sán. Akíwà pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàn ní Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹlẹ́gbọ́n wa ní ojú ìtakùn www.diamondfm.net wà ní YouTube wà ní Diamond 87FM. Ẹ̀kọ́ yìí náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akẹ́yìn pé ẹkú ìkàlẹ̀.
3: Ṣèdí wá. Wọ́n tó ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọ́n ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò kẹ́kọ̀ọ́ máa jí lọ jẹ́. Ayín jẹ́ ọmọ jí lọ.
4: Owó dáadáa o, njẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tóun sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì ara wa náà là á sì ń kó bá ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà tó o bá rí nǹkan tí ò bójú mu fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
5: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

FM. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀yẹ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti ba ẹgbẹ́ kan jẹ́ ẹgbẹ́ ọ̀hún. Òun náà fẹ̀sùn kàn wípé òun lo àwọn èèyàn nílùú ẹ̀rù nílùú Àbújá àti àwọn agbègbè tó súnmọ́. Wọ́n sì dóòlà ẹ̀mí àwọn ọmọ ilẹ̀ Málì tí wọ́n tó 30 tí wọ́n lò nílùú ẹ̀rù nípínlẹ̀ Nasarawa. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Anthony Placid ṣàlàyé wípé wọ́n kẹ́ fi ibi táwọn èèyàn wà ní agbègbè Maraba àti Kahuru. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ibẹ̀ ni wọ́n kó àwọn èèyàn sí. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnu mọ́ pé afurasí mẹ́ta làwọn ti gbá mú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwádìí ló wáyé látàrí bí àwọn ààrẹ ṣe ń pòórá lórílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá tẹnu mọ́ wípé ìwádìí tí wọ́n ṣe wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n ń tan àwọn ààrẹ bíi àwọn ọmọ ilẹ̀ Málì àti ilẹ̀ Gabon wá sílẹ̀ yìí pẹ̀lú àti fún wọn ní iṣẹ́ àti láti kó wọn lọ sí ilẹ̀ Europe. Nínú ìròyìn mìíràn, igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nígbèkùn nílùú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bó ṣe ja okùn mi àwọn èèyàn kan ní ìpínlẹ̀ Katsina tàtírí aláboyún kan. Atiku tẹnumọ́ wípé àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fìdí ẹ̀ múlẹ̀ ìpèníjẹ́ ààbò lórílẹ̀-èdè yìí àtàdá ilẹ̀ Nàìjíríà tó ti ń ja àwọn ọmọ ilẹ̀ yìí kulẹ̀. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ àbẹ̀ṣínkáwọ́ àgbà fún Atiku lórí ọ̀rọ̀ aráàlú Frank Shuaib. Atiku tẹnumọ́ wípé ìtẹ̀gẹ́sílẹ̀ lórílẹ̀-èdè yìí fìdí ẹ̀ múlẹ̀ pínlẹ̀ yìí ló kojú ìpèníjẹ́ ààbò àti pé ilẹ̀ yìí adáríro yìí ó ti ja ilẹ̀ yìí kulẹ̀. Igbákejì ààrẹ ọ̀hún tẹ́lẹ̀ rí tẹ̀síwájú wípé ìgbésẹ̀ tí ó bá ń gbé láti rí wípé wọ́n ń gbé gidina èròngbà àwọn èèyàn láti kólédè àwọn ẹ̀rí yìí lórí ikọ̀ tán lórílẹ̀-èdè yìí ló jẹ́ nǹkan tí kò tọ́. Wáyé o, ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn kan nílẹ̀ yìí tó tún jẹ́ agbẹjọ́rò ìní ebè ẹ̀fíọ̀ngẹ̀ ti fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu wípé ó ń fajú àwọn èèyàn kan mọ́ra lórílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn èèyàn tó jẹ́ pé òun wọn lágbára lórílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lójókòó X rẹ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun, Efong ló fohùn léde wípé àwọn ọmọ ilẹ̀ yìí kan tí wọ́n máa ń bẹnu àtẹ́lù ìjọba ó ní wọn sọ̀rọ̀ mọ́ lórí ipò ìjọba lórílẹ̀-èdè yìí. Ó tẹ̀síwájú wípé púpọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí òun kò gbọdọ̀ dání pàápàá jùlọ lórí ìpèníjà tó ń kojú àwọn ọmọ ilẹ̀ yìí lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu. Ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nancy Erufa lórí ẹ̀sùn pé gbígbèsè tó ṣe àkóbá fún ètò ààbò ilẹ̀ yìí bọ́nà mìíràn yọ. Àgbẹ̀dọ̀ apọ̀ ilẹ̀ yìí ṣe fi ẹ̀sùn kan àwọn mọ̀lẹ́bí Erufa wípé wọ́n lo ojú òpó ayélujára àti àwọn iléeṣẹ́ ìròyìn láti jẹ́ kí àwọn ọmọ ilẹ̀ yìí bu ẹnu àtẹ́ lu ẹ̀ka ìdájọ́ pàápàá jùlọ ipò Erufa wà nínú àhámọ́. Nígbà tí ẹjọ́ ń wáyé lónìí ọjọ́ Ìṣẹ́gun nílùú Àbújá, àgbẹjọ́rò fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Olúwọlé Aládédóyè SN ṣàlàyé fún ilé-ẹjọ́ wípé àwọn mọ̀lẹ́bí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún rí ọ̀nà wọn lójú òpó ayélujára àti àwọn oníròyìn láti rí pé wọ́n ń fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n mọ̀ máa dòrò mú Erufa ni. Ó tẹ̀síwájú ọ̀rọ̀ kan tó wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún nígbà tí kan lára ìyàwó Erufa lọ sí iléeṣẹ́ àjọ ICPC pẹ̀lú àwọn oníròyìn. Ó sì ń ṣe àfihàn wípé wọ́n fún láǹfààní láti rí ọkọ rẹ̀ pàápàá jùlọ Erufa ó ní wọ́n fún láǹfààní láti gbé oúnjẹ fún. Láti ìpínlẹ̀ Ondo, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Felix Ohako ti gbaṣẹ́ gẹ́gẹ́ bíi kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀lẹ́kẹtàdínní-àádọ́ta ní ìpínlẹ̀ Ondo. Àtẹ̀jáde kan tó lédè lónìí ọjọ́ Ìṣẹ́gun nílùú Àkúrẹ́ látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀ Méjìmọ̀ fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí Ohako ló gbaṣẹ́ lọ́wọ́ Adébọ̀wálé Lawal tí wọ́n gbé kúrò ní ìpínlẹ̀ ọ̀hún látọwọ́ ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí Ọlátúnjì Dísù. Ní ìpínlẹ̀ Èkó, ìjọba ìpínlẹ̀ Èkó ti ké sí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún wípé kí wọ́n fi to àjọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún létí tó dáàbò bo ẹ̀tọ́ oníbàárà
talọja kan ba lohun ni jibiti yato se kan ma fi to ile ise olopa leti ijoba lufun lede lati jade kan to lede loni ojo osegun loju itakun x ajo ijoba ipinle eko tuna obo eto onibara las kopa latowo adari agbare afolabi solebo gege bi o se wi o tesiwaju pe pupo awon igbese to lede bi kataja ideru fun ni oja to ti baje oloye kan fun ma to ajojoba on leti to wa ni janu lati dabobo eto onibara o wa ke si awon onibara kan fi eda iwe tan fi raja re si ti won papo papa julo lori oga tan mara kerin kan lati ma gbe esun won nidi ile ise dangote ti mu adiku ogorun kan naira deba iye to nta epo ti oko bali lo jet A1 nigba to fi doro mule adari oro royin fun ile ise dangote ogbeni anthony chejina sala na ti jade kan to de lana ojo aje pe ile ise ohun o du fun awon ile ise oko ojo ofurofu lanfani lati ra epo laisan owo ele fun ogbon ojo tan ile ise lati banki to se iduro fun won gege bi atejade o se wi ile ise pipe se na lati je ki arade awon ile ise oko ojo ofurofu lori ile de ye iroyin ekun ere ni amowa si eti gboyin lati kanin da amore ti 7 to wa ni lorin ni ipinle kwara leyin simiranpe yi alo si lokere ni ile togo to ti fede e mule ipele ohun ti kede ipe ladulawo ni awon ile agbegbe ohun ile ma wo ile togo ta fe duro fun ogbon ojo gbako lekan si akin pe eku ikale

0: Kiri lolongo ji ekiri ji gbora tano danu Sempin night leyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun gbe Sempin night horo meji lura were were ni Sempin yo ma sise lago ara re nigba to ba sun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati Sempin night je je kule ni sere lago ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti yi pharmaceutical Industries Limited. Awon to loruko to se gbekele ni bi ka pogun oyinbo lo se. Bara re o ba se were leyin ojo keta kan si dokita re. Sempin night.
1: E fori irora wa bi gba o Sempin oko yin ti de.
2: E darapo mo wa ni idakun kai lu jara wa. Idakun Ibadan re Facebook. Idakun Abeyefo Twitter. At Instagram, Lori Diamond 887 FM. Diamond FM, shining supreme.
3: Eka bo pada, iroyin ekun re ni amuwase ti gboyin lati kanin da e amode ti 87 to wa ni Lori ni ipinle Kwara iroyin ohun tesiwajo ni ile okere ijoba ile Togo ti kede pe awon omo orilede ni ile Adulawo oni won na anfani lati wo ilehun wa lai gba iwe ase tan fe duro fun kan bi ogbon ojo ikede kan to lede lojo po xa ti le ise ijoba ile Togo to wa ni janu eto abo lo fide e mule le se ijoba antan won kuke se na ni lati je ki basepo ni Adulawo ko rese wale si ke ati jade on se wi an to ba fe wa sile ohun oni kan ti kede saaju nkan bi wakati me logun kan to wa kan lanfani lati gba iwe ti won fi ma rin ajo ni ile na sibe ni ilokere o lo tu ijoba teleri ni ile Spain Jose Luis Rodriguez Zapatero oni won ti bere iwaji lori re wepe o wuwa ibaje mo se fide mule latowo ile ejo kan loni ojo segun atejade kan to lede latowo ile ejo giga to nwo ni danu iwa ibaje ni ile Spain Zapatero o to je lu tu ijoba ile honri oni o farahan yo farahan to ba di ojo keji osu kefa lori pasepayo owo kan toto milionu lona metale ni adota irose to bi se ranwo fun ile ise okojo furufu plus ultra to je ti le Venezuela nigba itakale arun covid 19 ewe nigba tun fara han niwaju legbimo asofin agba ile ohun ninu osu keta Zapatero salaye pe owo ohun lojo won ranwo won si gba kankan lowo ile ise okojo furufu plus ultra gege bi owo ibobe labala iroyin ere idaraya oluko ni teleri fun iko Chelsea Enzo Maresca oni o ti kobo adehun pelu iko Manchester City lati je oluko ni fun iko hun gege bi Fabrizio Romano se wi Maresca oni won salaye pe oni yo gbase lowo Pep Guardiola ninu iko hun ti gun megeji si ti kobo won ti gba lati kobo iwe adehun olodun meta ama won ti fi doro mule atowo Man City ati latowo Maresca Maresca oni o je oluko ni tayan feran lati ma gba gege bi oluko na papa julo latowo iko Manchester City tan fi die mule ipe o je akosemose oluko ni iko agbabolu Trabzonspor ti salaye ipe eni to ba fe ra agbabolu lowo waju omo ile yipo anucho oni koloko owo toto milionu lona medogun iroziwa anucho rapo mo iko ohun lati nko satanti ni sayi o si ti ri awon he ni igba meji le ni ogun pelu won ati agbabolu ninu iko Istanbul Bekasia Edo Saburondo won jo ri awon he julo ninu edije league ile Turkey ewe eni odun mokan logbon ohun oni anka agbabolu ni ile Germany ati iko agbabolu ahili ni ile saditinaga lati ra to lekan si awon koko na re aka fun yi pe ile ise olopa le yi fide mule pon ti dola emi awon mo ile mali ogbon ti won lo nilu eru ni ipinle nasarawa atu ka fun yi pe atiku bu enu atelu sakoso tinubu lori ipeneje tu abo to waye lorilede yi agbejoro ajo DSS ti fi esu kan omo lebi erufa wípé wọn lo ilé iṣẹ́ ìròyìn láti máa ṣe ìkọlù sí ẹ̀ka ìdájọ́. Àkàwé Dangote ti mú àdínkù 100,000 naira dẹ́ba èrè tó ń ta epo ti ọkọ̀ bàálù lóòótún jẹ́ jet A1. Nílùú òkèrè àkàfin ìpínlẹ̀ Togo ti kéde wípé ilẹ̀ adúláwọ̀ ni àwọn ọmọ agbègbè ọ̀hún kò ní gbàwé àṣẹ láti máa wọ ilé ọ̀hún wa tó máa fẹ́ lo nǹkan bí 30 days. Lákòótán àkàfin ìpínlẹ̀ Man City fìdí ẹ̀ múlẹ̀ pé Maresca òní yóò rọ́pò Guardiola nínú ikọ̀ wọn gẹ́gẹ́ bí olùkọ́ni. 1962 ó ní adarí agbègbè àríwá ilẹ̀ yìí nígbà náà Alhaji Sa Ahmadu Bello àti emir ti ìlú Kano Sa Muhammadu Sanusi balẹ̀ sílùú London bí wọ́n ṣe lọ sí ilẹ̀ Amẹ́ríkà láti lọ pe àwọn olùdókòwò kan adókòwò sí agbègbè àríwá ilẹ̀ yìí. Tó yí lópin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di àgọ́ márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ òní fúnra àgbáyé wa ní kẹ̀hìndà mọ́rẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Nedu Okode ni olóòtú ìròyìn Taiwo Adeyemi ló ti tọ́ka ṣètì gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akin pé ẹ̀kọ́ wọ̀ lẹ́nu iṣẹ́.
4: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
5: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
4: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́ ẹnu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
6: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
7: Lè pè mí lórúkọ.
8: Ṣèyí wá tẹ́.
7: O ní láti respect.
8: Ṣèyí o máa tẹ́.
7: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè ṣe.
8: Ṣèyí tó bá yá òní jẹ́nu lẹ́ẹ̀mọ.
9: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
10: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni?
9: Ẹ pàdé wa lágo méjì ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run ìdílé àwa àti yín ò ní dàrú o.
11: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
12: Lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.

0: Sector 7 ni.
1: Seyi wa tẹ.
2: Ọdún láti respect.
1: Seyi o ma tẹ.
2: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè ṣe.
1: Seyi tó bá yá òní jẹ́nu lé mọ. Ọlọ́pàá jẹ́ káàkiri ìjà rẹ̀ wọlé gbẹ́gbẹ́ náà.
3: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́lẹ́ ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
4: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ Ìṣẹ́gun Tuesday.
3: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

wọ́n ha o ma wa ga báyìí o eh nísìn báyìí ọmọ ló wà nlẹ̀ báyìí ẹni tí alábímọ fún báyìí nsìn òun ni mo pe nọ́ḿbẹ̀ tí nọ́ḿbẹ̀ ò lọ́mọ èmi ni mo dá tọ́yún sẹ́mi náà ni mo máa dá tọ́mọ yìí báyìí eh táwọn parents mi ò dẹ̀ gbọ́dọ̀ mọ́ nlé pé mo bímọ ha kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run wọ́lọ́run ha ọ̀rọ̀ mi dọwọ́ ẹ̀ báyìí o ha àmọ́ aláti ṣe mi òun ló máa mà ti ṣàrẹ̀ èmi ni màá mọ̀ kọ́ tí màá ṣe sọ́rọ̀ ara mi o màá wọ́gbọ́n dá sọ́rọ̀ ara mi ni kò jù bẹ́ẹ̀ lọ because báwo kí ni mo fẹ́ sọ nlé fáwọn tó bí mi ni mo ti fẹ́ sọ pé mo rọ́mọ láì ṣe pé mo rọ́kọ tí mo fẹ́ fún wọn pé ní ọkọ lélẹ́yìí tó fún mi lóyún o kò sọ́kọ kò sẹ́nìtì kí wàá ni mo fẹ́ sọ fún wọn lé kò sí wàhálà èmi ni màá mọ̀ kọ́ tí màá ṣe kò sí problem ṣáá.

0: ọ̀rọ̀ tó sọ yìí ó mà lágbára. Dákun báwo ló ṣe wáá jẹ́?
1: Mà á gẹ́gẹ́ bí màmá mi. Oyá Àkìtà ni màmá mi gbé mi. Oyá Àkìtà ni màmá mi gbé mi sí. Obìnrin tí mo jọ Ọlọ́run fọmọ, Ọlọ́run fi sí áńgẹ́lì mi lọ́wọ́ ẹranko tàbí gbọ́mọgbọ́mọ. Di àkókò tá a wà yìí, á bí èèyàn kò rí ọmọ bí èmi ló fi sí ọmọ. Bẹ́ẹ̀ náà sì mọ̀ gẹ́gẹ́ bí màmá mi. Ìgbà tí mò ń béèrè bàbá mi, mo wá ṣàlàyé fún mi wípé àwọn kọ́ làwọn bí mi. Orúkọ tí wọ́n fi sí mi lẹ́gbẹ̀ẹ́ ni màmá yìí máa fẹ́ ń pè Wurundia. Orúkọ yìí ni ìyá tó bí mi lọ́mọ gbọ́. Bẹ́ẹ̀ wò ni pé kò wọ́pọ̀ nínú àwọn tí wọ́n ń jẹ́ orúkọ yìí. La fi wá mọ̀ wípé ìyá yìí gangan ló bí mi. Ẹni tó ń bí mi lọ́mọ kò rí ọmọ mi àbí níbi tó wà. Wọ́n ní àfi láti wá padà sí ọ̀dọ̀. Ẹni tó gbé mi lórí Àkìtà sí mi, òun náà kò rí ọmọ mi bí. Èmi yìí náà ló fi sí ọmọ. Aláàjì, òun bí mi àti òun wó ni. Ọlọ́run ọmọ nínú àwọn méjèèjì.

0: 0736556952. Ni ojú òpó yẹn. Hello.
1: Hello, ẹ ká àtàkù ètò.
0: Ẹ ṣe o.
1: Ẹ má gbọ́ ọmọ lẹ o.
0: O ti ẹ̀ dára yìí. Ẹ ṣe.
1: Ọlọ́run darapọ̀ mọ́wọ́ yóò bá yín tọ́jú
0: rẹ̀. Àmì ó ti ẹ̀ ti bá mi tọ́jú eléyìí.
1: Ó ti bá mi. Ọmọ ẹ̀ńgbà tó gbé sórí àtàn tó bá ti kú níbẹ̀ kó àbí àwọn gbọmọgbọmọ bá ti gbé lọ.
0: Ìyá mi ẹ̀ sin bẹ́ẹ̀ njọ́ kìíní àná.
1: Ọlọ́run bá yín tọ́jú rẹ̀. Ẹ ṣe. Ẹ má gbé lẹ̀ o.
0: Ẹ sin bẹ́ẹ̀ njọ́ kìíní àná táwọn ẹṣin orí àkìtàn tí wọ́n ń ṣe wọ̀ lórí ọmọ tọmọ ń sunkún. Tẹ́ṣin rin ọmọ lága tọmọ ń sunkún. Mi ń gbọ́dọ̀ máa sọ bí mo ṣe bá ọmọ yìí fún yín. Mi ń gbọ́dọ̀ máa sọ. Mi ń gbọ́dọ̀ máa sọ. Ìkúlẹ̀ àbí amọ níjọ́ yẹn. Anyways, àdúrà tèmi ló fi gbà. Hello.
2: Ẹ wà káàkiri ẹkú iṣẹ́ o.
0: Ẹ ṣe o.
2: Ẹ kú bọ́jú ọmọ yẹn o.
0: Ẹ ṣe àdúpẹ́.
2: Ẹ̀mọ́gbẹ́lẹ̀ tó bá lò wú ọmọ. Kó lọ wu omi tó gbé sínú dọ̀kì ní àná. Bóyá yóò bá ń bẹ̀. Ẹ̀fọ́ fún kó lọ wu omi tó gbé sínú dọ̀kì ní àná.
0: Wọ́n ní bóyá kìtọ̀ ó ti wọ ọmọ dàgbà. Bóyá kìtọ̀ ni máa ń wọ ọmọ dàgbà. Bóyá tó bá padà lọ́bẹ̀. Àkìtọ̀jọ́ ọmọdé o. Ọmọ mi ọjọ́ kìíní àná dà. Bóyá kìtọ̀ ó bá wọ ọmọ ẹ̀ jáde. Ṣùgbọ́n pé mo rán díyà tèmi. Irọ́ o. Kò lè jọ́. Kò lè jọ́. Tọ́ bó ṣe jẹ́ leléyìí lórí ètò ní ìdílé wa.
3: Gbogbo ẹ̀yin tẹ̀ ti bá wa dá sí àdúpẹ́ ẹ̀yin tẹ̀ pé wọlé. Gbogbo ẹ̀yin náà tẹ̀fẹ́ pè tẹ́ ń pè táàrí gbímọ ẹ̀mọ́ bínú àkókò ni. Ẹ̀yin tẹ̀ fàtẹ̀ tí yẹn sanwó náà àdúpẹ́ lọ́wọ́ yín. Àdúpẹ́ gbogbo àwọn tájọ ti tò nínà. Bó ṣe lọ nínú ìdílé kan rèé
0: o. Bẹ́ẹ̀ni o, real life story ni.
3: Tọ́ bó láti wá yẹjú eléyìí.
0: Ó gba gbogbo social media kan.
3: Ó lágbára o, ó lágbára o. Ta ni ó wàá pè ní yàrá. Tọ́ ẹni obi mọ̀ ń sìn báyìí ń bò ti rọ́mọ.
0: Pé ọmọ náà ti ń fìw pé ẹ̀jẹ̀ nìyá òun. Yóò sáfẹ́ dábàá kan kọ́lọ́ má máa fàdánwò kan wá
3: báyìí.
0: Ọmọ ló wá wà láàrin óyá mú kan.
3: Tọ́ ibi tọ́rọ̀ wá dé dóná.
0: Ọmọ ló wà láàrin sí kọ́mọ wá sọ pé
3: ẹni tó lọ gbé òun
0: tó tọ́hun dàgbà ni ṣe yá àbí ẹni tí ó finú gbé òun fóṣù mẹ́sàn-án ọwọ́ adọmọlọmọ sínú ilà yìí
3: ló. Òbí ni kò dàbí òwò ni dàgbà
0: bó
3: láti wá ṣe é. Ọ̀nà wo láàgbè gbà báyìí. Tọ́kọ̀lọ́ ò ń sàánú o. Gbogbo ẹ̀yin dẹ́yìn náà tẹ́ bá bọ́ sí rúurú kò báyìí bóyá lóyún òjijì. Tọ́ oyún òjijì náà lápẹ́ o. Ẹ mọ pẹ́ lọ́wọ́ lọ́jọ́ wọn dànù kò dá o. Ẹ mọ jù dànù o. Ẹ mọ tọ́mọ ò dà lọ́jọ́ ọ̀la o. Lágbára Ọlọ́run àní ṣiṣẹ́ o.
0: Àní
3: ṣẹṣẹ gbé o. Ẹ já bọ́ lọ fún tòní. Adúpẹ́ gbogbo àwọn tá a jọ ṣe tòní.
4: Mary and Mohammed.
0: Ara crew wa nbi bayi na. Awọn boda wa. A pada shank won losun.
3: Ben.
5: Olusemi pollution recharge.
3: To adupe. Olorun wa jogun ni okwe bi ti lo ko temi o.
0: Omidan Olayinka Janimunje o. O de ni ojo mejo.

A dúpẹ́. Bẹ́ẹ̀ ni Adesina College of Education àwọn ni wọ́n tó ṣe bẹ́ẹ̀. Èyí tó wá pabambarì jù nínú ètò tí Adesina College of Education tí wọ́n gbé kalẹ̀ ni pé ìwọ tó bá ní kùdìẹ̀kudiẹ nínú rìsọ́ọ̀tì rẹ. O láǹfààní láti wọlé tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìgbà náà ni wàá lọ tú ẹ̀zámù rẹ ṣe yálà WAEC, NECO, NAFTEP tàbí èyíkéyìí ìdánwò tí o bá fẹ́ ṣe títí tí o fi ní all level result rẹ tí yóò fi pé pérépéré. Ètò eléyìí tí Adesina College of Education tí wọ́n gbé kalẹ̀ tí mò ń ṣàlàyé lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní conditional admission. Ojúlówó sì ni certificate tí wàá gbà jáde ní Adesina College of Education tó wà ní Ṣàrẹ́. Ẹ má gbàgbé o, ìjọba jan ló ń tẹ̀. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àṣetúnṣe ìdánwò nínú O level ó ti kó ìrẹ̀wẹ̀sì bá akẹ́kọ̀ọ́ mìíràn tí wọn ò fi fẹ́ tẹ̀ síwájú nínú ètò ẹ̀kọ́ wọn mọ́? Àǹfààní ńlá leléyìí fún gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní irú ipò náà. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, lóòótọ́ la mọ̀ pé ìka ò dọ́gba, ṣùgbọ́n bí ìka òun ò ṣe dọ́gba tó, ó wu ìwọ náà lọ́kàn kí ọmọ rẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga, ó wá rí ọgbọ́n dá sí. Ọgbọ́n tí wàá dá sí gangan náà ló dé yìí. Àfojúsùn ilé ẹ̀kọ́ gíga Adesina College of Education ni pé kí gbogbo wa ká jọ soríire, ká sì ní ìmọ̀, ká sì ní sàtífíkẹ́ẹ̀tì tó dáa lọ́wọ́, torí pé ẹ̀kọ́ tí ẹ rí yẹn gangan òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ fún ọjọ́ ọ̀la tó dára. Tí a bá ti wá rẹni báni fẹ́ kà, a kì í fara gbé ku mọ́. Ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ lọ́wọ́. Àǹfààní tó sí sílẹ̀ yìí mọ́ dágun la sí. Ọ̀fẹ́ ni ó gba fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni owó iléèwé, ọ̀fẹ́ ni hostel tí ó gbé ní Adesina College of Education tó wà nílùú Ṣàrẹ́. Àyíká ìrọ̀rùn ni àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́. Mùṣèmúṣe àwọn olùkọ́ wọn ó dá múṣẹ́múṣe, wọ́n dá gájíá lẹ́nu iṣẹ́ wọn. Àwọn ohun ìkẹ́kọ̀ọ́ tó fi ń kọ́ àwọn ọmọ ní Adesina College of Education ló bágbàmù. Àbò ẹ̀mí àti dúkìá èyí tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn àlejò tó ń wọlé sílé ẹ̀kọ́ náà. Ẹ má wàá gbàgbé o, gbogbo ọjọ́ Sátidé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni screening máa ń wáyé ní United Secondary School Taiwo Salẹ̀ Ìlọrin, bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹ̀yin tí ọ̀nà yín bá wá jìn sílùú Ìlọrin, ẹ láǹfààní láti lọ sí inú ọgbà Adesina College of Education ní Ṣàrẹ́ láàrin ọ̀sẹ̀ fún screening tiyín. Ìgbà tí òjò bá ń rọ̀ lèèyàn ń gbé mi. Ẹ tara ṣàṣà kẹ lè jẹ nínú ẹ̀kọ́ ọ̀fẹ́ tí Adesina College of Education gbé kalẹ̀ yìí. Ẹ lè wá gba fọ́ọ̀mù yín fún pre-NCE, NCE àti Bachelor Degree in Education ní ìbáṣepọ̀ pẹ̀lú Ekiti State University. Gbogbo ẹ̀ nínú ọgbà Adesina College

0: National College of Education. E ma pe 081-41-53-9391. 081-41-53-9391. 081-11-34-1134. 081-11-34-1134. Ati 070-34-35-47-46. 070-34-35-47-46.
1: Ilé-ẹ̀kọ́ olùkọ́ni àgbà tó jojúlówó. Additional College of Education. Ṣàrẹ ilé-ẹ̀kọ́ olùkọ́ni àgbà táwọn tó mojúlówó ìmọ̀ ẹ̀kọ́ olùkọ́ni ń dà wìtìwìtìrè. Lọ́bọ̀ mi ìmọ̀ mú. Yàtọ̀ sí gbogbo àṣẹ́gun tẹ̀jọba. Gbogbo ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ tó ń bẹ níbẹ̀. Àjọ tó ń ṣàmójútó ètò ẹ̀kọ́ fòǹtẹ̀lù. Ní School of General Education, Primary Education, Secondary Education, Arts and Social Sciences, School of Sciences. Kàyéfì tí mo rí nípa Additional College of Education ṣàrẹ ni pé lẹ́yìn fọ́ọ̀mù ọ̀fẹ́ lowó iléèwé bá dé. Àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àtàwọn tó ti parí ń bẹ̀ ló lè fẹnu sọ. Akọ́ṣẹ́mọṣẹ́ tó járamọ́ṣẹ́ làwọn olùkọ́ wọn. Nítorí pé tòun ti bẹ̀tọ̀ ẹ̀kọ́ ṣe bọ́fẹ́ dé. Wọ́n rówó sùn wọn gbà. Gbogbo ohun èlò ìkẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ṣaka. Ààbò tó dájú wà fún gbogbo akẹ́kọ̀ọ́. Nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tó fẹ̀ gbàyàwó gbayàwó. Lẹ́yìn Secretariat ìjọba ìbílẹ̀ Ifẹ̀lọ́dún. Lọ́pọ̀nà òkè ọdẹ ṣàárẹ̀ ìpínlẹ̀ Kwara. Fọ́ọ̀mù ti wà lẹ̀ fún pre-SCE, SCE àtàwọn Bachelor of Education Program. Tílé ẹ̀kọ́ yìí ń ṣe lábẹ́ ilé ẹ̀kọ́ gíga Fásitì ìpínlẹ̀ Èkìtì, Lọ́ọ̀dún Èkìtì. Ẹ kàn sí kan ní www.additionalcollegeofeducation.edu.ng tàbí kẹ́ra fọ́ọ̀mù ní Godfrey Fall Shopping Complex ládojúkọ GSS Ìlọrin. Ọ́fíìsì Láúlà Sàlásì ní Múbọ̀, Salaudin College Ìkòròdú Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí kẹ́ pé 080-3486-2624 tàbí 081-4153-9391. Additional College of Education ṣàárẹ̀ nurturing the teaching.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbí ní fún mi bẹ́ẹ̀ bí àbí.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: orúkọ mi ni yeye lua toyin adegbola mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹra ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀ di abájọ monomin plus atẹ́jẹ́ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus
1: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe monomin plus.
2: My people, make una open na ESO. Why you dey pay plenty money for your electronics? When you fit pay sickening money for Femtech to buy quality phones, laptops, electronics, solar products, and plenty more. How? Simple, like Ewedu de Maria Mala. Just download Femtech mobile app sharply to enjoy Femtech Awu. Then open your WhatsApp, knock high. Enter this number 08099996565. Lubatan. Sikina, you don't start to the jollificate our Awu bidato. To use sickening money buy quality, make sure say na Femtech.
3: Femtech is a place for quality.
4: Your destination.
5: Your destination.
4: For hit music.
6: Diamond 88.7 FM.

0: láti ọlọ́run a ní ìdààmú o ẹ kú ilé ní gbogbo tí ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa gbọ́ a. ire àjẹ́ǹjẹ́ dalẹ́ ìfà tí ò ní fà yín lápòyà òun gangan la gbé tọ̀yìn wá fún tọdún tuntun. eléyìí tí yóò mẹ́yìn náà kúrò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀tí mẹ́sẹ̀jì láàárọ̀ láàárọ̀ pé dákun ẹ̀bùn wa a ní ntaajẹ. nínú tí ọ́tà àbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí máa tọrọ lọ́wọ́ yàn. wá gbọ́ o ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà fún tọdún tuntun yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àánímú tí ò ní ṣe yín láǹfààní àánímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. ìdí ẹ̀ gan rèé ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. ẹ máa wò ó pé kí ni gbogbo àsámà tí ń pa yìí kí lọ dálé lórí. bọ́ ọ bá fẹ́ máa ń tọ́ dálé lórí ìwà gangan jòkó kọ́ gbọ́ ọ fún tàkókò yìí kó o lè fi rí ìgbésí ayé rẹ tù ní. ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbé tọ̀ ìwà fún tàkókò yìí. bí n bá ní n bẹ́ẹ̀ fún yín kò ní dùn lẹ́nu tèmi gan-an fúnra mi o. ẹ̀yin náà ni yorùbá bíbọ̀ tí wọ́n ní oníkànnì sọ pé kinní kan oyè yín náà ń. bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. nígbà mo rí iléeṣẹ́ design your life. ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀. bẹ́ẹ̀ bá máa tán dá lára ń bẹ̀ wá láì tàláì ẹ̀yin kò ní ẹsítéètì. kí n mọ mí ní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ ti bàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ńgbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ design your life gbé wá. iná làwọn náà fi ṣàjèjì ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódì pé wọ́n ná mílímílí wọ́n ná thousand. ẹni ó ti rò póun ò lè rí recharge card 2000 naira rà. ọ wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. àwọn eléyìí ẹ ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wàá bú gbà o. ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí lè ṣe design your life tí wọ́n gbé wá. bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsì ti rárá àdá ò ló ilé ìtọ́ jẹ́ ti dáadáa. ilé ayé yan yàtọ̀ ẹ wo bí n bá ní máa fà á lọ fúnra mi wà láìtaláì ilé iṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú ilé iṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì ájọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ́ wọn ọ̀fẹ́ jù lẹ̀ fún yín ẹ mọ̀ náà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dédé àkókò yìí o.
1: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fi gbá kan bọ̀ kan nínú. kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ máwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dán lówó dọlọ́rọ̀.
1: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu. a dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: ọlọ́run o iléeṣẹ́ Design Your Life n tẹ́ ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà o gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
1: ló dà fún yín olóòtú sẹ́rẹ́ ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ. tó a gbé tòyí fún wọn láti fi kíréètì ọrọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn gárẹ́ tó ti parí iléèwé tí wọn ò ríṣẹ́. ẹ rí i pé láyé ìgbà kan wò ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún kó ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ sẹ̀rẹ̀ rẹ nílẹ̀ o èyí ń láyé ìgbà kan ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn gárẹ́tì ní ń gbé sàtífíkẹ́ẹ̀tì káàkiri láti bí ọdún márùn-ún sísìn tí wọ́n ti wá ń di alábùkù ní agboolé. so ó sì wà fún gbogbo àwọn ẹni tí ògbóríire bá ń gbẹ nkan ti ile design la fi tara sala wa fun ni
0: e so kini kan nisin
1: be ni
0: lo wa fun awon ti o ngbe orire ba ngbe
1: be ni
0: ah se o ngbe orire mo gbe yan ni
1: ah be ni o gbogbo eni to ba mo pe oun ni dada to n fe dan le aye ti owo ro ti to dada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olorire ni idi ni e ti o je pe afojuso ile ise design la fi international ni lati mu idekun ba awon orilede nigeria idi ni e ti ile ise design la fi international fi gbe eto kan tan pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
0: eni success pathway
1: be
0: ba ba gbo itin je success pathway gaga e ti ri pe ona se yori ina ni awon eyan ma soro kan wa ni ba o re ni bala ola ki ya se nte so fun wa ni isin ni pe gbogbo eni o ba se tan ati ba le ise design your life international to ba se tan ati ba won se to se tan ati wonu won ati oni jade mata pe ko ti eni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti dirorun lati dolowo dolorun
1: ah e seun olotu te ri olotu kira kita odola ka si se bi ero da kankan lati dolowo laye yi olotu formula ni system kan ni e fin dolowo te ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin si se bi erin to fin jeje ileri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te a fe pele ri eto yi ah mo kin ko rire
0: eh olorun o e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero ba ni soro mi ni mu dani e mu ero ba ni soro yin dani be tin gbo ohun mo mama ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire orire oba nibi to wa yo to ma wo pe baba ni ase ni sin amo bi ti oja si nkan to si olodun to lo ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe nkan gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun o ni akomona ta so le kan pe success pathway o ni fun o mu ero ba ni soro re dani ke ma wo ra yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti n wo lo kan ni o se mu ero ba ni soro dani e ba pe number fun won
1: olotu ki to pe number yen gbogbo titi n gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gbabolu titi mo pada fere tin bi ise bolu ni leyin gba ti mo fi ise bolu le olotu ati je ati mu onira fun ota mi nigba na ti ota mi ba ri paper le bayi owo ni o pe ta ba fe gbo bukata jije mu mu ninu ile mi atawon yawo atomo ni lati ma pe ore ati ebi lati je pe a fe je ninu ile to igbesi aye ni mo wa gbe ko wa dun mo mi mo ni lati rawo be solo pe olodun dakun sanu mi ta ba se adua lamo amojo ti olodun ma ngba to injo ti olodun o gba adua mi eto design life international ni mo gbo ti olodun fi se gbigba adua fun mi
0: ero le meji
1: leni mo ti wa lara won top earners ninu ajo design life international loni mo ti make millions dara won to ti make million ni design life international idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara awon ti yo popa nibi dan ileko yi
2: o ma waye ni on the 21 ojo Thursday inu osu ti a waye
1: ni Captain Cook Event Hall Coca Cola Junction Unity Road Ilorin ni gerege agomewa aro lo ma waye fun eni to ba ma raye ni aro sugbon en to ba ma raye ni osan gerege ago meji osan lo ma waye mo fi da yin loju pe eyin na ma wa lara awon to ma dupe fun olorun to si ja si pe mi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
0: ah be ti to lesese olorun o dun mo mi tori mo ma pe gbogbo awon ti won ba le lanfani ati kopa ni bi eto yi igbesi aye ti won na yo yi pada si ti daada ibi awa ti lo le kan ni pe yes teni kawon eyan teun e da pe ba npe number e ti awon eyan te yes on si atejise yes lasan bo ba je mi ni woni e ti wonu message mi kale e ti kokko te yes un to lawon to ba tu kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele mi ran kale fun won ti won fun awon yi un ba nte yes un kale ki won wa pe number e ba npe number yen fun won
1: so olotu ka to pe number na si waju gbogbo eyan ti o ba fe kopa nbe anfani eto rire yi 55,000 ni owo ticket ti o fi wole amọ eyan 75 to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole si ori ero ba ni soro wa 5500 naira ni o fi se wo wole sibe gege bi nte so anfani to agbe kale fa awon to ba kokko wole niyan
0: ebi o e tin da kini ohun po o ah se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te atejise yes to ba kokko wole te wo daada te je sira won awon ni isin 500 naira pere la won san dipo 5000 ye olorun o baba je mi ni woni se success pathway ina lele ilo oto
1: awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 owo won ti di egberun 5000 ta ma si 5000 e da ko tete ba release number
3: okay number ti won te atejise si 08164656071 le kan si 08164656071
1: number te piun e da kun e ba tun pe le kan si awon kan si nbe bi dan wa bayro tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni o se ma du pepe baba alagbaje sare fun mi phone yin toro fe ko pa ni bi eri re e ba tun number e pe le kan si
3: 08164656071 le kan si 08164656071
1: e seun a gbogbo nti a tin so lati eka yi ta mu wa fun yin lati le se design your life international o ni pe ko di olowo ko n sise ijoba ko mo kopa ko di olowo ko ni business re to n se ko mo kopa ibi joni maruwa ni maruwa tin se ti to mi je ko to je o tori n to fi ile domo aromodomo re ti won je nbe ti o ma je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tanti ti ayeraye ina lo ye ka won o fi ile o ma wa awon baba baba tanti lo eri awon mi ni si won la won ja sile ile ta won baba won fi ile ni won ja si kini won na fe fi ile fo mo darapo mo le se design your life international loni ko le ri ogun ayeraye fi ile fo mo re e wo e la ku number yen se e ba tun pe fun won si
3: 08164656071 le kan si 08164656071
1: oda number un ina le ti gbon airefun ta le meji gbo mi dada airefun ta le meji e kan ina ni elomi odun to koja olohun o ba won ti seto le radio ba seto ta bayi e mo gbo edakun a ti jeun ni a ti se gba ni ngba o je pe nta ba gbe wa fun yin ti o se yin lanfani e tete mu ibi la tun gbede yo ko ba da ko tete ronujile ko darapo mo le se design your life international ki won na o le di eni ti o ma fun yan to wo ri o ma wa loke ti o ni ma wa anile mo ni gbagbo edakun e ba n gba awon tan gbo wa niyanju e ba n gba won ni mo gbo awon tan gbo wa nisin e ba

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t.7fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4pm prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ

ẹtí mo bá ṣe máa ń ṣe lórí ètò yìí náà láti máa ń sọ àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára àwọn celebrities happening and suffering lórí social media omidan Olayinka Ajani Ajibade lorúkọ tèmi tẹ́tẹ́ kulẹ̀ tẹ́tẹ́ nọ́fíìsà lámbá làbá àǹsìn lámbá pé ajẹ́ǹtẹ́ kù ajẹ́ ń gbò lanú kalẹ̀ nǹkan tẹ́mi ò gẹ́ẹ̀tì ẹni àbí òwalẹ̀ jọ.

up nata progress asela aselowo aparapọ gbogbo ẹgbẹ nata ipinle kwara labẹ alaga wọn comrade lawa muslimuddin olariwaju ki gbogbo alaga ati akọwe local government pẹlu ti unity adupẹ lọwọ awọn agbofinro ipinle kwara awọn ọlọpa awọn ajọ frsc vio ti wọn pejupese ti bi ifilọlẹ ayipada owo ise wa afi ako yi sọ fun gbogbo ẹyin aráàlú wipe ayipada ti ba owo ise ti ọmọ ẹgbẹ nata yóò máa gbà báyìí látàrí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ. Ìkéde yìí wá láti olú ilé ẹgbẹ́ nata ìpínlẹ̀ kwara up nata progress àṣelà àṣelówó.

0: ìṣeré ni torí orí ju mọ̀ndúsì àbí ẹ̀hẹ́lókọ bàbá àwọn bàbá tí sábà máa ń se bàbá aláwo nù sinimá ni afẹ́ fi wọ́n wé àwọn bíi dágunré nkankan bàbá wọn ò sábà ní nickname náà bẹ́yẹn bẹ́yẹn tí orí ju mọ̀ndúsì ló ń pe bàbá ẹ lè gúgú ẹ̀ bàbá láwọn nọ́ọ̀sì mẹ́ta ti jà lórí àwọn rí o nígbà táwọn gbé lága sí lógo àwọn nọ́ọ̀sì mẹ́ta wọn ní nọ́ọ̀bá bẹ̀rẹ̀ sí ní jà lórí àwọn o àwọn ọmọ nàìjíríà sọ̀rọ̀ lọ́dá comment section wọn ní what should we do with this information kí ni ká fi ṣe ṣé ká bà lè sọ pé ìní sọ tán ẹ mú kọtẹ máa ń perú wọn lórí social media ẹ lọ sí comment section orúkọ tí mo pè níbí nígbà tí ì lè sọ̀rọ̀ tán ẹ bá ń comment section. À ń wíwú ẹ̀ ń wíwú à ń sọ̀rọ̀ nípa ohun tó ń lọ Nàìjíríà ẹ̀yìn ń sọ̀rọ̀ nípa àwọn nọ́ọ̀sì mẹ́ta jà lórí yín wọ́n ní kí lè wá dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì mẹ́ta ẹ̀yìn bàbá ìgan pàápàá àṣẹ tí ẹ̀ ti gbà kan rí bayé jẹ́ èmi kan mo sọ o ẹ lọ comment section.
1: Mo mọ̀ nípa kákùnrin tí iṣẹ́ lògùn iṣẹ́ mo dẹ̀ mọ̀ nípa kákùnrin tí toníwálẹ̀ wà ọmọ aráyé ni wọn ò máa fórí mẹ́yẹn.
0: Ẹ jẹ́ kú ọmọ ẹjẹ́ lọ sọ́dọ̀ gbajúgbajà òṣèré yẹn ṣó tayọ̀ gàgà ẹ wò ó ó lélẹ̀ o ó lẹ́ni tó bá ní kókó o torí ohun tó lélẹ̀ ń èpè ló ń pè é. Ó wá lé kinní òun lẹ̀ ó lélẹ̀ lógúnlógún ṣó tayọ̀ lélẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ó wá ní ẹni tó bá ní ó ní kókó o ẹ̀yin tẹ́ ẹ máa impersonate àwọn celebrity ó ní àwọn kan ó ní wọ́n wá sórí dm òun wọ́n impersonate celebrity èmi ló ń ṣeré báyìí ló bá kó gbogbo ìṣòro ìgbésí ayé ẹ̀ ló bá lélẹ̀ ó ní sóhun àmọ́ àwọn àwọn kọ̀líìgì òun kí òun máa jẹ́ ni ó ní lòun bá ní send me your answer ó ní lòun bá tẹ̀wọ́ o ó ní ìmí tún wá lórí whatsapp òun náà tún kó ṣòro lẹ̀ ó ní lòun bá tún wò ó pé wọ́n kí láwà fúnra wa fún òun tún tẹ̀wọ́ ọlọ́run owó yóò wá ń sanwó kékèké kóhun tó wá mọ̀ wípé àwọn tí wọ́n bá òun lórí whatsapp ń kóhun tó mọ̀ pé wọn kì í sí àwọn òṣèré tóhun lérò pọ̀ jẹ́ ló bá lé kinní ọ̀hún lẹ̀ ó ga jù mí ò lè fún yín fọ́nrán yẹn fídíò ni ẹ wò ó ó lélẹ̀ ó kí gan ni o ó lé ẹni bá ní kókó èmi kàn mọ ní o lèmi ò ṣe bá

0: ìṣòlóòrò tó ti jáde láyé èmi bèrè páwọn wo àmì èmi kọ́ ló darí ìbéèrè òun sí ẹ̀yìn ara alẹ́ ni ó ní àfi àwọn méjì kan nínú àwọn ọ̀rẹ́ destiny boy ni wọ́n máa ń fóun lówó oúnjẹ lóṣooṣù àtìgbà tọ́mọ òun sì ti jáde láyé ó ní ọkàn òun ò tí ì balẹ̀ látìgbà náà ìbànújẹ́ lòun wà ẹ gbọ́.
1: ẹ ká sọ sá o. yẹnibodè wá chẹ́ẹ̀kì yín àti ẹ̀gbọ́n kankan òun ló fà á tí mo ṣe nígbè kí n wá síbi pé kí n wá yẹ̀ yín wò ẹ dẹ̀ kó àtẹ̀mọ́ra báwo ni ẹ ṣe wá ń lífù báyìí sọ báwo ni ẹ ṣe ń kó.
2: Gbàgbọ́ lọ́run náà ni gbàgbọ́ lọ́run ni ń gbẹ́dẹ́kú kàtìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ náà èmi náà fúnra mi gan-an kẹ̀tì ara mi débi tí màá tiẹ̀ mọ kóyẹ̀ nìkan wà nìkan wà báyọ̀ lẹ́yìn bàbá mi ultimate caterpillar àwọn gangan gan ni wọ́n dúró tì mí.
0: Ká bá lè mọ̀ pé ojúlówó ni ẹjẹ́ ń kú òǹbẹ̀ ẹjẹ́ ń lọ sí comment section bàbá sàsọ ó lè bí ìpọ̀ jù látìgbà tọ́mọ òun ti kú ó ní àwọn ọmọ rẹ̀ ni wọ́n máa ń fóun lówó oúnjẹ o. Àwọn kan wá ń sọ bẹ́yẹ̀ ní comment section I am Leah Owan ó ní go and collect past question from Josie èmi ò mọ ìtàn pè bẹ́ẹ̀. I am Abby's Glow. Only you are too young for this, Baba Destiny. Go and work. We Nigerians have a lot we are facing, please. What you talk about? One more, but more sure. I'm facing you, Baba. A dark one, a shadow one. Jati jati awon family baba emi o mo gbogbo ntan so comment section yin o sa rerin e ma je nka lo waju to go lo fa. Gbẹ́ ẹ̀rí wípé lẹ́nujọ́ mẹ́ta yìí kọ́nà ó má jẹ́ kí ọmọ wa kú tògótògó kán dàgbà kán dògbó àwọn ògo wa tó ń lọ lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn family parents wọn mẹ́ta pé family torí family lè jẹ́ extended àwọn parents wọn máa sábà jáde ta láti sọ fún àwọn ọmọ nàìjíríà pé ìtọ́jú wa dọ̀wọ́ yín èmi ò mọ why because tẹ bá wo ti mohbad kọ́lọ́hún ó ṣàánú wa ni o lórí ọmọ òun kò tutù kò ní ní o látọdún mélòó sẹ́yìn ẹ jẹ́ ká wá wo ti da green náà àìpẹ́ yìí ni mo mú wá fún yín pé ìyá da green náà bọ́ ta ìyá ẹ̀ ní ọlọ́run ló ní kóhun níṣẹ́ lọ báyìí kàsà báyìí káwòdì ẹ tún wá wo ti destiny boy. ẹ̀yin ògo wa lágbára ọlọ́run á dàgbà á dògbó o a ní kú tògótògó ẹ jẹ́ ń tún lọ sọ́dọ̀ òòyìn kọrin adẹ́kunlé gold adẹ́kunlé gold wọn ló ti fi kélé òfin o wọn ló ti fi gbé ẹni tí ó sọ wípé ọmọ adẹ́kunlé gold ó pàyí wọn ló wá ti fi kélé òfin gbé adẹ́yẹ ti dá ọjọ́ o wọn ní oṣù mélòó náà tiẹ̀ lọ fún un náà pé kó lọ́ọ́ fi sinmi ń bẹ̀ náà pé wọn kì í kọ́ sọ ohun téèyàn bá rí wọn ní freedom of species is guarantee àmì freedom after speech wọn lòun ni ò dájú ó ti wá fi hàn báyìí lórí ọ̀rọ̀.

lọ́kọ̀ọ́kọ́ lónìí lórí ètò tá a pè ní Adele Barry Celebrity Gossip. Omidola Yinka Ajani Ajibade ló kọ tèmi o. Àbá ti máa ṣe lórí ètò lórí ẹgbẹ́ alábòsí ẹ má bínú ẹ ṣàánú wa. Ọ̀rọ̀ mẹ́sì àìgbé ìrìn tí mú wa tóun náà sọ pé ọ̀rẹ́ òun kan ó lé lẹ̀ pé bóun ó bà bóun máa ṣeré kóun má bẹ̀ lómìí ṣe ní indọ́sítírì ta ló ń bá wí àwọn èèyàn ń tọ́ka sí Fúnkẹ́ Akíndélé ọ̀pọ̀lọpọ̀ ní sọ sọ bẹ́ẹ̀ kò dárúkọ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ẹni tó máa ní páàsì ṣé Fúnkẹ́ àti Mẹ́sì àìgbé ti fìgbà kan yíjọ rẹ̀ rí èmi ò mọ̀ Omidola Yinka Ajani Ajibade pé kọ́ mi ó tún di ní ọjọ́ mẹ́jọ báyìí fọ́nà.

0: At the Pastor Long Mike and your Word Outreach Ministry, Mewom, in conjunction with the Brethren of Hours of Destiny Movement, Kwara State Chapter, Akaseto, in Usa, Rachel Lagamani, for this powerful park program, Kalua Kori, Jesu Christ Lana, Loni, Odrayan, Nikbeko, in Aira, Yobanla, Tofikewa, Jesus Christ, yesterday, today, and forever. Agomania Boro, Leo Duma, in you, Wednesday, 20th to Saturday, 23rd, May 2026, and your Vato Satan, at the Kwejopo. Kan se eto ninu adua ojo merin gbako yi lagbagbara otun isoni doma itusile pelu igbo ominira ninu ajinde Jesu olubala ni bi kan se eto olojo merin e wa pade awon iranse olorun to to ni United Missionary Church of Africa Theological Seminary Chapel UMTC tele opposite NAF base opopona ajase epo ilorin Kwara State Reverend Mark and Pastor Becky Eniola so tele ninu Jesu saye re ayanfe o wonu ogolo o come and receive your blessing and freedom bet
1: Winget Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura ṣe ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ yóò sì tún ní ààyè tí ó fẹ́ dáradára ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìídò látọwọ́ aláṣẹ tó mọ kú tó pọbẹ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ bùfẹ́ láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bíi lobby bar níbi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀kùnrin ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírẹ̀rọ̀ márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Ajanaku bus stop Ilorin Kwara

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ọlọ́run tó ní ọ̀run.
1: Ẹ fàtà ìwọ sí o.
0: Ọlọ́run tí gbogbo ipá àti agbára jẹ́ tiẹ̀.
1: Ẹ fàtà ìwọ.
0: Olódùmọ̀rì ti ń dábìrà. Tí ń ṣiṣẹ́ agbára wòsàn gbala. Jáìdè túìdè. Níbi ìsọjí alágbára olóṣooṣù
1: mi.
0: Ẹ fàtà. Ṣé ẹ mọ́tàn yín? Lábẹ́ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́run.
1: Ọ̀run sí nítorí.
0: Ìdí abá ni pé àwọn iṣẹ́ agbára tọ́lọ́run ń ṣe nínú ìsọjí yìí lóṣooṣù.
1: Kò ṣe.
0: Bó bá jẹ́ pé atẹ́gùn gbà wá láàyè ni. Àbá ni a máa ná ń bẹ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan.
1: Ọ̀run sí nítorí.
0: Léyìí tó ń kì wá láyà wípé nítòótọ́ lọ́lọ́run gbọ́ àdúrà.
1: Kí nítorí mi o, kí àánú ńlá.
0: And that's the truth. Prayer is not meant for prayer warriors alone. Prayer is for everybody. And one thing that I'm confident about is that God is ever ready to answer our prayers. He's ever there for us. All we need to do is just to cry to Him. Present your matter before Him. Tell Him what your heart desires are, what you need, what you want Him to do for you. And I can assure you that God is ever ready, God is ever set to bless you. This is a great opportunity again for you to present your heart desires in the presence of God on Thursday. It's going to be awesome, it's going to be great in His presence. Àwọn ikọ̀ àti ìrìnjú olódùmọ̀rì wọn ti gún wà sórí ètò pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́.
1: Ṣí fún wa.
0: Láti ọ̀dọ̀ ẹjẹ́ mú láti apá ọ̀tún mi ń bí.
1: Lẹ́kùn ire.
0: Ẹ bá wa special apostle Ajayi Ọkà Sanmi wọn bẹ̀ lórí ètò.
1: Ilẹ̀kùn ogó.
0: Ṣé mọ́ bàbá wa nínú Olúwa Wòlíì Moses Adémọ́lá.
1: Ilẹ̀kùn
0: ogó. Àwọn náà bẹ̀ ń bí. Olùṣọ́ àgùntàn.
1: Ọ̀rọ̀
0: sí. Ayọ̀ Ládi púpọ̀ àwọn náà ń bẹ lórí ètò. Tó fi dórí ààrẹ pátápátá porogodo lórílẹ̀-èdè Nàìjíríà fún ẹgbẹ́ Goma. Amúni Brass. Àbúrò ọmọ Joyi Umọ ó ṣe kókó. Ẹ̀jẹ̀ mọ́ kí sí Amúni Brass tí wọ́n jẹ́ national president fún ẹgbẹ́ Goma lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ni wọ́n bá mi fi fèrè. Àwọn bá mi fi kí bàbá ọmọ àti ẹ̀mí mọ́ káàbọ̀ sórí ètò fún ti ìrọ̀lẹ́ òní lọ́gbà bẹ́ẹ̀. Bí wọ́n bá ti fi fèrè yìí, wọ́n bá ti fi kí ìwàláàyò Ọlọ́run káàbọ̀ sórí ètò. Àwa tẹ́ pẹpẹ ètò lónìí ra bájì gan. Amúni Brass.

0: ìfòyà òsì torí pé christy ń bẹ pẹ̀lú wa bàbá wa special apostle ajayi ọkà sanmi ẹ bá ń kí àwọn ará lé pé wọn kò dédé àsìkò yìí.
1: Ayaralé àti dé bá ṣe ń dé lóṣooṣù ẹ kú bó ṣe ń lọ
0: agbára
1: ọlọ́run kò sí fòyà kò sí bẹ̀rù fọmọ ọlọ́run
0: yẹsà
1: ọtún ńlá.
0: Òun náà là ń wò láọ̀kan yìí ìsọjí alágbára efata ódé o bẹ́ẹ̀ni ẹ jẹ́ mọ́ kí bàbá wa wòlíì moses adémọlá náà káàbọ̀ sórí ètò ẹ bá ń kí àwọn ará lé.
2: Mo kí gbogbo ara lé gbogbo etí tó ń gbọ́ mi ìgbà tó máa fi di thursday báyìí ìfarahàn ìbùkún ọlọ́run gbogbo ojú ní òrìlà ayé ẹyin
0: o. Àmì lórúkọ Jésù ẹyin olùṣọ́àgùtàn táyé ọ̀làdì púpọ̀ ẹ̀yin náà ẹ bá mi kí àwọn ará lé.
3: Mo kí gbogbo ẹ̀yin ará lé pé káàbọ̀ síwájú Olúwa. Mo ń gbà ládùúrà ní orúkọ náà àti Jésù pé láti sin lọ ayé rẹ yóò jẹ́ ẹ̀rí ìbùkún ọlọ́run.
0: Àmì Jésù.
3: Lórúkọ ti Jésù Kristi Olúwa wa.
0: Àmì àmì ẹyin ẹ jẹ́ kí ààrẹ gbogbogbò ààrẹ káàfàtà fún ẹgbẹ́ goma lórílẹ̀‐èdè nàìjíríà amúní brass ẹ̀yin náà ẹ̀ bá wa kí àwọn ará lé kó mọ̀ jẹ́ fèrè nìkan ni wọ́n kàn gbọ́.
4: Mo kí gbogbo wa o akúrọ̀lẹ́ lágbára ọlọ́run ìbùkún àgbọ̀n ọ̀gbẹ ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí ayé wa yóò sọ̀kalẹ̀ sí ilé wa ní orúkọ Jésù Kristi.
0: Àmì àmì àmì lórúkọ Jésù ẹyìn ẹja ta kíní ọ̀hún kankan torí àkókò tí kò wà ní pápá mọ́ra bàbá wa special apostle ajayi ọkà sanmi bó ni ètò gbogbo fún ti ọjọ́ thursday.
1: Lágbára ọlọ́run gẹ́gẹ́ bá ṣe ń sọ láti jẹta ètò ti tò àwọn tá ń retí lókùnkan máa bọ̀ ń sìn omi tá máa lò lágbára ọlọ́run ti wà ńlẹ̀ mọ́tò tó máa gbé àwọn èèyàn padà tán bá ti parí ìsọjí ayi gbogbo ẹ ti wà ńlẹ̀ ifá àti ti níkún gbogbo ibi tá ń lọ tẹ́lẹ̀ so gbogbo anywhere tẹ́ bá ti wà within ìlọrin ẹ máa wọ̀ lágbára ọlọ́run after ètò ẹ máa délé ńlá ayọ̀ àtàlàáfíà
0: then
1: gbogbo àwọn èèyàn wa náà tó ń bọ̀ láti ibi iṣẹ́ a ti ń sọ ńlẹ̀ kó tó di ọjọ́ ìpín tẹ́ bá ti fẹ́ máa bọ̀ especially ẹ̀yin tẹ́ ń lọ rí iṣẹ́ tó pé ṣòkòtò lẹ́ ń wẹ̀ dẹ̀mọ̀ pé ní ṣọ́ọ̀ṣì ti wa ò kí ń gba àwọn tó ń wọ ṣòkòtò
0: ẹ ti múra láti lé
1: ṣẹ́ẹ̀tì láti lé tẹ bá lọ níjọ́ ọ̀kẹ́ ti mú ìró tẹ máa ro sórí aṣọ yín dáadé dẹ̀ ń scarf ẹ fi sínú bag a ò dẹ̀ kí ń wọ bàtà wọnú ilé ìjọsìn ti wa so o ní tẹ bá níbi tẹ bá kó ibi ààyè wà ta lè kó bàtà sí fún yín pẹ̀lú àwọn tó máa bá yín ṣọ gbogbo àwọn tó ń gbé mọ́tò bọ̀ security ó ti wà ńlẹ̀ kò sí fòyà gẹ́gẹ́ bí ṣe sọ lẹ́ẹ̀kan kí gbogbo wa ká máa bọ̀ ká mú gbàgbọ́ wa dání ká wá pàdé ọlọ́run ìbùkún olúwa máa wà lórí gbogbo wa tá a bá wà ní.
0: Àmì lórúkọ Jésù aago mélòó ni ìsọjí yìí yóò gbéra sọ ní ọjọ́ tọ́sán.
1: Ẹ láti bí aago mẹ́rin sí mẹ́rin àbọ̀ ilé ìjọsìn ti wà ń ṣí sílẹ̀ àwọn akọrin ẹ̀mí.
0: Mẹ́rin sí mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀
1: ni a ti bẹ̀rẹ̀ sí ní fífi èrè gẹ́gẹ́ bí ọ̀gá wa amúni ṣe ṣe àti máa rí wọn ti fi ń pe ẹ̀mí mọ́sọ̀kalẹ̀. So ní aago márùn-ún ku ìṣẹ́jú máa dógún gan ni a máa wọnú agbami ètò. Àti aago mẹ́rin ilé ìjọsìn ti even before that aago mẹ́rin àwọn èèyàn ti ń wá tán ti ń wá láti ibi tó jìnà àwọn èèyàn ti ń tètè dé tó ti ń dúró so ẹ mú ọjà ẹ mú báíbù yín dání tó bá dijọ́ thursday kẹ
0: máa
1: ẹ má mú mi dání ẹ má omi ti wà
0: ọjọ́ thursday ti wo
1: ti ilé ìta mú ọ̀tún la
0: tọ̀tún la yìí ẹ jẹ́ àmọ́ àdúgbò rẹ̀ gánmọ́gánmọ́ ẹ wọ́n dá ẹ jẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ bàbá wa wòlíì moses adémọlá àkórí tọ́lọ́run fún wa fún tòṣì ni pé ìbùkún ọlọ́run ń bẹ lórí mi bàbá sọ̀rọ̀ nípa ìbùkún ọlọ́run ń bẹ lórí ayé ènìyàn kí ni àpẹẹrẹ téèyàn ó fi mọ̀ pé nítòótọ́ ni ìbùkún ọlọ́run ń bẹ lórí èèyàn.
2: Àkọ́kọ́ àlàáfíà oníorin wa kan tá ń kọ ní ayọ̀ ni wọ́n ní ìbùkún ọrùn oore ọ̀fẹ́ tó ga jù ayọ̀ tí kò lópin.
0: Yéésù yóò fi fún wa.
2: Ẹ gbọ́ ayọ̀ tí kò lópin tí ìbùkún ọlọ́run bá wà lórí èèyàn títí ó fi kú ìgbésí ayọ̀ ló mọ̀ gbé tí ìbùkún olúwa bá wà lórí èèyàn ẹ gbọ́ nǹkan téèyàn kọ̀ọ̀kan ní ó ní àlàáfíà ó ní jésù sọ wípé ó ní àlàáfíà ni mo fi fún yín kì í ṣe bí ayé tí fi fún yín tí ń gbà á padà so ìbùkún ọlọ́run tó bá ti wà lórí èèyàn àlàáfíà ó ṣùọ̀ fún ènìyàn tí ìbùkún olúwa bá wà lórí èèyàn ètò ìsúná rẹ yóò ní àlàáfíà ó kúrò ní ipò àtọrọjẹ ó di wá sípò ẹni tí ń fúnni so ìbùkún ọlọ́run kì í ṣe tó ṣe gbé pamọ́ in tí ojú òrì àkórí ìrìn àjò yẹn wá ń sọ wípé tẹ bá tẹ̀lé wa ní oṣù tó kọjá àyín tó lúwa fún wa ní pé agbègbè mi di ńlá so ara ń tá a fi mọ̀ pé agbègbè yẹn di ńlá ni kí ìbùkún olúwa wà ní
0: orí ayé èèyàn
2: so àkókò yìí gbogbo ènìyàn tó ń bẹ láyè ni olúwa pèsè ìbùkún fún ṣùgbọ́n in tí ó gbé jáde la ní káwá sí ẹ wá gbàdúrà fún ara yín láti jẹ́ kí ìbùkún yín kó activate kí ọmọdé rí kí àgbà rí pé ẹni yìí kì í ṣe ẹni lásán
0: ẹni ìbùkún ni kábíyèsí o olùṣọ́àgùtàn táyé ọ̀làdì púpọ̀ kí làwọn ohun tó lè ba ìbùkún ọlọ́run jẹ́ mọ́ọ̀yàn lára.
3: oklara nkan to le ba ibukun olorun je moyan lara ni ese tori ibukun je oro ire eyi ti olorun su fun gbogbo irin eniyan that means ibukun olorun wa lori eniyan one of the thing to le je ki ibukun mo fara han lo aye yan ni ese ona ti yan si fi le bo lo wa agbara ese o na ni gbagbo re ninu jesu tori jesu ni oro ire yen so nigba ti eyan ba wa si odo jesu ti eniyan de jowo gbogbo fun o di dandan ki ibukun yen ko wa sori re so ese o wa lara nkan ti ki je ki eniyan ko fara han ninu ibukun ekeji aigboran
0: aigboran
3: iketa aigbagbo o je arun to soro wo fun olorun ninu aye eniyan o easy for olorun lati bayan lati gbayan la ko lowo ese beta aigbagbo o soro si gidi go je virus to lagbara nu aye eniyan so aigbagbo o le mu ki ibukun olorun ko hang lori aye eniyan ti eniyan ni farahan wonu ibukun lo another thing to tumo sele ti o je keyin o farahan nu ibukun o ni keyin o ma kun opopolopo la kan mo kun so olorun e wa aye mi bayi won mo sawawi sugbon ise to ye kun o dide kan o gbadua won kan mo kun ni so o je ona ki o mu ki eyan kun mo farahan ninu ibukun idi ni yi ti a fi pe everybody wa lati wa siwaju olorun ki ibukun yi ko le wa activate lori aye enikokan
0: to ora ojo thursday tan wo lo kan ni otun la ni so je lagbara yo waye to eh mo fe ke ba mi so gbolohun kokan ka ma fi yun si lo bo ba di ola soju opo le fe yan ara le o wara ojo adua yo bere si ni ro witiwiti tori pe a fe mura yin le fun isoje alagbara ti o waye ni ojo Thursday eje nti odo olusogun na taye oladiku poko oya e ba nso gbolohun aso tele si gbogbo ayo ni pojipo to nba
3: lasiko iwo to lanfani lati mo gboron mi bayi oro kan ni mo so fun o gbo oro ire ti olorun ti so si aye re ti a tumo si ibukun lati sin lo lo ma farahan ninu
0: mi jesu
3: gbogbo idiwo eyi to gbe jade kuro ninu ibukun olorun loruko ti Jesu anu mu ko nu aye
0: ami Jesu
3: be ni ko ri
0: loruko Jesu ami ami ami loruko Jesu eh baba wa wuli Moses
2: ademola e bi owo otun yin si ori yin mo fe ke kede e kede bi aso tele esi jade fun ayin le so e wi pe ibukun oluwa nbe lori mi
0: ibukun oluwa nbe lori mi
2: gbogbo eti to ngbo mi e wi lele keji pe ibukun oluwa nbe lori mi
0: ibukun oluwa nbe
2: e wi ni eleketa pe ibukun oluwa nbe lori mi
0: ibukun oluwa nbe lori mi
2: eti wi leti oluwa be ni o ri loruko
0: jesu
2: mi jesu gbogbo eti o ti riri laye re akoko yi won bere sin re
0: ami jesu
2: ti won se ri oni owuro ti won o da omo bi alabukun fun ni irole yi o farahan bi eni alabukun fun
0: ami loruko
2: jesu ti baba
0: ami
2: ti omo
0: ami
2: ti emi mo
0: ami
2: jesu christi oluwa wa
0: ami ami ami loruko jesu bo ba dola nipo ori ofe olohun e ba won iko ati riju olodumare won yi pade baba tin si tangori ati eto bayi oro aso tele yo bere si ni jade ni amoni brass e ja mo lo fun toni

0: onítẹ̀síwájú tó ń fẹ́ tàráàlú turakíngiri sẹ́ritọ́ sọ́líù mustapha tó ti ṣojú wa nílùú àbújá
1: nílé ìgbìmọ̀ aṣòfin àgbà
0: ó tún ti wá fẹ́ tẹ̀síwájú báyìí sí ìpele tó kàn láti díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ kwara akí bàbá wa ọlọ́lá ọba ìlú ìlọrin ṣéù fún gbogbo àtìlẹyìn yín látẹ̀yìnwá ààrẹ ẹgbẹ́ rko political organization razak kọládé olóko ọba political organization and coalition of civil society organization ló rọ gbogbo àwọn tọrọ kàn kájọ gbárùkù ti sẹ́nítọ̀ sọ́líù mustapha turakíngiri ti ìlú ìlọrin láti jẹ́ ọmọ oyè tẹ́gbẹ́ òṣèlú apc máa fà kalẹ̀ nínú ètò ìdìbò gómìnà tí ń bọ̀ lọ́nà ààrẹ tinubu láti 1994 tá a ti ń tẹ̀lé yín àsọkẹ má ba bẹ́ẹ̀ rí akí gómìnà wa his excellency abdulrahman abdulrazak a sì ń fi dá yín lójú pé sọ́líù mustapha turakíngiri ló tó fẹ́ yìí lẹ̀ fún tó ṣe é fọkàn tán ìpínlẹ̀ kwara kò ní dàrú nàìjíríà yóò máa tẹ̀síwájú
2: apc progress.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman ti fi ohun torí ẹ̀ àṣẹríkì wípé ó ní ọmọye ẹgbẹ́ òṣèlú APC fipò gómìnà nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Àjọ EFCC fi páńpẹ́ mínísítà tẹ́lẹ̀ rí yìí tí wọ́n rán ní ẹ̀wọ̀n Salem Mama. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Yẹka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tako ìròyìn kan wípé àwọn agbébọn ló ṣe ìkọlù ní ìlú Ògbómọ̀ṣọ́. Ní ilé òkèrè, àwọn òṣìṣẹ́ awakọ̀ ilẹ̀ Kenya jáwé rẹ̀ ṣe lóríran tí wọ́n gùn lé látàrí ọ̀gángó epo pẹntiró. Ikọ̀ Super Eagles yìí yóò wákò pẹ̀lú ilẹ̀ Madagascar, Tanzania, Guinea-Bissau, Nigeria kò gba ìdíje AFCON ti ọdún tó ń bọ̀. Ẹ kúrò lẹ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti kàyìn Diamond 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn yìí ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ṣe wà ní YouTube wa ní Diamond 887FM. Kúrò náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Obi, they never sabi anything. Now we get this town and city and we go burn and down as long as say you dey give us better money. Nothing consign us. Just give us the change and we go scatter ground.
2: Young man, wait, stop and think. Why cut your life short following evil orders from unpatriotic elements? Ask yourself, would they put their own children in these dangerous situations? Is it worth the shame, pain, and disgrace to your family, friends, and loved ones? Think about it and say no to being used to disrupt the peace.
3: This message is reaching you from Diamond 88.7 FM, Ilorin.

0: ẹ káàbọ̀ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazaq ti fún tẹ̀lé ẹ̀yà sẹ́ríkì pé ó ní owó hàn láti jẹ́ ọmọye ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC fún ipò gómìnà nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Gómìnà ló ṣe ìkéde ọ̀hún àtẹ̀jáde kan tó lédè ojú òpó ìdọ́rẹ̀ Facebook. Gẹ́gẹ́ bí gómìnà ṣèwé ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ ló ń gbé lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn tọ́rọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn adarí káàkiri ti ìbútòrò ìpínlẹ̀ yìí nínú ẹgbẹ́ òṣèlú náà. Gómìnà ṣàyẹ̀yà sẹ́ríkì gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti olóṣèlú tó ń ṣe nǹkan táwọn èèyàn fẹ́. Gómìnà tẹnumọ́ wípé ìgbésẹ̀ ọ̀hún kò túmọ̀ sí pé òun dàgùn la sí àwọn èèyàn yòókù tó ń dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹwẹ́ ẹgbẹ́ àwọn àgbààgbà ajẹ̀ṣẹ́bì nínú ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC ní àárín-gbùngbùn ìpínlẹ̀ Kwara ti fohùn lédè pínú àwọn dùn sí ìgbésẹ̀ bọ́n ṣe fi oúnjẹ lu orúkọ àbáṣẹ́lẹ̀ àṣẹríkì pé òní yóò jẹ́ ọmọye ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ wípé ìgbésẹ̀ gómìnà Abdulrahman Razaq ló jẹ́ nǹkan tó tọ́ láti fi oúnjẹ lu orúkọ yàyà sẹ́ríkì. Ìjáde kan tó lédè látọwọ́ adarí ẹgbẹ́ ọ̀hún Alhaji Razaq Lawa, alága Alhaji Mustapha Kobe, akọ̀wé Alhaji Gani Aláwo àti alukoro wọn Sulaiman Shehu Absalam Simeti. Ẹgbẹ́ àgbààgbà ajẹ̀ṣẹ́bì ọ̀hún tẹnumọ́ wípé pẹ̀lú gómìnà Abdulrazaq gẹ́gẹ́ bí adarí òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara àti àbáṣẹ́jà àṣẹríkì ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò borí nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Wọ́n tẹnumọ́ wípé sẹ́ríkì ló rẹ́sẹ̀ walẹ̀ pàápàá jùlọ ní ọ̀rọ̀ òṣèlú ní ẹsẹ̀ kùkú. Ẹgbẹ́ ọ̀hún wá ké sí àwọn alátìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC kan bọ̀wọ̀ kan sì tẹ̀lé àṣetúlóde látọwọ́ gómìnà. Nínú ìròyìn mìíràn, àjọ ìjọba alẹ́yẹ tó ń finá mọ́ àwọn tó ṣòwò ló mọ̀kùmọ̀kù EFCC ti pàǹpẹ̀ mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ àgbàrá Salem Mama tanran lẹ́wọ̀n láìpẹ́ yìí. Àtọ̀rọ̀ ìjẹjọ́ kan tó ń jókòó nílùú Àbújá lórí pàṣípààyọ̀ owó tó ṣe nígbà tó wà ní ipò. Alága àjọ EFCC Ọlá Olúkéyèdè ló fìdí ọ̀rọ̀ múlẹ̀. Ó tẹnumọ́ wípé pàǹpẹ̀ òfin wọn fi gbé Salem Mama ní nǹkan bíi aago mẹ́ta àbọ̀ àjìn. Wọ́n fi pàǹpẹ̀ òfin gbé nílùú Kaduna pẹ̀lú àwọn èèyàn méjì tó ń dáàbò bò. FCC tẹnumọ́ wípé ilé ọ̀hún tán ti gbà mú òun ni wọ́n ń tanná wádìí lọ́wọ́. Ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún Mama òun ni wọ́n rán lẹ́wọ̀n ọdún 85 lórí pàṣípààyọ̀ owó ìlú tọ̀nà fọ́yìnpọ̀n tó dín díẹ̀ ní 140 billion náírà owó ọ̀hún òní wọn ná fún iṣẹ́ àkànṣe náà mọ̀nàmọ́ná Sùngẹ́rù àti Màbílà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako àhesọ̀rọ̀ kan wípé àwọn agbébọn ló ṣe ìkọlù sí ìlú Ògbómọ̀ṣọ́ àti àwọn agbègbè tó súnmọ́ pàápàá jùlọ nílùú Àjáàwá. Wọ́n ṣàlàyé pé ìròyìn ọ̀hún ló jẹ́ òfegè. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláyànde Ọláyinka fìdí ẹ̀ múlẹ̀ wípé nígbà àlàáfíà ti padà jọba ní agbègbè ọ̀hún lẹ́yìn àhesọ́rọ̀ tó lédè ní àná ọjọ́ ajé tán fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn akógunjàlú ọ̀hún ọ̀nà wọn ṣèkọlù sílẹ̀kọ́ girama ààrẹ àgọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé wọn kò sọ̀wọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sí agbègbè ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ń tẹnumọ́ pé ìwádìí tí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún ò ní wọ́n rí àwọn èèyàn kan tí wọ́n dámọ̀ ní agbègbè ilé ẹ̀kọ́ wọn. Ó tẹ̀síwájú pé ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn ọ̀hún ò ní wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ àjọ NSDC tí wọ́n wá láti ìpínlẹ̀ Kwara àti àwọn èèyàn méjì kan tí wọ́n rìnrìn àjò nínú ọkọ̀ Toyota Fensa SUV. Ní ìpínlẹ̀ Adamawa, gómìnà ìpínlẹ̀ Adamawa Amadu Fintere ti gbé ìgbésẹ̀ akẹ́ láti mú àtúnṣe déédéé bá ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ ọ̀hún bó ṣe gbé àwọn kọmíṣánná lọ sí iléeṣẹ́ ìjọba mìíràn lára ìgbésẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún jẹ ìgbádùn ìjọba rere. Àtẹ̀jáde kan tó lédè lónìí látọwọ́ akọ̀wé ọ̀ròyìn sí gómìnà Nwashi Onosinko. Gómìnà tẹnumọ́ pé ìgbésẹ̀ tó ń gbé òun ni láti rí pé òun gbégbèsè akin bó ṣe fẹ́ parí sáà rẹ̀. Nínú àtúntò ọ̀hún, Sali Idris wọn ti gbé kúrò níléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun ọ̀sìn ṣèjọba tó ń rí sí ètò ọ̀gbìn ọ̀jọ̀gbọ́n David Jatao. won gbe kuro ni sijoba ton re si eto ogbin se sijoba ton re si eto ona osin komina lo gbe ama chubado kuro ni sijoba ton se gbasoke na mona mona se sijoba ton re si oro lera ni ipinle ohun iroyin agbaye oni amuwa se ti gbo yin lati kanda monetie 0.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pe yi a lo si ile okere ni le kenya awon osise ton wa oko yin lohun se alese lodi ti won gunle latari on egbo ekopentiro lekan si akiyin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati instagram lori diamond 887 fm diamond fm shining supreme

káàbọ̀ padà ìròyìn àgbáyé ọ̀nà ni àmúwáṣe tí gbọ̀nyìn láti kàyìn diamond 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú nílé òkèrè àwọn awakọ̀ nílẹ̀ kẹ́ńyà ṣíyàwólé ìyanṣẹ́lódì tí wọ́n gùnlé lẹ́yìn ìfikùnlukùn tó wáyé pẹ̀lú ìjọba látàrí àwọn òkèkù pẹntiró ní ilé ọ̀hún àwọn awakọ̀ ọ̀hún jáde ìṣẹ́lódì tí wọ́n gùnlé láti ọ̀sẹ̀ tó kọjá láti rí pé wọ́n fi ààyè gba ìfikùnlukùn níbàyàn padà sẹ́nu iṣẹ́ wọn láti fààyè gba ìfikùnlukùn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ní ilẹ̀ kẹ́ńyà chinchumba mokume ṣàlàyé wípé wọ́n ti fẹnukọ̀ láti jáde ìrìnà ìṣẹ́lódì ọ̀hún tí wọ́n gùnlé lẹ́yìn ìfikùnlukùn tó wáyé láàrin ìjọba àti àwọn aṣojú àwọn awakọ̀ ọ̀hún ìgbésẹ̀ náà òun ni wọ́n gbé bó jẹ́ pé ìfẹ̀hónú náà àti wọ́ṣẹ́ nínú ọ̀hún ló ṣe àkóbá fún àwọn èrò ìlú nairobi àti àwọn ìlú ní ilẹ̀ kẹ́ńyà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ṣáájú ìfẹ̀hónú náà tó wáyé ó ní wọ́n ti já okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́rin tí àwọn èèyàn ọ̀gbọ́n sì fara kááṣá ní àná ọjọ́ ajé síbẹ̀ ní ilé òkèrè arẹ́lẹ̀ amẹ́ríkà donald trump ṣàlàyé pé òun gbèrò láti ṣe ìkọlù alágbára sí ilẹ̀ iran lọ́dọ̀ ọjọ́ ìṣẹ́gun àmọ́ pẹ̀lú ìwòye pé ó ṣeéṣe kan parí ogun ọ̀hún ló jẹ́ kó kararo trump nígbà tó sọ̀rọ̀ lójú òpó ìtakùn tún ṣoṣìà rẹ̀ ṣàlàyé wípé àwọn adarí ilẹ̀ qatar ilẹ̀ saudi arabia àti ilẹ̀ uae ló ké sí láti karonà lórí ìkọlù tó fẹ́ ṣe sí ilẹ̀ iran trump tẹnumọ wípé òun nírètí wípé ogun ọ̀hún òní yóò parí láìpẹ́ ní abala ìròyìn àwọn àmúlùdùn ọjìmí òṣèrébìnrin ọmọ ilẹ̀ yìí genevieve nnaji ti ṣàlàyé pé yóò wò wọ́n láti ṣeré papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ eré sinimá ní ilẹ̀ adúláwọ̀ nígbà tó ń kópa lórí ètò kan nnaji ṣàlàyé pé yóò wò wọ́n kí àwọn ṣeré àgbéṣe papọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn ní ilẹ̀ adúláwọ̀ nnaji tókọ tó ṣe eré lion art ṣeré àkọ́kọ́ ti netflix yóò tẹ́wọ́gbà láti ilẹ̀ yìí ṣàlàyé pé òun dùn láti pé àwọn obìnrin ti di olóòtú eré adarí eré wọ́n sì fakọyọ̀ ó tẹ̀síwájú pé ilẹ̀ nàìjíríà ní ẹ̀ka sinimá ilẹ̀ yìí kò tí tó 40 ọdún àmọ́ ó ti ń fakọyọ̀ ní abala ìròyìn eré ìdárayá ikọ̀ super eagles ilẹ̀ yìí yóò wá kó pẹ̀lú ilẹ̀ madagascar tanzania àti ilẹ̀ guinea bissau nídíje láti kópa nídíje afcon ti ọdún tó ń bọ̀ wọ́n pín wọn sí ìsọ̀rí ní olú-iléeṣẹ́ ajẹ́rẹ́ bọ́ọ̀lù ní ilẹ̀ egypt ní ìlú cairo ikọ̀ ọ̀run tẹ̀rí chile ń kó sòdí òní wọ́n wà lára àwọn tí wọ́n gbé kalẹ̀ nínú ayẹyẹ ọ̀hún ilẹ̀ nàìjíríà ni tí wà pé yóò lékè nínú ìsọ̀rí ọ̀hún ilẹ̀ nàìjíríà òní yóò bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ náà bẹ̀rẹ̀ láti oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí wọ́n sì parí rẹ̀ tó bá di oṣù kẹta ọdún tó ń bọ̀ ikọ̀ obìnrin ilẹ̀ yìí tó jẹ́ agbábọ́ọ̀lù fakọ́nẹ́ẹ̀tì òní yóò bẹ̀rẹ̀ ìdíje àgbáyé ti ọdún tá a wà yìí táwọn obìnrin tọ́jú orí wọn kò tí tó ogún ọdún bí wọ́n ṣe wà á kò pẹ̀lú ilẹ̀ spain wọ́n wà ní ìsọ̀rí karùn-ún wọ́n ṣe wà á kò pẹ̀lú ilẹ̀ spain pápá ìṣeré arena soknewik tó bá di ọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹsàn-án ikọ̀ moses adukun kó sòdí yóò padà wà á kò pẹ̀lú ilẹ̀ china ní pápá ìṣeré kan náà lẹ́yìn ọjọ́ kẹta falconet ó ní yóò wà á kò pẹ̀lú ilẹ̀ new caledonia ní pápá ìṣeré magic akc louis tó bá di ọjọ́ àìkú ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ilẹ̀ poland yóò gbàlejò ìdíje ọ̀hún tó gbéraṣọ láàrin ọjọ́ karùn-ún sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé a kà fún yín pé gómìnà ìpínlẹ̀ kwara abdulrasaq ti fi ohun tẹ́lú ẹ̀ aya sẹ́ríkì gẹ́gẹ́ bí ẹni tó wù ú kó jẹ́ ọmọye ẹgbẹ́ òṣèlú apc fún ètò ìdìbò gómìnà ọdún tó ń bọ̀ a kà fún yín pé àjọ efcc fáwọn sísà tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí fún ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná salem mama tí wọ́n rán lẹ́wọ̀n a sọ fún yín ní ìpínlẹ̀ ọ̀yọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ tako ayé sọ̀rọ̀ wípé àwọn agbébọn ló ṣe ìkọlù nílùú ògbómọṣọ
ni lokere a ka fun yin ni le kan ya pe awon osise awako ya lo se lori ti won gunle atan ko pentiro ni ile ohun la ko tan a so fun yin pe iko super eagles yo wa ko pelu ile madagascar tanzania ati le guinea bissau ti ja ko palu je afcon ti odun to nbo 92 oni emia agbegbe oni adari agbegbe arewa ile yi nigba na Alhaji Isa Amadu Bello ati Emir ati ilu Kano sa Muhammadu Sanusi balẹ sílu London bi won se lo si ile America lati je ki awon olodokowo ni ilu kere gbese won wa si agbegbe arewa ile yi to ilu kun iroyin ohun Abioda Akinwumi ni olotu iroyin Taiwo Adeyemi lotu toka se ti gboyin lekan si akin pe okokan ni ajisaye o daro

0: lasi olohun a ni damu o e ku ile ni gbogbo te ba ti la lanfani ati ma bo a ire aje nje dale ifa ti oni fa in lapo ya on gangan la gbe ton wa fun todun tuntun eleyi ti yo meyin na ku lawujo awon ti won se be ti won text message laaro laaro pe dakun ebun wa a ni ntaje eno nti o tabuku eni julaye o ni ki eyan o di eni ti ma toro lowo eyan wa gbo o iwa gangan nilo lati yi ipinu re pada fun todun tuntun yi gẹgẹ bẹẹ ti mọ pe anemu ti o ni se ilanfani anemu wa fun ibe ba ti gbohun yi idi egan re ngba mo he ti mo ko ni mo ni gbogbo eyan mo lede nigeria pata egbodo je ninu anfani tin lo lowo yi e ma wo pe kini gbogbo asama tin pa yi ki lo dale lori bo ba fe ma nto dale lori iwa gangan joko ko gbo fun takoko iko le fi ri igbesi aye re tuni ipinu to se ti o yi ipinu aye re pada lodun tutun yi o gangan mo gbe to iwa fun takoko yi bi nba ni nbe fun yin ko ni dun lenu temi gangan funra mi o eyin naa ni yoruba bibo ti won ni onikan ni so pe kini kan oye eyin na n bọlọfà bá ní mo ta a jẹ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni nígbà mo rí iléeṣẹ design your life.
1: ìpinnu tí mo ní mo kọ sílẹ.
0: ee tẹ ẹ bá máa ń tán dá lára ń bẹ wà láì tàláì ẹyin kò ní ẹsítéètì ẹgbẹ mo mí ní pẹlú pẹ ní ẹsítéètì ẹ ní ẹsítéètì láti darapọ mọ pápákọ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò pé àwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pátá ni wọ́n ti rọ́wọ́ tìbàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ńgbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí ilé iṣẹ́ design your life gbé wá. ẹ náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand. ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2,000 naira rà ọ wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtà wà gbà o ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀ kan ètò yìí tí iléeṣẹ́ design your life tí wọ́n gbé wá bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsì ti dára dáadáa ò lóyún tó jẹ́ ti dáadáa ilé ayé yan yí àsọ ẹ wo ẹbí má ni máa fà á lọ fúnra mi wà láì tàlà iléeṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì á jọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dédé àkókò yìí o.
2: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni jimba jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ design your life international.
0: mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fígbà kan bọ̀ kan nínú kí ni iléeṣẹ́ design your life kí lọ́ọ́ dálé lórí àti pé bóòlù àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dánlówó dánlọ́rọ̀.
2: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ design life international. iléeṣẹ́ design life international jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń báni rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. iléeṣẹ́ design life international jẹ́ iléeṣẹ́ tó ń báni wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu. a dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: ọlọ́run iléeṣẹ́ design your life n tẹ́ ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà ó gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mọ́ fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
2: ló dà fún yín olóòtú sẹ́rẹ́ ètò tá a gbéra fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ. tó a gbé ètò yìí fún wọn láti fi kíréètì ọrọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn gárò ìtọ́ ti parí iléèwé tí wọn ò ríṣẹ́. ẹ rí i pé láyé ìgbà kan wò ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún kó ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ sẹ̀rẹ̀ rẹ nílẹ̀ o èyí láyé ìgbà kan ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn gárẹ́ẹ̀tì ní ń gbé sàtífíkẹ́ẹ̀tì káàkiri láti bí ọdún márùn-ún sísìn tí wọ́n ti wá ń di alábùkún ní agbolé. tó o sì wà fún gbogbo àwọn ẹni tí ògbóríire bá ń gbẹ nkan ti ile design la fi tara sana wa fun ni
0: e so kini kan nisin
2: be ni
0: e lo wa fun awon ti o ngbe orire ba ngbe
2: be ni
0: ah se o ngbe orire mo ngbe yan ni
2: ah be ni o gbogbo eni to ba mo pe oun ni dada to n fe da nle aye ti owo ro ti to dada na o mo wa gbogbo ona lati ma sareki lati di olorire ni idi ni ati o je pe afojuso ile ise design la fi international ni lati mu idekun ba awon mo orilede nigeria idi ni ati ile ise design la fi international fi gbe eto kan ti an pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
0: eni success pathway ba ba gbo itin je success pathway gangan e ti ri pe ona aseyori ina ni awon eyan ma soro kan wa ni ba o re ni bala ola ki ya sentence of one is ni pe gbogbo eni o ba setan ati ba le ise design your life international to ba setan ati ba won se to setan ati wonu won ati oni jade mata e pe ko ti eni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti dirorun lati dolowo dolorun o
2: ah e se won olotu te ri olotu kirakita o dollar ka si se bi ero dan kankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin dolowo te ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin sise bi erin to fin jeje iliri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te abe pe leri eto yi ah mo kin ko rire
0: eh olorun wo e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero bani soro mi ni mu dani e mu ero bani soro yin dani be tin gbo ohun mo ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire orire oba nibi to wa yo to ma wo pe baba ni ase ni sin amabi ti oja si nkan to si olodun to lo ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe en tan gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun oni akomona ta so le kan pe success pathway oni o fun o mu ero ba ni soro re dani ke ma wo ra yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni o si mu ero ba ni soro dani e ba pe number fun won
2: olotu kin to pe number yen gbogbo ti tin gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gbabolu ti mo pada fe tin bi se bolu ni leyin igba ti mo fi se bolu le olotu ati je ati mu onira fun ota mi nigba na ti ota mi ba ri paper le bayi owo ni o pe ta ba fe gbo bukata jije mu ninu ile mi atawon yawo atomo eni lati ma pe ore ati ebi lati je pe a fe je on ninu ile so igbesi aye ni mo wa n gbe ko adun mo mi mo ni lati rawo be solorun ko olorun dakun sanu mi ta ba n se adua lamo amojo ti olorun ma n gba so njo ti olorun o gba adua mi eto design life international ni mo gbo ti olorun fi se gbigba adua fun mi
0: ero le meji
2: leni mo ti wa lara won top earners ninu ajo design life international loni mo ti make millions lara won to ti make million ni design life international idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara awon ti yo kopa nibi dan leko yi
3: o ma waye ni on the 21 ojo Thursday inu osu ti a waye
2: ni Captain Cook Event Hall Coca-Cola Junction Unity Road Ilorin ni gerege ago mewa aro lo ma waye fun eni to ba ma raye ni aro sugbon en to ba ma rai ni osan gerege ago meji osan lo ma waye mo fi da yin loju pe eyin na ma wa lara won to ma dupe fun olorun to si ja si pe mi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
0: ah be ti to lesese olorun o dun mo mi tori mo ma pe gbogbo awon ti won ba le lanfani ati kopa ni bi eto yi igbesi aye ti won na yo yi pada si ti daada ibi awa ti lo le kan ni pe yes teni ka won eyan teun eda ko ba n pin number e ti awon eyan te yes un si atejise yes lasan bo ba je mi ni woni e ti wonu message mi kale e ti kokko te yes un to lawon to ba tu kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele mi ran kale fun won ti won fun awon yi un ba n te yes un kale ki won wa pin number e ba n pin number yen fun won
2: so olotu ka to pin number na si waju gbogbo eyan ti o ba fe kopa nbe anfani eto rire yi 55,000 ni owo ticket ti o fi wole amọ eyan 75 to ba kokko pe to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole si ori ero bani soro wa 5500 naira ni o fi sowo wole sibe gege bi n te so anfani ta gbe kale fa awon to ba kokko wole niyan
0: ebi o e tin da kini ohun po o ah se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te atejise yes to ba kokko wole te wo daada te gbe sira won awon ni sin 500 naira pele la won san dipo 5000 ye olorun o bo ba je mi ni won ni se success pathway ina lele ilo oto
2: awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 fun owo won ti di egberun 5 ta ma si 5000 e da ko tete ba release number
4: okay number ti won te atejise si 08164650671 le kan si 08164650671
2: number te pe un e da kun e ba tun pe le kan si awon kan si nbi dan wa bayro tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni o se ma du pepe baba lagbaje sare fun mi phone yin toro fe ko pa ni bi eri re e ba tun number e pe le kan si
4: 08164650671 le kan si 08164650671
2: e seun agbogbo nti ati nso lati ekan yi ta mu wa fun yin lati le se design your life international oni pe odi olowo ko nsise ijoba ko mo kopa odi olowo ko ni business re to nse ko mo kopa ebi joni maruwa ni maruwa tin se ti to mi je ko to je o tori n to fi ile domo aroma domo re ti won je nbe ti o ma je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tan titi aye raye ina lo ye tawon o fi ile o ma wa awon baba baba tan ti lo eri awon mi ni isin won la won ja sile ile tawon baba won fi ile ni won ja si kini won na fe fi ile fomo darapo mo le se design your life international loni ko le ri ogun aye raye fi ile fomo re e wo e la ku number yen se e ba tun pe fun won si
4: 08164650671 le kan si 08164650671
2: oda number un ina le ti gbon aire fun ta le meji gbo mi daada aire fun ta le meji e kan ina ni elomi odun to koja olohun o ba won ti se to le radio baba se to ta bayi e mo gbo e dakun a ti jeun ni a ti se gba ni ngbo je pe nta ba gbe wa fun yin ti o se yin lanfani e tete mu ibi la tun gbede yi o ko ba da ko tete ronu jile ko darapo mo le se design your life international ki won na o le di eni ti o ma fun yan to wo ri o ma wa loke ti o ni ma wa anile mo ni gbagbo e dakun e ba ngba won tan gbo wa niyanju e ba ngba won ni mo gbo won tan gbo wa nisin e ba ngba won ni mo
4: gbogbo ara le to ngbo mi adura elomi ti gba ti pe but ina kesi ati idagunla lo fa elomi ni soro ton ba gbe en to ma se elomi lanfani ta dare o fi gba e pe mo so pe ngba ti mo toro lodo olohun pe ko sina fun mi ko sina fun mi eto yi lo olohun lo fun mi iwo to ngbo mi bayi olohun ti fe lo eto yi fun lati yi igbesi aye re pada nu odun tuntun so tete tara ko mu phone re ko te message yes si number ta so kale ni
2: e seun gan gbogbo eyin ti e ngbo wa fun dede akoko yi ki dun ko po soki lo be oge o ati se ri resi ni to nso pe ko je o jina un ati mu wa si dede owo arowo to re bayi iwo lo wa ku ko pinu mo fe je eyan lodun ni mo fe wa loju keni o wa lowo re o titi gba mi ta tu mo lanfani lati pade mi lori akase eto yi envias ko so fo pe ile ise design your life international awon lo le yo kuro ninu osi ti won si so do loro

0: àdúrà kan tó kù náà rè o.
1: This is the last prayer.
0: Ọlọ́run jọ.
1: Father, please.
0: Má jẹ padà lẹ́yìn rẹ.
1: Don't allow me to turn back from you.
0: Má padà lẹ́yìn mi o.
1: Do not turn from me.
0: Ràn mí lọ́wọ́ kí n má padà kúrò lọ́dọ̀ rẹ.
1: So that I will not depart from
0: you. Ọlọ́run jọ ìwọ náà má fi mí sílẹ̀ o.
1: Father, please do not leave me.
0: O yẹ fi gbàgbọ́ gba àdúrà.
1: Pray in faith.
0: Yes, Lord. Mọ́mí ẹ̀ gbàdúrà o. Gbàdúrà lórúkọ Jésù Olúwa wá.
2: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu rẹ̀.
3: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára ní Wednesday ọ̀sẹ̀ yìí o.

gbìyànjú láti tẹ̀lé wa lórí ìtàkùn ayélujára fún àgbọ́yé tó dáa. Ẹ̀tẹ̀ Diamond 885 TV. Ẹ láǹfààní láti rí bẹ́ẹ̀. Ẹ dákun, ẹ bá wa like and share. Kẹ́ tó tẹ̀lé wa mbẹ̀ náà, ó ṣe kókó nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ràn láti máa gbọ́ ètò yìí. Ó tún wọn láti máa wá láti ibi tó jìnnà náà. Ó tún wọn náà tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ràn ètò yìí lọ́pọ̀ nítorí ti àwọn ọgbọ́n tí ń bẹ́ẹ̀ àwọn àgbọ́kọ́gbọ́n ọgbọ́ bẹ́ẹ̀ náà ni. Kì í ṣe ń pa agbára wa o, ẹ̀yin ìyá wa ti ń bẹ́ẹ̀ ńlé, ẹ̀yin nìgì lẹ́yìn ọgbà wa. Solat Aluminium, Adeso Oye Debo, Oyewole Walter Adeni, Niyi Walter, Monday Omotola Omotola, Afra Noah Arowolo, Odun Ayo, Lawrence Olariwaju Adepoju, Haji Wide Abdul Razak, Saeed Adekunle, Ele darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára wa Diamond 885 TV. Ẹ kaalẹ̀ láwọlé sùn 0916 159 1011. Àǹfààní ń bẹ fún yín láti sọ síta.

0: Ọlọ́run ba fún wa lówó lò láàkó ta wa yìí. À ń bẹ Ọlọ́run, ọdún iléyà ló súnmọ́ ìyá yìí, ó wọlé wẹ́rẹ́ di wẹ́rẹ́. Ọlọ́run bá mi sì lè ṣe yagun. Bẹ́ẹ̀ ni, òwòye ọjọ́ mẹ́jọba ìpalẹ̀mọ́ lórí ọdún iléyà. Bẹ́ẹ̀ ni, ìyanu yóò ṣẹlẹ̀. Ẹja ní retí pé dúdùn ọ̀sán ni ó so, dúdùn lọ́sàn ó so. Ẹ má jà sọ retí náà láàkó ta wọ̀nyí. Fẹnikẹ́ni tó ń wojú Ọlọ́run fowó láti ṣọdún léyá. Fẹnikẹ́ni tó ń wojú Ọlọ́run fún iṣẹ́ gidi, fún ìyàwó tó dáa, fún ọkọ tó dáa, fọmọ rere, Ọlọ́run bá mi yóò ṣe yanu. Ẹja bẹ̀rẹ̀ tó ní pápápá láìdé ìnà pẹ̀lú 0916-159-1011. Arábìnrin kan láti ìlú Tọ́lọ́run mọ̀, ó fọ̀rọ̀ ìtumọ̀ létí. Ẹja gbọ́.
1: Pẹ̀lú olóòtú, ẹ̀kalẹ́, àpèṣẹ́ ni. Ẹjọ́ èmi ni ẹni Tọ́lọ́run mọ̀ láti ìlú tí Ọlọ́run mọ̀. Ẹjọ́ mo fẹ́ sọ síta ni concerning my husband. A ti fẹ́ ránṣin, ó ti pé 10 years. Nínú 10 years yẹn, kò fi ìfẹ́ hàn sí mi. Bígbà pé mo kàn fẹ́ ni. Because nínú ẹ̀ ni tí a ṣáà ń bára wa lọ gbà yẹn, ó dé stage kan mo ló kàn mi ò fẹ́ mọ́ pé tó bá yá pé máa padà disappoint mi. Mo ní kò sí kan tó jẹ́ torí ìlú wọn ní bọ́ni máa ń ṣe nìyẹn. Ẹni tí mò ń gbé lọ́dọ̀ wọn gbà yẹn, torí ìlú kan ni mo ti kó wá sí ìlú mi. So ìgbà tí mo wá ń bá ọ̀rẹ́ mi yẹn sọ, àwọn àkókò ní ìdí kí n gba lénà pé kí ká jọ mọ gbé ní ọ̀dọ̀ wọn pẹ̀lú dáde. Dáde wa mo wá sọ dẹ fún dáde pé tó lágbájá báyìí ni mo ń fẹ́ o. Wọ́n wá ní àwọn máa lọ confirm, ìgbà tán lọ confirm, wọ́n ní ìlú wọn, wọ́n máa padà fẹ́ràn àlejò ìyàwó ilé wọn lọ. So mo dẹ̀ sọ fún àwọn pẹ́rẹ́ǹtì mi bíi ẹ̀gbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n sí mọ́mì mi náà gbà yẹn. Wọ́n wá ní kí n lọ síbẹ̀ kí n lọ sọ fún. Ìgbà tí mo sọ fún, nǹkan míì ni mo bá ó kàn dìde lọ́jọ́ ló bá gbé báìbù máyà ló bá náà lọ. Mo fẹ́ yàwó mọ́ ni kí ní kan mo ń ṣe bí èèyàn ṣe máa yàwó rè lélẹ̀. Kí n sáàsáré sọ ọ̀rọ̀ yẹn mọ́ra wọn. Mo ní tò mo sáà sọ fún pé nígbà máa fẹ́ máa ṣe kí ní kan mo sáà fi tù lójú mà yẹn. Mo wá pe ẹ̀gbọ́n ẹ̀ kan tó súnmọ̀ because kò ní ìyá kò ní bàbá. Mo wá pe ẹ̀gbọ́n pé tó báyìí ni pé kó mọ̀ dọ̀dọ̀jọ́ iwájú pé kí nǹkan má lọ change, wọ́n ní kò lè change kò lè ṣe. Ok àtàfẹ́ra tán. Mo wà nínú oyún first born mi, mo ti bẹ̀rẹ̀ sí ní change. Ó di ọjọ́ yẹn fóònù ẹ̀ ríngì ní city room kí n lọ bá a mú fóònù àfi tí mo rí ìwòwò obìnrin lórí fóònù kí wọ́n snap fún. Ẹni ẹ̀ dẹ̀ wá pèlé lórí pé ṣé o ti rí nǹkan tó ń send mi. Mo tàn ṣe fẹ́ra tí ó ti ju 3 months lọ tí gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀. Kí ni gbogbo eléyìí báyìí? Obìnú kúrò ní lọ́jọ́ yẹn, ó gba àbíṣẹ́ lọ. Ìlú ibòmíì ló ti ń ṣiṣẹ́. Ìgbà tí kó tó di pa ṣe introduction, kò níṣẹ́ tó ṣe lọ́wọ́. Ìgbà tá a ṣe introduction tàtà ń dájọ wedding sọ́nà lórí iṣẹ́ síbi tó ń rí iṣẹ́. So ìgbà tó wá di mọ́nà irú kí ni gbogbo eléyìí báyìí? Ó sáà ní kí ni mi rí kinní kan kò rí bẹ́ẹ̀ kò ṣe nǹkan. Ó sáà bínú kúrò ní lọ́jọ́ yẹn, ó gba àbíṣẹ́ lọ. Ìgbà tó wá yá tó wá rẹ̀ ní 2023. Mo ṣe wá rẹ̀ ó wá sọ gbogbo nǹkan tó ń ṣe nínú ààrẹ yẹn kémi dáríjì kó ní ṣe ò ní ṣe irú ẹ̀ mọ́. Bó ṣe ní ò ní ṣe irú ẹ̀ mọ́ ni the same thing ló tán padà ṣe. Gbogbo yẹn ó fi kalẹ̀ ìsìn ìbá tán padà wọlé lórí bí kó máa yan àlè kó máa ṣe òkè èmi ò tẹ̀ rí yẹn rò. Wọ́n dà kò wá sí ìgbà tí mo ní di help lọ́dọ̀ ẹ̀ mi kì í rí ẹ̀pù lọ́dọ̀ ẹ̀. Nǹkan kan tí mo kàn fẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí níyànjú ni pé bó mo ṣe lè máa rí ẹ̀pù lọ́dọ̀ ẹ̀. Bó tó bá jẹ́ pé àwọn ọmọ ni mo fi pa irọ́ fún pé mo ní ìdí nǹkan kan fáwọn ọmọ máa rí gbà lọ́dọ̀ ẹ̀. Bó tó bá jẹ́ mi kì í rí gbà lọ́dọ̀ ẹ̀. Ẹ̀jọ̀ kí ni mo lè ṣe? Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bọ̀ mo kàn ní kí n brief ẹ̀ báyìí ni. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹ̀jọ̀ kí ni mo lè ṣe tí mo fi lè máa rí ẹ̀pù lọ́dọ̀ ẹ̀? Kúrò kọ́mọ́ 5,000 naira tí mo ní láti join sínú ṣọ́ọ̀bù mi ń fẹ́ ṣe nǹkan kan sínú ṣọ́ọ̀bù wá 5,000 naira kó fi pé mi ì rí lọ́dọ̀ ẹ̀jọ̀ kí ni mo lè ṣe? Kọ́mọ nàìjíríà kan gbà mí níyànjú ẹ̀ dákun ẹ̀jọ̀.
0: Ẹ̀yin aráalé, ẹ ti gbọ́rọ̀ látọ̀dọ̀ arábìnrin yìí, kí ni arábìnrin lè ṣe? sari pe ibi toro ti wo wa re o awon ajakule bi ele lokunrin ma npade lodo obirin ṣugbọn arabirin tin gboro isinu ti pe kini nkan tarabirin le se soro ti nbe nle yi lati wa ona bayo si aarin ohun ato oko re eja foro kokun
2: e kale o e ku eto Olorun mo ran yin lowo mo be so sita ni ka awon mo Nigeria jo kan gba mi ni moran lori oro yi mama mi kan lo

0: wàhálà nínú ìdílé wọn torí pé ọkọ wọn padà mọ so ọkọ wọn wá lọ pé ẹni yẹn sì ranù káàkiri ni so ó wá jẹ nǹkan tí ó ba mọ́mì mi yẹn nínú jẹ gan ń pé láti bí ìgbéyàwó tó ti pé 30 years tírúwà báyẹn kò sí lọ́wọ́ wọn so ó dà ti di wàhálà nísìnyí tí ọkọ wọn ti bínú gan ń pé òun mọ wípé ibi tó bá já sí náà ló lè já sí so mọ́mì mi yẹn sà ń sọ pé tó àwọn ò ní fa ọmọ àwọn lẹ̀ olóòtú lásìbọ̀ wọn nísìnyí bóyá ó ti lé ní 14 years so àwa ń wò pé kí ni tí a lè ṣe tá a lè fi ọkọ̀ yẹn bá sọ̀rọ̀ because gbogbo bá ṣe ń bá ọkọ̀ sọ̀rọ̀ ó sì ń fárí dání bẹ́ẹ̀ sì ni ìyàwó ò ṣe tí wọ́n ń sọ yìí so kódà mú ẹni tó pe mọ́mì mi yẹn ó lọ bá ọkọ̀ ọkọ̀ ní hàn kó má wà ó nítorí tó bá wà òun lè pa so ohun tí a kàn wá ń sọ náà ni pé lórí ìgbéyàwó yẹn kò sí trust kò sí ìfọkàntánra ẹni ẹ jọ nírú nǹkan báyìí kí ni tá a lè ṣe sí i so ìdílé onígbàgbọ́ sí ni ẹjọ́ mo fẹ́ jẹ́ àwọn ọmọ nàìjíríà gbàrà mọ́ràn.
1: ṣe rí bẹ́yàn bá ti sọ síta tí wọ́n tún wá fi kún wípé ìdílé onígbàgbọ́ kí ló wá fà á tí ọ̀rọ̀ yóò ti níyànjú láti jọ ẹ̀ tó jẹ́ ìdílé onígbàgbọ́ sí gbàgbọ́ òun múnádóko ni. ó dá ẹ̀yin ara alẹ́ ẹ̀ dákun ẹ̀ bá ń gbọ́rọ̀ náà dáadáa ó dọ̀rọ̀ méjì báyìí ẹ
2: ẹ kalẹ̀ olótù ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀ èmi ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ ó ṣẹlẹ̀ wípé mo ní ìyàwó afẹ́rawọlé láti ibi ọdún mẹ́rìnlá sẹ́yìn tó bá ti ń ní oyún tóyún yẹn bá ti ń pé bí oṣù mélòó kan òun ni oyún yẹn máa bàjẹ́ ló máa wálẹ̀ padà a sì wà lórí ẹ̀ títí títí láti ìgbà yẹn ṣùgbọ́n fún ìyàlẹ́nu ni pé níbi ọdún mélòó kan sẹ́yìn obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ń yọwọ́ àwọn ìwà kan bíi kó máa parọ́ kó máa fínú hàn ọkọ kó máa ṣe nǹkan létaléta kí ọkọ kí máa padà lọ gbọ́ ìyẹn tí wọ́n ń di wàhálà ní àárín èmi pẹ̀lú ẹ̀ nínú ilé ṣùgbọ́n bí ọdún mẹ́rin bí mẹ́ta sẹ́yìn tí oyún mi ti bàjẹ́ kó ti padà ní ìmí àwọn ẹbí ti ń pariwo pé kí n lọ gbégbèsẹ̀ ọjọ́ orí ti ń lọ lórí wa ṣùgbọ́n àwọn ìwà tó wá ń wù yìí ti ń da ilé rú epo ti ń mú wàhálà wá mi ò ka pẹ̀lú àgbèrè ṣíṣe o so ọjọ́ orí ti ń lọ lórí àwa méjèèjì ẹ̀yin ọmọ nàìjíríà ni mo ṣe sọ síta pé kí ni kí n ṣe o torí ó ti ń dé bí okun ẹ̀mí ó ti ń dé lẹ́wù pé mi ò mọ nǹkan tí mo lè ṣe lórí ẹ̀ mọ́ mo ti kọ̀rẹ́tẹ̀ fún ìwà yìí ṣùgbọ́n dàbí pé kò fẹ́ gbọ́ kí ni kí n ṣe ọmọ nàìjíríà ẹ gbà mí nímọ̀ràn ṣé kí n ní kó máa bá títí ẹ lọ ní àbí kí n gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ìrìnàjò.
1: ó dà kí ni arákùnrin lè ṣe bákan náà kí ni arábìnrin lè ṣe kí lọ́nà àbáyọ sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí bówo ló ṣe máa jẹ gan 0916-159-1011 ó ní nọ́mbà tẹ́ pè sí láti dá sí àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré ìtajà mo fẹ́ kẹ́ ẹ ronú sí dáadáa kẹ bá mi gbé yẹ̀wò kẹ bá mi jọ sọ́tún jọ sósè arábìnrin tí ó máa ń parọ́ kó tó lè rí nǹkan gbà lọ́dọ̀ ọkọ tó máa fọmọ́ parọ́ nítorí ọkọ ò fi bẹ́ẹ̀ fìfẹ́ hàn bóò lá ṣe sọ̀rọ̀ rẹ̀ sí bóò lá ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí sí ẹ dákun tí arákùnrin ìkejì wọn tí wọn wá láti ìdílé onígbàgbọ́ tí àgbọ́ra ẹni yé wà láàrin wọn bo la se wa soro won si arakunrin keta yi na bo lo se wa ye yin si ta ba pada de e da pe fun wa moran so the number yi 0916 159 1011 ambo e ma yoko nbe
3: koko ikoni ti e o koko kan lori ero radio yin
4: e kabo diamond fm ni won pe bi
3: awa ni ore timotimo ti eyin yan layo ogbon tarigi ni wa ikoni tonton nyerin nyerin diamond fm fun igbadun ti yin nikan ni o

0: dínde tó bá bá ti ń gbé ní ẹ̀bá wà nínú iṣu yóò gbìyànjú mọ gbà láti wá iṣu ẹgbẹ́ ìdí sọ́ọ̀tù náà ni mà á ń conclusion náà ni pé kí wọ́n fi wọ́n lẹ̀ ọlọ́run ṣe àmọ́ kí wọ́n fi wọ́n lẹ̀ pẹ̀lú wọ́n mọ́ sáàbù sí pẹ̀lú wọn láti máa wọ́n àtà ẹ̀ lórí ti mọ́mì wa táwọn náà tó síta pé àwọn ń sáà gbìyànjú láti try láti lọ sí ọlọ́run ṣàánú àwọn ọ̀dọ́ ká ń gbàgbé ká sókè tára jẹun nípa àṣírà wa.
1: ẹ ṣe wá dúpẹ́ ó dá ẹjá gbọ́rọ̀ látọ̀dọ̀ arábìnrin tí ó máa ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ tó bá ń fi ọmọ gbà nǹkan lọ́wọ́ àwọn ọkọ rẹ̀ tó dọ́kọ rẹ̀ ò ṣe nǹkan kan fún nǹkan tó sọ fún wa ni o tó ń bá fẹ́ rajà sí ṣọ́ọ̀bù òun láti dàbí ọgbọ́n bó ń bá nílò nǹkan bó ń bá sọ fún yóò kó etí ikùn sí.
2: ẹlẹ́sàn-án ẹ̀ka lẹ́sàn-án èmi ni mo sọ̀rọ̀ nítorí láìpẹ́ tí wọ́n dá sí lọ́wọ́ ṣẹ́lẹ̀ mo ti fi ẹjọ́ ẹ̀ mo ti fi fún dádì mi kò ní ìyá kò ní bàbá ẹ̀gbọ́n ìyọkan tó ní ẹnìyàn ò sí nàìjíríà mo ti sọ so owó dàgbà mo ti fẹ́ di aláṣejù gan ní ọwọ́ wọn mo ti fi ẹjọ́ ẹ̀sùn dádì mi náà àwọn pẹrẹntì ni wọn ní ṣe mí mú ọkọ tí mo fẹ́ ni pé inú èdè ṣòkó kí n ṣe pé mo ṣe ẹnìtàn fún mi ì ṣe nǹkan kan fún mi ì ṣe nǹkan kan fún mi sọ àti lè wọn ní ṣe mí rí láti lè ní pé inú èdè ṣòkó kúrò kò kí n bá yẹn sọ tí má ní kí ni iyọ tí inú ẹ bá dùn tí mo bá bẹ́ẹ̀ lọ́wẹ́ á ní àkóṣẹ́ni bò tóun lè bá gbélé o kò sí kúrò kankan àtẹ̀yẹ mú jọ dá síra wọn fún 10 years 20 years ní orí kò kan wọn akókò ṣe bí mi ìyàwó ẹ náà sọ kò ní ẹnibọdẹ ẹgbẹ ẹkan ẹyọkan tó ní mo ti fẹjọ sùn mo ti fún sun àwọn pẹrẹntì mi mo ti sùn ìgbà tó yà àwọn pẹrẹntì mi yọ sọ fún mi bí i pé èmi nìkan kọ láwọn bí pé kí n máa bá yí sọ mo ti sùn mo ti ní kí n sọ jáde jù.
1: ọ̀dà ṣe ti gbọ́ wípé ó ti sun arábìnrin ẹ má gbàgbé arákùnrin kejì àti kẹta o ẹ má gbàgbé ọ̀rọ̀ wọn náà ẹ ló ẹ ti wọlé o. Ẹ kaalẹ o. Hello.
3: Ẹ kaalẹ.
1: Ẹ ṣe o.
3: Orúkọ mi ni Ambassador Àgbà. Pastor Kibonke.
1: O da sa.
3: Ọlọ́run bá yóò jó dá fún yín o.
1: Àmì.
3: Diamond FM òkòkè lẹ́mọ̀ lọ.
1: Àmì.
3: Ṣé ẹ rí tí ọkùnrin obìnrin tí máa fi rí gbogbo owó lọ́dọ̀ ọkọ rẹ̀ ni wọ́n kọ́ fẹ́ dá sí bí a kó fi mọ̀ sí rọ́gbù owó. Àmọ́ ó bà náà ní kìtì ìbàjẹ́ kò sí ẹ̀dá tó wà láyé tí bá ti ń parọ́ yóò máa jalè àti kó sì máa fẹ́wọ́ ọmọ òun kìíní yẹn ṣe yóò ràn lérí àwọn ọmọ òun ló bá fẹ́ gba nǹkan nígbàdé pọ̀pọ̀ àtìyàwó lẹgbẹ́ra yín á wọ́n sì wàá pè lóru jẹgbàra yín sọ àmọ́ èyí náà níbi yóò wá àwọn fámìlì tó bá gbúdù lórí pé ọkọ̀ òní ní trọ́ọ̀sì eré ẹ̀ mọ́.
1: ọkọ̀ òní fámìlì ọkọ̀ òní bàbá kò ní yá ẹni tó.
3: ìṣèlámọ̀ yìí pé ó wà ìbò náà rẹ̀ kan tó jẹ́ láti sùn.
1: arábìnrin ni òun ti fi sùn ó ti ń bọ́ sáṣe jù.
3: ajẹ́ pé ọmọbìnrin yìí òun yóò yà tọ̀ ọlọ́run máa ń tì jẹ́ kí ìdílé yóò bọ́ sí ọ̀bù láì torí pé ó bẹ̀ láwọ alẹ́ ó wọ́n náà kó sáwọ́ náà bẹ̀ torí pé kò sí òbí tí bá ti ń parọ́ ọkùnrin láìkẹ́.
1: ọ̀dà torí irọ́ nìkan lẹ́yìn dì mú ẹ kaalẹ́ o.
4: ọ̀dà torí irọ́ nìkan lẹ́yìn
1: dì mú. ẹ kaalẹ́ o.
5: ẹ̀lọ́ mi ká dé
1: ìkà ẹ̀lọ́ ẹ ṣeun.
5: ẹ kú ètò.
1: ẹ ṣeun.
5: ọlọ́run wà pẹ̀lú yín lágbára ọlọ́run.
1: àmì ẹ ṣeun.
5: ẹ nímọ̀ ni ọlọ́run níbi tí aisha allah.
1: ẹ ṣeun.
5: mo kí àbá fún fàáfẹ́ mo kí àbọ̀sí látòkò wàhálà òní jẹ́ sí gbogbo alágbára ọlọ́run.
1: ẹ ṣeun.
5: àmọ́ òní sọkọ fẹ́ràn sí ìtayà nílágbára ọlọ́run.
1: ẹ ṣeun.
5: ṣé ẹ rí obìnrin yẹn èmi fẹ́ kọ́kọ́ bá sọ̀rọ̀ ó gbà pàdé lè bù tòun nìkan fáwọn ìyá rẹ̀ àti abẹ́rẹ́ ti sọ fún pé báyìí tó ti yé. yẹ́rán sì jẹ́ fúnmọ̀ pé láti dé wá ọkọ̀ náà sọ pé òun lè yan òjì ṣé fọ́mìnrin parọ́ yóò jàlè rọ́ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ níta adéṣùlà ọ̀nà tó lè gbà tó lè fi gbégbé sí ayé ẹ̀ lóbẹ́ ọ̀nà èmi ò fílẹ̀mù wúmà yẹn ò pé bóyá àbí ń parọ́ àbí ń jalè já statement ó ní kò níyà kò ní bàbá ẹ̀gbọ́n ẹ̀yọ̀kan tó ní ó ní kò sí nàìjíríà ọlọ́run ti gbé gbogbo ìgbésẹ̀ fóun ògbé tẹ́mi kan fẹ́ sọ ni pé kó pè lórúkọ òun kan pé ọkọ mi kí ló dé kí ni mo ṣe fún yín sàánú mi báyìí ó dẹ̀ lóhun tó bá tẹ̀síwájú pé kò sí pé kí ni ẹ̀ṣẹ̀ mi gan ó dáa tó àpọ̀ mọ̀ fún mi gan lẹ́ẹ̀kan ṣé tọkọ tó wá fi ń sọ fún un létò òun lè yan ìdòdò mẹ́wàá ẹni tó lágbára wa mr adéṣùlà awon ni taya ti awon so po ti awon mo wo mo ni tagbo 10 years ko ko mo so ya ko le yan ji ruwa e lo ku si lowo o ni o ni ko fa amore le to ba fa amore yo do mo lomo nti o si le to no ti to si eleketa ni ke baba to ni omo ohun abi to ni ya ohun to ti yin
1: ben
5: se bi ye se ki ni ru okun e ba ye so to bi gba ko bo ya ya ri pe ohun fe ri ya yin mo rara ati So, tell me also, Mr. Desula.
1: Mungwayima.
5: Hello.
1: Mungwayima.
5: Kope ye, kote ye, no dada.
1: Oda.
5: Se mwami kilo shele. Kili baba mi kama yile, to vi kito di se bye bye bye. But to me, advice e kopo li okwe u. Se baya lo bali koto kukomo fa amore ele u. Because I will be nasi da kwe ton, go tolo bani yo shele, jadu yo ta amowa.
1: All right.
5: Kwa meji yes amene, koto koti ni u. Anko ka yolo, seru ele u ni olo ni jasi ya ni si so.
6: I'm going to go to the house. Angeli ten yon ti mwa, lo jo to ti pe, o san di ten yon se fe mwa lo. O bo bini, a do a nyon kalu kon fin di, di ta pa. O lo sa anu wani. Nigeria a da binka. O kwa zi ko se kwe asiko yi, lo jo kwa kwa ma shi ben. Ya zi ki sa siko nen, ko te la ma do a. O lo mwa shi yon. O lo go lan, isha la. Number two, o ente se kwe ya un paro yi. Enu normal na iro suna wa amo ruro tin pa na eh amo ko pe joko ko so fun olohun like olohun se like re to won like oro oro da emi re ogun ko pe loruko ba so to ba ni pe o bo ba so ko chin po so fa awon family o le so fun mama re to ba ni mama bi ko so fun anti re kan abi ko so fun eh an pastor church Kambra kamba on was batun batun wa so fun su change eleketa enemy understand me brother da me understand ka ti sorry sir oni
7: e kale adetula ntumbe so ti tan fe ka play for his note to we won mo ti
8: git na to ku ni e kosi mo ti gbo nkan ti omo obirin yen so You know what, my sister? A man or a home, my lore. Maura fiam or a magbulo, a bush or angra, to basically bell, would you? You know? Could the mafa down and lower? Mafa dani can only change a bush of wine. Or a mafa omora, bulo, where JJ? There are man or memora, could the magbadua, yea? Long shano, boadua will bow. A quito, a did to lava bar. Kuni baje fun yin o
9: Hello Mr. Adetula Ekweto omo benin ni mo fe dasi to so yin pe o ma fi okore ma wa lo ya sa won mo in short bo ki ri nkan gba lodo re o ma fo mo paro ko to di po ri nkan gba ni
1: opolopo awon imoran loloko ojo kan lo wa nile latodo awon Nigeria lasele tuni e seun popo ta ba pada de ma fun awon eyan wa lanfani lati gboro awon arakunrin meji un le kan si lẹyin na e la nfa ni lati tu da se awon oro mi to ba te yin oro ijade arabirin to n soro nipa o n fi omo ngba nkan lowo oko ogbon na le lo sugbon ta ba padade awon eyan to tan mole soro isi ambo

0: wàhálà nínú ìdílé wọn torí pé ọkọ wọn padà mọ. So ọkọ wọn wá sọ pé ẹni yẹn sì ranù káàkiri ni. So ó wá jẹ́ nǹkan tí ó ba mọ́mì mi yẹn nínú jẹ́ gan, ń pé láti bí ìgbéyàwó tó ti pé 30 years tírú ìwà ẹ̀bá yẹn kò sí lọ́wọ́ wọn. So ó sà ti di wàhálà nísìnyí tí ọkọ wọn ti bínú gan, ń pé òun mọ gbogbo ibi tó bá já sí náà ló lè já sí. So mọ́mì mi yẹn dẹ̀ ń mọ́mì mi yẹn sà ń sọ pé tó àwọn ò ní fa ọmọ àwọn lẹ̀ olóòtú last born wọn nísìnyí bóyá ó ti lé ní 14 years. So àwa ń wò pé kí ni tí a lè ṣe tá a lè fi ọkọ̀ yẹn bá sọ̀rọ̀, because gbogbo bá ṣe ń bá ọkọ̀ sọ̀rọ̀ sì ń fárí dání, bẹ́ẹ̀ sì ni ìyàwó ò ṣe tí wọ́n ń sọ yìí. So kódà imú ẹni tó pe mọ́mì mi yẹn ó lọ bá ọkọ̀ ọkọ̀ ní kó má wà ó nítorí tó bá wà òun lè pa. So ohun tí a kàn wá ń sọ náà ni pé lórí ìgbéyàwó yẹn kò sí trust, kò sí ìfọkàntánra ẹni. Ẹ jọ nírú nǹkan báyìí kí ni tá a lè ṣe sí i.
1: ṣe gbọ́rọ̀ tẹ́lákùnrin sọ nínú ìgbéyàwó yẹn kò sí trust. ẹni tó bímọ fún yín tó ti lé ní 14 wọ́n ní bó ṣe báyìí mú lọ́rùn ọwọ́ bàbá fárígá lórí nǹkan tí wọ́n pè fún. Ódà.
0: Yes sir. Kalẹ́ sàlẹ̀ kan sí. So n tí a sọ síta gangan ni pé ìgbéyàwó 30 years tí ò sí ìbaraẹnigbọ́n bẹ́ẹ̀ tó bí á di pé ọkọ sọ pé ìyàwó ń ṣàgbèrè. So tó bí á di pé à ń bẹ ọkọ kò gbà tí ìyàwó dẹ̀ ṣe tó sọ pé ó ṣe yìí. Ẹ jọ irú nǹkan bẹ́ẹ̀ kí ni èèyàn lè ṣe sí i táwọn ọmọ sì ti pọ̀ ńlẹ̀ ọmọ bíi 5? Ẹ jọ kí ni tá a fẹ́ ṣe sí i? Òní abẹ́jẹ́ káwọn ọmọ nàìjíríà gbà wá mọ́yàn. Ẹ jọ
1: ẹ ti gbọ́ o, ẹ̀yin ọmọ nàìjíríà, ìgbéyàwó 30 years èmi ò mọ bí ọjọ́ alẹ́ ṣe máa rí o, ṣùgbọ́n ọlọ́run bá ló mọ̀. Ọ̀rọ̀ keje tó dàbí arúgbó ju létí àwọn èèyàn torí mi ò padà sórí ọ̀rọ̀ yìí mọ́, ọ̀rọ̀ náà rí o.
2: Ẹ kalẹ̀ olótú afẹ́ra wọlé láti ibi ọdún. Èmi ni ẹni tí ọlọ́run mọ̀.
1: Ó dà
2: láti ìlú tí ọlọ́run mọ̀. Ó ṣẹlẹ̀ wípé mo ní ìyàwó.
1: Ó dà
2: afẹ́ra wọlé láti ibi ọdún 14 sẹ́yìn.
1: Ẹ dúpẹ́.
2: Tó bá ti ń ní oyún, oyún yẹn bá ti ń pé bí oṣù mélòó kan, òun ni oyún yẹn máa bàjẹ́ ló máa wálẹ̀ padà. A sì wà lórí ẹ̀ títí títí láti ìgbà yẹn. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu ni pé ní bí ọdún mélòó kan sẹ́yìn, obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ń yọwọ́ àwọn ìwà kan bíi kó máa parọ́, kó máa fínú hàn ọkọ, kó máa ṣe nǹkan létaléta kí ọkọ kí má padà lọ gbọ́. ìyẹn tí wọ́n ń di wàhálà ní àárín èmi pẹ̀lú ẹ̀ nínú ilé. ṣùgbọ́n bí ọdún mẹ́ta sẹ́yìn tí oyún mi ti bàjẹ́, ó ti padà ní ìmí. Àwọn ẹbí ti ń pariwo pé kí n lọ gbégbèsẹ̀, ọjọ́ orí ti ń lọ lórí wa. ṣùgbọ́n àwọn ìwà tó wá ń wù yìí ti ń da ilé rú, epo ti ń mú wàhálà wá. Mi ò ka pẹ̀lú àgbèrè ṣíṣe o. So, ọjọ́ orí ti ń lọ lórí àwa méjèèjì. Ẹ̀yin ọmọ Nàìjíríà ni mo ṣe sọ síta pé kí ni kí n ṣe o. Torí ó ti ń dé bí okun ẹ̀mí, ó ti ń dé lẹ́wù pé mi ò mọ nǹkan tí mo lè ṣe lórí ẹ̀ mọ́.
1: Arákùnrin sọ bọ́rọ̀ náà ṣe jẹ́, ó fi àfikún kan sí.
2: Olótú, èmi náà ni mo tún padà fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa kó lé àwọn ènìyàn. Irọ́ tí mo ní ń pa ni pé bí kò fẹ́ ṣe nǹkan kí n máa wo gbọ́, kó máa ṣe nǹkan létaléta kí n máa padà lọ mọ̀ pé ó ṣe kinní yìí tí a bá ti sọ díjà mi ní orí òótọ́ rọ̀. Ìkan ṣẹlẹ̀ bí pé ó lọ ń gba àwọn owó kan. every day ni mo ma n ba soro pe ma gba wo ma se nkan ba yo to fi gba to fi ti gbese si lorun mi o mo ara ta kan ni wa to asere fun mi so o gba awon iwa to n wu o je iwa to ti n onife bo wa to n wu ti mo n ba we ti o fe gbo bi a ko ma soro sita ma finu oko o ti mu je ki fe ko fe ri bakan bakan ni okan mi so mo da ma so fun pe omo lobirin fi ri de joko nile oko o bi mo o tun wu wa to munu mi dun ninu le so kan ti mo fe kan ba mi da si ya pe kini ki n se
1: o da o se ti gbo bayi latodo arakunrin yi e ja wa soju opo le laarin iseju kan si meji 0916159 1011 Hello, Eshomo.
3: Hello.
1: Ekale.
3: Hello, Mr. Adetula.
1: Eshomo dupe ma.
3: Oh, ni damu la gba ro Olorun.
1: Ami Eshomo.
3: Loro ba le aye gbogbo Aisha Allah.
1: Amina.
3: Aba ta ro gbogbo youth mo tun ki le kan ti la kai oni doba la gba ro Olorun.
1: Eshomo.
3: Se ari eni to ni oni un baje ni ara ehun yi.
1: Ha
3: ti lo situ. So, because I have three months, I have to go to the hospital. Wo so awu bokun yen na se tun ja so go ti se kankan ko ti fere laarin ara won mo kan ara pe awon le jeje kan fa dura sin ara won olowo ti ta won ko je bi ti o wa isade tula so je o mo lo ti oni so so mo laarin in so pe ko le bi ah olowo ba laarin ko adale won ru a olowo ati ata wa no si ni da amo emi advice as a mother ko ra ni ko mo lo jeje olowo si yawo olowo so ko ti e
1: amen
3: because olowo mo jara buru
1: Hello.
4: Hello. Ni se pe awa ta nda si ti pa lo polo ju won lo. Ko di so ti won ni o de ye.
1: Beni.
4: O ti e de ba ba ni laye. Laye ni se be se ba se laye ni ti ba ni. Gbogbo e to so pa to gbe jade.
1: Beni.
4: Itoju ko ti tu won nu yin. A n gbe wa. E bi ti mo pe gbogbo to kaluku. Olorun ma ri ba te tu re.
1: Amen.
4: Gbogbo soro kaluku Oloba yanju re.
1: Amen, amen.
4: Ba ti soro jo lo de ba jo. Ìwọ́n sá sí Jésù pé ṣé ìwọ ni ẹni tẹ́ ọ retí láńsà àti kámọ̀lì tí ẹlòmíì padà dúdú kó lòdòdó nìyẹn. Ẹ̀dọ́dọ̀ rìgbẹ̀ ìyàwó ọ̀rọ̀ láti yí ẹ̀sí bíbá yìí pé ọkọ̀ rẹ̀ kọ́ àárín ẹ̀yí Ọlọ́run. Torí ọkọ̀kùnrin tó ọkọ̀ ìyàwó tó ṣẹ́ ìyàwó láti yí ẹ̀sí. Tó wá ní wọ́n ní wọ́n kọ̀ lórí fóònù lọ́pẹ̀rẹ́ ẹni tó wá di ránṣoṣo. Ṣé ìbá rí rẹ̀ bí èdòdó kankan dá gbámú nínú kọ́ọ̀ yẹn olùpẹ̀ kó lè ní tó bẹ̀. Ṣùgbọ́n bí wàhálà bá ṣẹlẹ̀ nínú ìdílé onígbàgbọ́ kí ẹ mọ̀ fi wòlé pé Ọlọ́run kì í ṣe pàdúrà ògbà o.
1: Bẹ́ẹ̀ni.
4: Kí ẹ túbọ̀ tẹ́ra mọ́ àdúrà. Àdúrà yìí ṣe nǹkan tì.
1: Bẹ́ẹ̀ni.
4: So ó túbọ̀ tẹ́ra mọ́ àdúrà ní pàdúrà ògbà fòlè pọ̀ Ọlọ́run nípa ilé ọlọ́ba àwọn yẹn jú ẹ̀. O kan de wa laye o kan wa laye o kan ni kan wa o kan lo ni. Ah awon ti o bi ke ko se lorun o.
1: Beni.
4: Ko ka ko le o ka ko toto ni.
1: Beni.
4: Sugbon emi o le ko le. Alfa ti mo le fun won ni pe ere omo ni pomo waye ki won ti betita. ki won wa yawo mi yo bismo sita
1: olori awo
4: ti le ba de mo to ba wu o le duro to ba de wu o le lo amo ti pe o wa lo ri fire ti se yi pe buja de lo wi ya bi ra ko mo lo ti won ba ti sala gidi pelu wa to lo wu yi se mo ba lo bi mo mi wa wa fe awo bi mo mi ori omo to pada da jawo ni pa fu agbon.
1: All right, sir. Sure.
4: So, you know, oh, not only pay for it, don't feel it, don't do it, don't feel it. You can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you
1: can't
4: do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do it, you can't do
1: it,
5: Yameta lo n soro lati ta ilu.
1: E seun yameta.
5: Eni akoko yen.
1: Beni.
5: Baba e to n so wo pe ohun iyawo ohun pa lo ni. O ni gbe iyawo odun mewa yen. E ri ko se ni o ma ski o.
1: O
5: so de ni o ma se o ni ko mu iyawo e ma ra. O pe o pelu nkan te mo ti ko mi. Toro mu na ni. Tin ka ta nwa ina lu nje ki gbogbo kada ri mi nje ko fo kata mi ma mi le go fi ri nu e ma ko pe ki se ka ki se le ji tu ba ti pe de to o obirin na yo ru opolo re a tu asiri nkan to n dun lokan yi to obirin na ti wa to ba ti le di wi pe odun kini odun keje odun keta eyin ti ma be di mi yen orisiri
1: I'm going to say that.
5: Agbelebu niyan to ba je pe iro ti fi different bank lowo oko re ti n paro mo mo na ni loko ba fi se o beta ko ma ra se de tori to ba ti le di pe obirin rojo wa so de lejo wewe la se ti la ni ara olodun ti ko mo pe nkan to won mo gbe ti aye ti o mo gbe ni ti so do ka ti so do meji won se se pe la mo oro la ma ba ba do awo gba oju eni ti wa
1: esun adupe ma ati gba awon imoran bi meje si meta olorun ba loye o be ba fun wa moran latori WhatsApp e ja mo oda in si ejen blu oro ile kan ko le ba niyanju
6: to mo ipeto o to je yan lo to je awon asaju esin So to ba wa ti wa try gbogbo nisin na to je pe the same thing still repeat itself. Koma change wa komo be yen koma change wa ko ke gba gege bi faith koma wa dada si koma wa dada to ba tun ti pe lori na to be to ti o change koma wa dada yen lo si yo pada change okunrin yo o ni nkankan ti obirin yen ti to ti se se mo pe we possess individual differences awon kan wa bi pe won o le persevere bi endure nkan lo ti to je pe ti ka ba sele sun lekan meji bayi ken yen to le ri won change pada mo it takes the grace of God she understand but ko bi ni yen ko mo ri o so far to je pe ko se bisi ko de se bi sawon mo won to do awon mo se everything o de en se dada si na enu ibun o ke ri nkan gba lowo en ko ma fi ife yen ba lo be ko ma change wa si okunrin yen to ba ti ya tokun yen na ba ti ri gbugba won to n tori bi pe even despite everything to n se against e pe obinrin yen ko fi wa so e ma wo as time goes on okunrin yen para ma change in fact o para ma voice out lati je ko mo idi to fi wu wa yen si olohun o saanu re e ma be to bo
1: e seun eyan fun arabirin ti oko re se to fi ka pa mo e ja lo so sita yi na kin to gbe awon oro mi wole
7: e kale olotu akuse ni oruko temi ni eni tolomo lati ibi tolomo e jowo mo fe so sita ni ojo lori oro iyawo mi ati fera wa nsin bi odun meta bayi so nkan to ase ni pe o ti loyun ori to je pe o bimo omo yen o sa pada salaisi na ni ikoko bo se bi na ni salaisi so lati igba yen bayen gbogbo oyun to ni o kan wale ni o wale ni sugbon nkan yo kan to nso ni pe ton ba ti ni oyun bayen isale inu ma kan oyun so ti sale inu ba tin kan bayen ko si ni oyun ye ma wale ni o ma wa at least oyun to ti wa lara re nsin ti manikin ka o ma ti to bi merin abi marun to ye kan wale gba mi inu yen gun ni kan oyun ye kan ma de wale ni sugbon nkan to ma sele ju ni pe ko kan so pe isale inu o kan oun o de ti bimo ri o ti bimo yo kan ri to je pe omo yen na o pada salaisi na ni e jo n toro mo ni ki n so sita pe imoran iru ìrànlọwọ táwọn ọmọ nàìjíríà bá lè ràn mí lọwọ lórí rẹ dákun ìjọ ìṣàánú mi dákun.
1: Arákùnrin sọ síta nípa ọ̀rọ̀ ìyàwó rẹ̀ tó yún wálẹ̀ lára rẹ̀ òdòónú ìsàlẹ̀ ẹnu nǹkan arábìnrin lòyún fi ń wálẹ̀ lára rẹ̀ ẹ̀dákun ẹ̀dábọ̀ ẹ̀yin bàbá wa ti ń bẹ ńlẹ̀ sọ̀rọ̀ yìí yé yìí dáadáa ẹ̀yin màmá wa tẹ ẹ mọ wí tẹ ẹ mọ egbò bó o lẹ̀ ṣe rọ́rọ̀ yìí sí ẹ̀dákun ẹ̀bá wa ń yan 0916159111 ẹ jẹ́ ń lo fọ́nrán yìí kí n tó lọ rí ìtajà.
8: Ẹ káàlẹ́ sà, èmi ni ẹni tí Ọlọ́run máa ń fẹ́ sọ síta ni ọ̀ láti ìlú Tọ́lọ́run. Ẹ jọ ó ṣẹlẹ̀ pé ìmọ̀ àtìyàwó mi jọ ní ìjà láti bí ọdún mẹ́ta. Mo ṣe gbìyànjú, mo bẹ́ gidi, mo tọ́jú àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ pé ọ̀rọ̀ náà bá mi bẹ́. Bàbá bẹ́ẹ̀ ni kì í fi sílẹ̀ pé ìjẹ́ kó tẹ̀ fẹ́nu ẹ̀. Mo ṣe ti bímọ kan fún mi. Mo ti lọ gba ilé, kò jẹ́ kí n mọ ilé tó ń gbé. Ìyá ẹ náà sọ pé ìyá ẹ náà parọ́ fún mi kí àwọn náà mọ bẹ̀. Mo ṣe gbìyànjú pàtó yá, mo fi wọ́n sílẹ̀. Àwọn èèyàn ní kí n fi wọ́n sí, ó ti wá ń sùn mí. Èmi nìkan ni mò ń dá sùn, mò ń dá gbé. Àwọn arákùnrin sọ síta jọ kí nìkan tí mo lè ṣe.
1: Ọ̀dà arákùnrin sọ síta, ìyàwó tí ọkọ bá bẹ̀ tí ọkọ lọ sí mọ̀lẹ́bí ìyàwó tí ó tún lọ rí ṣe títọrọ àforíjì wípé ẹ dákun ẹ bá ń bẹ ìyàwó mi ẹ bá mi bẹ mo ṣẹ lórí èdè àyèdè tó wáyé bóyá arákùnrin gbá lójú ni bóyá gbá mú àmọ́ o bó bá yẹ kí nǹkan tí ẹ bá fi bí arábìnrin inú ẹja mọ̀ o ṣùgbọ́n tí arákùnrin ti bẹ ìyàwó tí ìyàwó gbọ́ tó lọ gbàlé tí arákùnrin dágbé ti baba iyabo nso pe ko tefe ara re lorun ejo kilo kan arakunrin yen kilo kan kilo tun kun bayi kilo kan kun kini awon kan to le se igbese wo lo le gbe edakun baba pada re lanfani lati dasi oro arakunrin ati arakunrin to soro nipa iyabo re ati awon arakunrin mejeji saaju le kan te lanfani lati gboro won dada ikani Diamond FM lengbo ema ikunbe
9: wala koko ikoni ti e un koko kan lori ero radio yin
10: e kabo Diamond FM ni won pebi
9: awa ni ore timotimo ti eyin yan layo ogbon tarigi ni wa ikoni tonton nyerin nyerin Diamond FM fun igbadun ti yin nikan ni o

0: arabirin ti won soro nipa oko won ti ofu won kan ti won nfo omo gba nkan e ma fo omo gba ni nkan ta mo Nigeria so e gbiyanju lati ma fo omo gba eni to soro nipa yin won ni ka so fun yin wi pe ke lo ba won bi yin ke sala yoro ifun won imoran ti awon obi yin ba fun yin te ba ri ipo da won ni ke mu lo to ba ri ba kan e di opo olorun ba mu ṣugbọn nitori baba to nife omo to nse fomo o tumọ se wipe be ba bere nkan mewa funra yin be ba gbere nkan ogbon fun omo yo se ogoji fomo e dakun olorun yo ko yin ma se o baba pada de amọ ro mi la gbe yewo nitori ipolowo ja kan be waju mi e dakun e ma yin ko nbe awọn oro mi la ma gbe yewo a ni pada sori awọn oro yi mo abẹ yin ni o e seun pupo Ambo, am I your combe?
1: Wala koko ikoni, ti e o koko kan lori e ro radio yi.
2: Ipinu ti mo ni mo kasi le, unu adu tutu, ara mi dayo ki madam, unu adu tutu.
3: Lasi olohun a ni damu o, e ku ile ni gbogbo te ba ti layo lanfani ati ma gbo a.
2: Unu adu tutu.
3: Ire aje nje dale ifa ti oni fa yin lapoya ongangan lagbe to yin wa fun todun tutun eleyi ti yo me ina ku lawujo awon ti won se be ti won text message laaro laaro pe dakun ebun wa a ni ntaje enu nti o tabuku eni julaye oni ki eyan o di eni ti ma toro lowo eyan wa gbo o iwa gangan nilo lati yi ipinu re pada fun todun tutun yi Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ànímú tí ò ní ṣe láǹfààní ànímú wá fún ibẹ̀ bá ti gbọ́hùn yìí. Ìdí ẹ̀gbọ́n rè ńgbà mo hé tí mo kò ní mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. Ẹ mọ̀ wò pé kí ni gbogbo àsàmà tí ń pa yìí kí lọ dálé lórí. Bọ́ ọ bá fẹ́ máa tọ́ dálé lórí ìwá gangan jòkó kọ́ gbọ́ fún tàkókò yìí kó o lè fi rí ìgbésí ayé rẹ tù ní. Ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbẹ́tọ̀ ìwá fún tàkókò yìí. Bí n bá ní ń bẹ́ fún yín kò ní dùn lẹ́nu tèmi gangan fúnra mi o. Ẹ̀yin náà ni Yorùbá bíbọ̀ tí wọ́n ní oníkan ní sọ pé kinní kan oyè yín náà ń. Bọ́lọ́fà bá ní mo ta a jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. Nígbà mo rílé iṣẹ́ design your life.
2: Ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
3: Bẹ́ ẹ bá máa tán dá lára ń bẹ̀ wá láì tàlà ẹ̀yin kò ní ẹsítéètì. Ẹ̀gbìn mo mí ní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàkù táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. Ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ design your life gbé wá. Iná làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand. Ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2,000 naira rà. Ó wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sí ọ̀sẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. Àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà búgbà o. Ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. Pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí ilé iṣẹ́ design your life tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsì ti rárá àdá ò lójú lẹ́yìn tó jẹ́ ti dáadáa. Ilé ayé yan yàtọ̀ ẹ wo bí má ni máa fà á lọ fúnra mi wà láì tàlà ilé iṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. Ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú ilé iṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ́ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yàn yín tèmi torí tí yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. Ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dé bí àkókò yìí o.
4: Ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Dimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
3: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fi gbá kan bọ̀ kan nínú. Kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bóò làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dán lówó dán lọ́rọ̀.
4: Ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa

0: ni aspect ni fi wo fun awon family oko automatically ngba to ti ri bayen to de ti ri bayen kan seto bi abijo meji teni ye bi mako to de ko ma so ma loko kan lo weran kan gberan fun won ton ba ti gberan fun won at least oro yen a to a joko le lati so won fi wo reaction won pelu omo to bi komo so ma do lori bu. Thank you very much. Allahu ma kun se ekweto
1: ese won adupe le won yin elo e ka le o ese won adupe te pe wole o yes sir ese won hello
2: nipa eni ti o so pe o ni ko asthma
1: okay
2: to ba lo so da won le le ja o so pon pe ra agbanjo omo nla
1: e ba n tun oro yen pe dakun
2: ko lo soda won le kuleja elewi omo ko lo fe ra agbado omo nla agbado yen red ni o ma n kupa
1: okay
2: gba re akupa patapata lo wa ninu haha re a wa fi sinu isatun kekere olomori a fi pada tare kan si legbe ko wa ku ose dudu koko le lori ka jo ojo patapata so tan ba ti wa jo tan ba lo tan wa wa ko sinu igo inu igo tan ba ko si yen afere ogbodo fe si o afere ba fe si yo do mi o so ko ma bu die die sinu epo pa ko ma la pelu ase lodo olohun ko asma yin alo
1: e ma n toro iso le kan si e dakun
2: o lo si odo awon ilewi omo ko lo so pe on fe ra agbado omo nla to ba wa ra agbado omo nla ko ra isasun tutun kan kekere ko wa fi agbado yen sinu isasun yen ko fi atare padi kan si legbe o se dudu koko si ko de pa ko jo to ba jo tan lebu lebu ko lo ninu isasun yen ko wa wa igo ti afere o le fe si to lomo ri o da sinu e ko wa ma bu ebu jogun yen sinu abokan pelu pupa ko ma la die die ko ma de yoku sinu igo yen tori to ba ti kale ta fere ba fe si adomi o ko ni se lo ma o
1: o da sa seun
2: eseun
1: wa dupe o amo lore o adupe lowo yin hello e ka le le nbe o
3: hello
1: e ka le ma
3: hello
1: e ka le ma e ka le ma
3: a ko to sa
1: e seun
3: e to akunrin to soro to ni yawo n bi mo won gba placenta mi no gbo ri o omo odo state gangan le mi ni gbo ri ko ra pe ga si lo se wedding lodo se lari gidi akoko ìgbọ́ rí o tí ó yà mí lẹ́nu gbà tí mo rí gbọ́ lálẹ́.
1: Bọ́dà ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́ o. Hello ẹ ká lẹ́ o.
4: Hello ẹ kó ìṣẹ̀lẹ̀ ká lẹ́ sílẹ̀.
1: Ẹ ká lẹ́ sà ṣeun.
4: Àpòpọ̀ ọjọ́ bí náà lókè lókè látọ́fà.
1: Ẹ ṣeun láti lọ́ọ́ fà.
4: Ẹ bá fọ nǹkan tó ń fẹ́ dá sí mi pé pẹ̀lú ọ̀bọ aláfọ̀kọ́ tí ó tó ní pé ìyàwó òun nísìlẹ̀ ó níyàwó fẹ́ sílẹ̀. Ó fìyàwó yẹn lẹ̀ ṣe ó fẹ́ lómi. Ó fi ọkọ́ dẹ̀ tó jáde ó ti lójú níta náà ni ó gbà bí ẹ. Ẹlẹ́ẹ̀kejì ti àwọn tí ẹni tí ó ní ọ̀rọ̀ ó ṣe dúkìá ọ̀ṣẹ́ dúkìá.
1: Bẹ́ẹ̀ni sá.
4: Ó gbàgbé irú dúkìá. Because tí àwọn ìyàwó àwọn bí ìyàwó yẹn wọn ò fẹ́ kí nǹkan kan dá àwọn papọ̀ mọ́ ni. Ìwà tán fẹ́ wo ló fi hùn ó bẹ lọ́hún ìyàwó lábẹ̀bàríkà kó sì bẹ lọ́kọ́ lọ́hún kí bọ̀ máa lọ́wọ́ kó fi san owó lóhùn tó gbà. Fẹ́ẹ̀rí ẹlẹ́kẹta tí mo sọ ẹ bá ṣẹ́ǹgbẹ̀ ni pé èyí tí wọ́n bí ọmọ tán bí placenta ọmọ ó pè sórí ètò lọ́jọ́ kan báyìí mo níwà láì tó yìí èyí kọ́ gbọ́n ká máa pè é èyí kọ́ gbọ́n ni o. Báyìí là ń ṣe nínú owó nílẹ̀ wa ìwọ bọ̀.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹdíjúyín kẹjà ládùn rẹ̀, ẹ jẹ́ kó mọ́ yín lára. Diamond 88.7 FM, ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: The time is 12 o'clock.
1: Ago mejila tilu.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
4: Ẹ bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.